0: On your trap. Set.
1: Wọ́n sáré ìje yìí lọ. Adaba sì múra lọ́wọ́. Eré ìje yìí kìí ṣe ti alágbára. Adaba gbéra. Ó fò bá wọn lọ́nà. Ó tún fi wọ́n sílẹ̀. Adaba 88.9 FM. Ó ti gbà pò kíní. Ó síwájú. Àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: Vigocap Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí, lọ́hùn-ún, níbẹ̀ yẹn, ariwo Vigocap Herbal Capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilẹ̀ wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dọ́gbẹ́dọ́. Vigocap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 0803860 6858 Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbà gbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Mo kí ìròyìn ní kùtù àìlàmú àfihàn láti ìkànnì àdàbà FM 88.9 Àkúrẹ́ ilé ìlera Mọ̀kínà Wàtá àti Gbóhùn Sátẹ́gùn. Ọ̀pẹyẹmí jọ dànù níròyìn ṣáájúná ẹgbẹ́ kọ́kọ́ tó wà nínú ìròyìn náà. Gómìnà Ayédà ti wá pè fún ìṣọ̀kan láti gbógun ti àwọn onísùmọ̀mí. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ń ṣe ìwádìí lórí ọkọ̀ òfurufú kan èyí tó jẹ́ taládàáni tí kò gba àṣẹ nípínlẹ̀ Delta. Ẹgbẹ́ NASU ló ti pè fún owó àjẹmọ́nú kan náà pẹ̀lú ẹgbẹ́ ASU. Ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba ìpínlẹ̀ Ondo ló jẹ́ pé ó ti fi léde wípé gbọ̀ngbọ̀n làwọn wà lẹ́yìn ìgbésẹ̀ ìṣọ̀kan tako àwọn tó jẹ́ onísùmọ̀mí tí wọ́n sì rọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí kí wọ́n gbé ọ̀rọ̀ òṣèlú ẹ̀yà tàbí ẹlẹ́sìnjẹsìn sẹ́gbẹ́ kan kí wọ́n sì fi ìmọ̀ṣọ̀kan gbógun ti àwọn tó jẹ́ onísùmọ̀mí náà àtàwọn oníwà ọ̀daràn tó ń dúnkùkù lájà mọ àlàáfíà àti ètò ààbò orílẹ̀-èdè yìí. Ìjọba ló fi léde wípé ìgbésẹ̀ náà ná jẹ́ pé kò sẹ́yìn bí wọ́n sì ti da ẹjọ́ fún àwọn kan tó jẹ́ pé wọ́n lọ́wọ́ nínú ìkọlù tó wáyé ní ọdún 2022 nílé ìjọsìn tó wà nílùú Ọ̀wọ̀. Nígbàtí ó ń gba ìdájọ́ náà wọlé pẹ̀lú ìdájọ́ òdodo eléyìí tí wọ́n ló wáyé ìjọba ìpínlẹ̀ Ondo. Wọ́n ní fífi ẹ̀yìn àwọn tó jẹ́ onísùmọ̀mí bẹ̀lẹ̀ òun náà ló ní tún níṣe pẹ̀lú wíwà ní ojúlá lákànfi sọ̀rí káwọn èèyàn kí wọ́n sì kópa bákan náà kan kópa láwùjọ. Bákan náà nígbà tó ń bá wọn oníròyìn sọ̀rọ̀ ẹni tó jẹ́ gómìnà Lucky Ayédàtiwa ó ṣe àpèjúwe ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí eléyìí tó yẹ pé ó yẹ kí àwọn èèyàn kí wọ́n wà ní ìṣọ̀kan tako àwọn tó jẹ́ onísùmọ̀mí ọ̀hún. Ọ̀rọ̀ àwọn èèyàn kí wọ́n rí dájú pé wọ́n tètè fi ọ̀rọ̀ tó àwọn ikọ̀ elétò ààbò létí tí wọ́n bá ti kẹ́fín àwọn àjèjì kan lágbègbè wọn. Bákan náà ni ìjọba ló tún gbóríyìn fáwọn ikọ̀ elétò ààbò àwọn tó jẹ́ ọmọ ogun àwọn ọlọ́pàá àjọ DSS àti àjọ ààbò ara ẹni làbòlú tó fi mọ́ ikọ̀ àmọ̀tẹ́kùn fún akitiyan wọn láti dáàbò bo àwọn ẹ̀mí àti dúkìá àwọn èèyàn tí wọ́n tún ké sí àwọn ọba alayé àwọn adarí ẹ̀sìn tó fi mọ́ àwọn ikọ̀ láwùjọ àtàwọn iléeṣẹ́ ìròyìn tó fi mọ́ àwọn orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe àtìlẹ́yìn lórí ìṣọ̀kan gbógun ti àwọn onísùmọ̀mí. Àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ondo ló jẹ́ pé wọ́n ti kéwì àjáre lórí bí wọ́n ṣe ní àwọn afurasí oníwà ọ̀daràn ń ṣe ni wọ́n ń ya lọ sí àwọn inú igbó ọba àtàwọn ìlú káàkiri ìpínlẹ̀ yìí. Ẹni tó jẹ́ adarí ikọ̀ àmọ̀tẹ́kùn Adétúnjì Adélẹ́yẹ òun ló sọ̀rọ̀ yìí lásìkò tí ó ń ṣe àfihàn àwọn tó jẹ́ afurasí 97 èyí tí ọwọ́ bà lórí ìjínigbé ìdígunjalè fífọ́lé onílé àti ìgbésẹ̀ tako dídẹran lójútayé. Èyí sì ni Adélẹ́yẹ ọ̀hún ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni ọwọ́ bà látàrí bí wọ́n ti sá kúrò ní apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà márùn ogun eléyìí tó jẹ́ pé wọ́n ń gbéná wojú wọn bẹ̀ lọ́wọ́. Bákan náà tí wọ́n sì ní wọ́n wá sí inú igbó ọba nípínlẹ̀ Ondo. Adélẹ́yẹ ni àwọn afurasí ọ̀hún lọ́wọ́ bà nípasẹ̀ àtàwọn tí ó jẹ́ pé wọ́n jẹ́ alamí gan fún wọn láti mọ wùwá láàbì. Wọ́n ní àwọn afurasí méjì kan lọ́wọ́ tó bà tó yẹ pé wọ́n díbọn gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ní ọdẹ orí tó jẹ́ pé ọwọ́ bà wọ́n nílò Àkúrẹ́ tó yẹ pé àwọn gan náà ni wọ́n ń ṣe alamí fún àwọn tó jẹ́ oníwà ọ̀daràn. Àwọn èèyàn nílùú Ìlaramọ̀kí àtàwọn ìlú eléyìí tó jẹ́ pé oyíká ni wọ́n gbóríyìn fún ẹni tó jẹ́ olùdásílẹ̀ ilewe fasiti ilizade oloye michael adeojo fun ipa takutakun ile to nko lori idagbasoke ilu ati igbaigbadun awon ti orowo hori yin se ni awon eyan ohun ni won gboriyin yi lasiko eto ilera ofe eleyi ti fasiti ilizade ti won gbe kale lati se ayeye ojo bi odun keji dini adorun eleyi ti won kan mi aye si eni to je oludasile ilewe ohun bakan na ni awon eyan to tobi edegbeta ni won ni won je anfani eto na ile itoje ti itoju awon oniru awon isan to fi mo ise abe eni to je oludari ile oludari eka amojuto eto ilera ni fasiti na dokita lanre olatunji oni eto ilera ohun oni won se lati le je ki awon eyan ki won tubo ni anfani si eto ilera papa julo awon ti orowo hori nilu bakan na ni en to je alakoso fasiti ohun omolulu adegbenro o se apejuwe oloye adejo gege bi okunrin takutaku to fi ara re jin fun igbaigbadun awon ara ilu ni to fi mo idagbasoke ilu abinibi e ninu oro re eni to je giwa fasiti ohun ojogbon philip ogun tude oni eto lo wa lara ifarajin ilewe ohun lati se fun awon to je ara ilu awon to je anfani e na won gboriyin ijaba apapo orilede nigeria loje ipe won ti pase ki won se iwadi finifini lori oko ofurufu eleyi to je ti aladani kan ti won ni oba si oju ona ti won se lowo ni eba saba nipinle delta iwadi ohun ona ni ile ise to ri se oro igbokigbodo oko nile yi ni won se latari bi ominu si ti ko won lori isele ohun won ni ise ni oko ofurufu eleyi to je ti aladani ohun in loba soju ona to itugbera lo si ile ko lai se wipe o tele ilana abogba iwe asegan bakan ewe ni won ni iwadi ohun lo je pe o tin lo lowo ti won ti gbese le oko furufu na minister foro ise ode nile yi senator david umai lo ti ni are bola ahmed tinubu lo je pe o se awon oju ona ise akanse eleyi to je pe won ti pati tipe tipe lapa ilaorun gusu orilede nigeria umai uno foju oro ilede lasiko ti o se abewo sawon ise akanse ohun eleyi to wa ni ipinle ebonyi o yan na awon oju ona na eleyi to je ti kalaba si Ebonyi lo si be si Benue yi ti oni ijoba apapo o je ara kitiyan a ise joba to wa lode yi lati le ridaju wi pe o tubo se awon oju ona ohun amaiderun fa won ara lo egbe awon ti o je pe ki se ajimefun leka eto eko nile Nigeria nasu ina je pe won ti pe fun dogba ndogba owo ajemono pelu egbe won atileyi ti egbe awon oluko fasiti asu ti won gba gege bi ifikun lukun boye tin tesiwaju egbe nasu ohun oni egbe awon ti ki se ajimefun ohun ina je pe won ni igbaigbadu kan na lo ki won ni igbaigbadu kan na pelu awon akegbe won ti won je awon ose ti won je oluko lawon fasiti en to je nigbati won ba awon niroyin soro en to je akowe egbe na Peter Adeyemi oni egbe ohun ni won bere fun ida 40 eleyi to je owo ajemonu ti egbe asu na tawon na ngba nje bi ti ari mare lori iroyin ni kutu aifun ti aro tuni ayo lafatokun lole otu iroyin opeyemi jordan mu ase ti gboyin ise oni ope wa o lagbara lowo olohun

àkọlé ọ̀rọ̀ mi tòní ni mo pè ní orí. Orí ló mọ̀ jà jù wọ́n o, orí ò sì ṣe farawé o, kó farabalẹ̀ kó gbọ́ ọ̀rẹ́ mi o, má ṣe fa orí wórí o. Béèyàn bá forí wórí tó bá kẹ́gbẹ́kẹ́gbẹ́, orí máa ń fìyà jẹ́ èèyàn ni o. Ìdáta adáta yé kọ́la dákàìndé o. Lóòótọ́ wọ́n jọ wà nínú àpò kan náà ni, wọ́n jọ wálé ayé ni. Táyé ló kọ́kọ́ wáyé kí Kẹ́hìndé tó dé ni wọ́n fi ń pé Kẹ́hìndé lágbà. A mọ̀ ní èrò júra wa lọ o, ẹ̀dá tí ò bá sì mọ̀ ní èrò. Irú wọn máa ń sọnù lájò ni, ọgbọ́n ń bẹ fọlọ́gbọ́n, òye ń bẹ fólóye, ìmọ̀ ń bẹ fẹ́ni tó nímọ̀. Ẹ gbọ́ mi bí, Àkànbí ní ìmọ̀, ó sì mọ̀ nípa n tó ń ṣe ni. Nítorí pé kíni, ó ti ṣe àròjinlẹ̀ dáadáa. Àròjinlẹ̀ ní sì ṣe ni lọ́jọ̀gbọ́n, ewu ń kọ́lé, ewu ń rotejò, ó sì ń rotọ́ máa dárí hun. Kéwu tó tojú ẹ̀sẹ̀ tó po dànù. Ẹ jẹ́ ká sùn ká rorí ngbà tá a pera wa lọ́mọ ìyá mẹ́ta. Gbèsè ò kàn mí, gbèsè ò kàn yín, kò sì yẹ ká máa fi gbèsè sasọ sọ́rùn. Ni mo fi ń sọ pé ẹ la lọ ró túṣu délẹ̀ kòkòrò. Ntẹ́ ẹ gbọ́, ẹ gbọ́, àlàyé mi ó sì yí ká.

0: jẹ́ ìtilẹ̀ ti gbọ́ nípa ilé ìwé kan Jakiem College of Health Sciences and Technology lórúkọ rẹ̀ ilé ìwé tí o ti lè ní ìmọ̀ nípa ètò ìlera ìmọ̀ sáyẹ́nsì àti ìmọ̀ ẹ̀rọ ọkí ni wọ́n láàrin ẹ̀yẹ wọ́n láwọn ohun èlò ẹ̀kọ́ tó jẹ́ ti ìgbàlódé tí àyíká ilé ìwé ọ̀hún gan dáńtọ́ Jakiem College of Health Sciences and Technology ló wà ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Ekiti State College of Health Sciences and Technology ti ìlú Ìjẹrò Ekiti nípínlẹ̀ Ekiti ilé ìwé yìí ti gbọ́ntẹ́ ìjọba wa àti pé ẹ láǹfààní láti kẹ́kọ̀ọ́ gboyè certificate diploma OND àti HND láwọn ẹ̀kọ́ wọ̀nyí community health technology health assistance medical diploma in public health àtàwọn yòókù àti pé Ekiti State College of Health Sciences and Technology ti ìlú Ìjẹrò ni yóò fáwọn akẹ́kọ̀ọ́ gboyè ní certificate wọn ibo gan ni ilé ìwé yìí wà opposite First Samuel ọ̀gangan nílùú Súpárì Àkókò nípínlẹ̀ Ondo fọ́láyé Lẹ́kùnrẹ́rẹ́ sáwọn nọ́mbà wọ̀nyí 08120644426 tàbí 08153778 44 àti 08154375072 Jakiem College of Health Sciences and Technology wọ́n gba ìmọ̀ láti lè di adarí lọ́jọ́ ọ̀la.
1: Ṣọ́ra ti bí màmá wa ṣe máa ń tètè jí láti se oúnjẹ àárọ̀
2: fún. A gbọ́dọ̀ wá ohun tó jọ tún ṣe fún màmá o.
3: Ó yá sọjọ́ fún màmá rẹ pẹ̀lú ìrìn àjò lọ sí Zanzibar lọ́dún yìí nínú ìdíje ìyárere fọ́dún 2026 ti Three Crowns Milk. Kọ̀kọ́ àrokọ́kọ́ pẹ̀lú lílo lẹ́tà kọ̀kan nínú orúkọ màmá rẹ kó o sì fi ránṣẹ́ pẹ̀lú àwòrán ọjà Three Crowns Milk tí iyowó rẹ̀ tó ẹgbẹ̀rún márùn-ún náírà sí www.threecrowns.com.ng tàbí sáwọn ibùdó ìgbẹ̀bùn wa kó o sì láǹfààní láti jẹ ẹ̀bùn. Ó ní ìlànà àti òfin o. Three Crowns Milk ìlera àwọn màmá

0: and grow in children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFTAC approved. Afravite is a product of Afrachem Limited, makers of Panda Paracetamol.
1: Kí ló ń sun ọgbọ́n ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
2: O ní láti jẹ́ méjèèjì. Ṣe jollof rice sí ẹ pẹ̀lú adùn kóró náà kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí lónìí.
3: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì celery.
4: SELARRIE salary.
3: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lọ́pìn ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
5: TURMERIC.
3: Ẹ káre, pálí ohun ìṣe bẹ́ẹ̀ má.

0: ọ̀rọ̀ nípa bípínlẹ̀ Èkìtì ó ṣe máa tẹ̀síwájú ló yẹ ká máa ṣiṣẹ́ lórí ẹ̀ báyìí. Nítorí ẹ̀ la ò ṣe gbúdọ̀ fi àyè sílẹ̀. Ṣẹ́nikẹ́ni láti máa fi ẹyẹ tó wà lórí igi tàn wá. Torí bóyá ẹyẹ abìkú gangan ni tàbí abìkú gangan ti ń dáni nídà gírígírígírígírí. A lè sọ Ọlọ́run ò ní jẹ́ ká bọ́ há o. Ṣùgbọ́n ẹyẹ eléyìí tó ti ń bẹ lọ́wọ́ wa tá a ti rí kọ́lọ̀ ẹ̀. Tó sì wá jẹ́ ẹyẹ rere ẹyẹ ìdùnnú ẹyẹ àlàáfíà. Ó ní ẹjá jùmọ̀ kọ́ wọ́n ti ká fún un láyè kó wọlé. Bí ó dún Àbáyọ̀mí. Ó ní ẹni náà táwọn èèyàn ti gbé wò tí wọ́n yẹ̀ wò tí wọ́n mí wò tí wọ́n wọ́n wò. Tí wọ́n fi ìpó níwò ètì púpọ̀. Tó sì ti ṣe bẹbẹ nípínlẹ̀ Èkìtì lórí ètò ẹ̀kọ́ ètò ìwòsàn iṣẹ́ ògbìn iṣẹ́ púpọ̀nà àti ìdàgbàsókè ìgbèríko. Ó ṣe activate ló ń renovate ló ń stimulate ló ń integrate ló ń rehabilitate. Ẹwù ẹ̀ ló ti ń ronú mi ò lè ká gbogbo ẹ̀ tán. Ọmọ wa pàtàkì ni a factual diligent and unbiased son of Èkìtì láti ward 10 ọgọ́tún. Ìyẹn Professor Olayinka Awopeto ló ní ká sọ fún yín pé no turning back. Báwo ni o? Lábẹ́ àṣẹ IAPC. Tẹ̀ ẹ́ síbẹ̀.
1: Attention. The Rotary Club of Akure Prestige proudly invites you to the commissioning at School for the Hearing Pair near the State Stadium, Akure. Special guest of honor is Ondo State Commissioner for Education, Professor Igbekele Ajibefon. This landmark project is part of the Rotary Club of Akure Prestige's commitment to improving educational facilities and enhancing the welfare of students with special needs. Come and celebrate this remarkable educational project designed to improve the lives and learning environment of students with special needs. The president of the Rotary Club of Akure Prestige for the 2025-2026 Rotary Year and CEO Evergreen Stationery Warehouse, Rotarian Kolawole Ajibade, announcer.

0: ẹni kọ́lé nílẹ̀ yìí.
1: A tó tu arére o.
0: Láti Ondo State Ministry of Physical Planning and Urban Development.
1: Ẹ̀ka Building Control Unit ibẹ̀ la ti ń kàn sí yín.
0: Àlàkalẹ̀ àwọn òfin tó rọ̀ mọ́ ilé kíkọ́ lásìkò yìí la fẹ́ fi tó yín létí.
1: Ó pọn dandan kẹ́ ẹ kọ́kọ́ yọjú sí Building Control Unit ìjọba kíṣẹ́ ilé kíkọ́ yín tó bẹ̀rẹ̀.
0: A ó fún yín ní àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ kẹ́ ẹ má baà ní ìdádúró.
1: Gbígba Development Permit ìjọba
0: lohun àkọ́kọ́.
1: Land Use Clearance.
0: Àfúnfà Plans and Drawings.
1: Lẹ́yìn èyí ni iṣẹ́ ilé kíkọ́ tó bẹ̀rẹ̀.
0: Àwọn ojúlówó akọ́ṣẹ́mọṣẹ́ nìkan ló sì láṣẹ láti ṣàbójútó iṣẹ́ ilé kíkọ́ yín.
1: Òfin ìjọba ni.
0: Àwọn ilé gogoro gbọ́dọ̀ gbàwé àṣẹ ìjọba
1: kó tó di kíkọ́.
0: Ní paríparí,
1: Certificate of Completion, mo parí iṣẹ́ wà fún yín
0: gẹ́gẹ́ bí òfin ìjọba.
1: Ẹni bá ṣàfojúdi sí àwọn àgbékalẹ̀ òfin wọ̀nyí,
0: ó ṣetán láti rí pípọn ojú ìjọba.
1: Ẹ tún gbọ́ o,
0: gbogbo ẹ̀yin tí ń pàtẹ́wó róbo sẹ́gbẹ́ títì káàkiri,
1: òfin ọba ṣetán láti gbé yín.
0: Àtẹ̀yin tí ń ta mọ́tò káàkiri ojú pópó dípò automat, ẹ ti lùfin ìjọba.
1: Ó tó gẹ́.
0: Honorable Commissioner Sunday Olajide,
1: àwọn ló ń fa rere.

0: Live is good on Adaba FM.
1: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
1: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
3: Offer valid while stocks last.
1: Me and Maggi, so good together.
4: Ah, ma chérie, y a ni boulot ni ojo metali. Oh, belle abini, isoro isara ina mani. Bobaji, ugwala maromi, isara yo ma famiso. Lati barai DDSE, ne o maromi gogo debi pe. Ni ole bere monkale. Isela wo mi ma unkuriri. Ati ese mi ti ma kame gogo. Oda, ni ro unsu dede. Oh, ore moti biyaju biyaju. Corona bayoje, ayo muti wasu mi.
5: Agoni isilo si jelo be. Si wo bani pa ba boke ogo ni. Ogulu gwade ton fi wi atebo so ma ra ye lore lori eyike yi isoro ton jo mo idalenu iwo na gbianju ko si baba oke ogun loni e ma pe 0706460649 0706460419 baba oke ogun agbalagba ode ton fi wi atebo sewo san
6: mo ke okunrin mo ke obirin mo ke omode mo ke agbalagba emi ti mo n kiyin ni baba oke ogun ti gbogbo aye mo si baba iseyin ti mo wa number 4 Dudu Yemilen, opposite Oye Mekun, Grammar School, Nilu Akura, Bayo Fe Bere, Nkaka, Bo Fe Bere, Oni Marekato Fe Bere, Lo Mi, Pemi Sori Ero, Bani Soro Mi Yi, Oh, Samu, Oh, 64, 60, 64, 19, Oh, Samu, Oh, 64, 60, 64, 19, Kini Le Se Baba Oke Ogun Ti Enpa Wenye, Ni Mamre Lulori, ati pe kini le se baba oke ogun se ohun na ni isoro to n ba waja ninu se ara wa ati to n ba waja ninu egungun ara wa apere wo ni won na ti en ri elomi a ma ri pe to n ba sun bayi to n ba jin ati dide nile re isoro ni oje fo ohun tori gbogbo ara ni o ma ro ohun elomi a ma ri pe ise ohun bere si ba fa ohun so lati bi ibara adi ohun de bi ese elomi o le bere mu kan le elomi o le duro pe elomi o ma ri pe gbogbo enu eti ohun lo bere si ma hoye be le elomi o ma ri pe gbogbo enu ara ni kan bere si ma ja ounje tabi nkan bere si ma rin kaaki inu ara ohun tabi ara ti e bere si ma ta ohun bi e pe ohun fi atarara elomi ba so esun lale bayi ati rorun sun re isoro ni elomi ba tun sun wakati kan tabi wakati meji to ba jin laaro bayi ati dide nile re na isoro tun ni ogun seju ogun seju ko ni le dide lori ibusun re to ba tun gbianju to dide bayi to ba fese lele ba ese o kan gogogogo bi eni to gbe ese le egun lemi an fi ma pe e ma ja wora wa ni ran iwa na gbianju ko wa yoju si wa fun mara kan abi meji office wa ni number 4 Dudu Yemilen, opposite Yemekun Grammar School, Nilu Akura, tabi ko pe mi sori ero bani soro mi yi. Oh, 7 64 60 64 19. Oh, 7 64 60 64 19. Nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko sise ma rara elomi o le dagbe be elomi o ba fe jade nu le re bayi ko le da jade afi ko mo fa jade tabi ka elomi o ma fi opa sikete ese be elomi ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gegege bi e po hun fe subu eyin e wa won baba wa e wa won baba baba wa elomi won lo gorun odun won lo gofo odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode ba ni won tun ma da ta kebe kebe se bi ewe atebo yin na le won na lo nitori e mo fi lo ko ewe atebo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa ogoji seju ti nkan kan o si ni yo wa lenu ninu si ara wa be ni nkan kan o ni yo wa lenu ninu egungun ara wa se bi ewe atebo yin na la wa na lo iwa na wa janfani ewe atebo lodun emi baba oke ogun ti ma wa ni number 4 Dudu Yemilen, opposite Oye Mekun Grammar School, ni ilu Akure, ero bani soro mi re. Oh, 7 64 60 64 19. Oh, 7 64 60 64 19. Alafi ara wo ni bi fi abia.
7: aje ki a ma ki gbogbo eyin ololufe wa nibi kibi te wa 39 fani ati ma gbo wa yala nile yi tabi nile okere oloyinbo ma so nkan kan wi pe agbara ni afin toni je iyen ni pe information is power ti eyan ba mo nipa awon nkan tin lo eyan kan ma padanu awon anfani loloko ojo kan tin lo kaakiri ni sugbon lasiko yo pon se to ti sun iyala o fe ra nkan ilonule tabi phone aborisirisi nkan wa so pe ami ilowo lowo mi o le ri kini ira anfani alailegbe kan ni o tun de bayi lati le je ki won o di en ti o ni awon dukia ta ma si properties daada lai se yipo lagun ile ise kan wa ti en pe ni sidikie kini won ki e fun gan kini won duro le lori jo e la fi ni asoju sidikie ni inu yara agbara pelu mi ogbeni Abdulhakim Okunla e ba mi ki gbogbo awon ara ile
8: e ku dede woyi o eyin ara ile oruko mi ni Abdulhakim Okunla gege bi olotu se daruko application asiriola oni agbo aba ti a mo si CDK CD CA RE application ni te pe ti e ba ti ni ori phone yin ni anfani lati wo ati ra ati san die die gbogbo nkan elo nu le phone ni o laptop ni o mattress ni o kettle pot ni o
7: gas
8: be fe ra aga o wa nbe be fe ra moto o wa nbe te de mo sanwo die die lai ni ele kankan ninu ati wa ma nfun awon onibara wa ni daniju wi pe ki won lo si oju oja ti won lo wo pe elo ni won ta
7: kini o ko ma se pe fe gbe won ma ra
8: ni ti won lo wo ko to di pe won wa ni anfani pe o da je mo sanwo kini ni odo wa anfani si wa fun won lati sanwo lati osu meji ti de osu meji la so awon kan to wa ta ri pe osose ni won fe anfani lati mo sanwo anfani na wa fun won lati sanwo lati ose meji titi di 40 weeks ogoji ose lati mo sanwo
7: mo be bi npe se won kokoso iye kan le ni won wa gbe oja won a mo sanwo ku die die bawo won se se
8: e seun olotu se ri bi a se gbe kale ni wipe anfani osu meji titi di osu meji la ta gbe kale ti won ba tin ra to ba tin sanwo de idaji osu tan ba mu la mo gbe oja yi fun won ti won si mo fi ni anfani lati mo san yoku fun apere ti won ba mu osu meji ta ma ti sanwo alakoko kale o tun mo si wipe a gbe oja yen fun won won sanwo yoku ni osu mi ta bo si ta ba mu osu merin anfani won fa lati san ikini keji ta ma ti san tan a wa gbe oja yen fun won won a mo san iketa ikerin leyin gba ti won ba tin lo ikini lowo ati osu mefa ati osu mejo ati bebe lo bo se wa ni yen sa
7: ikini idi ti e fi se ba npe kawo yen kokko san wule die de to di pe e gbe oja fun
8: e se won olotu se ri nkan ta se ni wipe a wo pe gbogbo en to ba tin se ise o ye ko ni anfani lati ra awon kan to si le mo san wo die die so eni ti o mu osu merin to san wo kini keji fun okan wa ti bale lori pe
7: eleyi
8: yo le mo san wo lo olotu en to si fe pe mo fe san wo kini tan le kan na ni anfani wa ko san ko si mo gbe nkan re lo a si gbe wa si ile re bayi ni lai ni da alamu rara sa
7: se awon ni won lo na kini oni won lo ra nkan ti ba fe ni abi eyin le ra fun
8: se ri gbogbo nkan ti won fe ra patapata bi phone ati eronu la pe ti gbogbo e patapata awa ti ni gbogbo eleyi nile se wa ri toni moto de a mo fun won lanfani ki won lo woru moto tan ba fe color tan ba fe iye tan ba nta kan so fun awa wa lo sanwo re idi ni pe olotu a ti ri orisisi pe moto ti awon people ra fun mi ko da nkan kan ko ni je pe moto ti a ra fun ya je pe moto te lo wa fun ara yin gege bo se je niyan te fi lanfani lati mo sanwo re lai ni dayin lamu rara
7: nibo ni office yin
9: office wa wa ni Exodus filling station formerly Tota opposite Factory Pharmacy Oluwatuyi Quarters Akure Ondo State
8: Olulese wa si wa ni number 6 Ike Asogua Anthony Leku ni ilu Eko be ni olotu
10: e pe CDK sori number yi 07074542995 lekan si 07074542995
8: e seun olotu
7: oro leti gbon lati enu ogbeni Abdulhakim Okunla te je asoju CDK iwa na magore loni ko le ba de ti oni dukia
11: ore wa ki lo de to roju koko bayi
12: wo ore o su mi oje iya isese pe tan lori phone ni o ni gbogbo abo da na wa ni njo gas cylinder wa na ti fe je tan gbogbo electronics wa lo ti denu kole owo ni o si sarajo yi
11: ara nta wo nu sopo obo nipa CDK ni
12: CDK kini nje be
11: CDK CDCARE application asiri ola ni nibi to ti ra gbogbo to fe to si ma sanwo die die bi orisirisi gadget electronics to fi dori car oko ayekele ko si lele lori o iyo ja to bara lo ma dawo e pada o le sanwo
13: èlò tó bára fódi di oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
14: Irọ́ ni o.
13: Òótọ́ tó hàn ni. Gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDK ni mo ti ra wọn. Kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí, mi ìsanwó rẹ̀ tán.
14: O sì rírú èyí, o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
13: Ìwọ ló béèrè, ṣùgbọ́n ní báyìí tètè download CDK lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jáyé CDK ní wẹ̀lẹ̀mù. Ràn tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí. Ẹ kàn sí wẹ́bsáìtì wa cdk.app.
15: CDK, making life easier.
16: Abara ajamojuda ni ale omo kiloko ni o ajamojuda ni ale omo kiloko ni o abara ajamoju
17: oloye
16: omojowo jaye oba
17: araba tile akura
16: adu mewa gbako
17: o ti ronu eji
16: ajale
17: ka ba pe ri akone
16: e la mo da lale garaga
17: e ile ketekete udile jaye oba
16: e omo
17: atomo omo
16: se suranti
17: abara loni
16: ati lijo gbogbo
17: abara ja
16: opomule oke omo ate bi kete
17: e mo ro re sere
16: ba se sanu
17: ni de je olugbeja
16: ke omo ekonu
17: udi abajo leyi
16: e omo re o
17: en o se suranti odun kewa
16: o ti je lorun ri pe
17: e omo olorire
16: abara gbore leyi o
17: abari yo jaye oba
16: abo lanyi ko
17: ajori
16: abai kayode
17: abai pastor temi dayo
16: abai ori ola
17: jaye oba
16: abai modupe kolade
17: abai bola tito
16: bade kala
17: omo jaye oba
16: odun kewa dabi ana loju e omo re
17: abo ni kole ki meti akako bale
16: abo ni la bo ni
17: kale o ba mi
16: omo lojo osode ana yo
17: omo lojo osode ana koru koru
16: ogba kan ba te naja na jagbe na abomi adu adu le re
17: agodo le na omo olu Jamu we tubutubu
16: eje
17: olomokunrin
16: ori ola
17: jaye oba
16: lebo ke me akede bo
17: abodo mewa
16: aba ajemoju la kure oye mo te lo o
18: attention everyone in Akure and its environs. Jehovah's Witnesses warmly invite you and your family to the 2026 Regional Convention with the theme Eternal Happiness. Are you searching for true happiness and peace of mind? Then, this special three-day Bible convention is for you. It will be in 8 series over course of 8 weekends and will be presented in 3 languages, English, Pidgin, and Yoruba, beginning from weekend of June the 19th, 2026. Join us on each weekend at the Akure Assembly Hall of Jehovah's Witnesses, Bogi Street, Akure. Come and enjoy powerful Bible talks, encouraging interviews, inspiring videos, and practical lessons for everyday life. Special topics include abundant happiness forever. It is realistic. Why are you anxious? And have you discovered the treasure? Admission is absolutely free. No collections will be taken. Remember the day and time. It's from Friday to Sunday at 8:20 a.m. to 2:45 p.m. daily. Venue is Akure Assembly Hall of Jehovah's Witnesses, Bogi Street, Akure. We look forward to welcoming you. Announcer Adekunbi Gill, Regional Spokesman of Jehovah's Witness.
19: Oh, Mati Daraba, O Carrier, you. Military and paramilitary accessory.
20: Our officers' boot.
19: Need civil defense. Soldiers, police, peace corps, at Amutekun.
20: At Tibet, at Ifila, at Layadi, one in Bembe.
19: Bobo schools, the go to Tewama order for uniform, container, and sanders.
20: All says price, the la wonja won ye.
19: Ipeche leyo leyo tabi dosi dosi.
20: E yite efe koshe lati diache bata.
19: Aye wafun ye ati bite ema gbe.
20: Uyani no ba 85 for badishi da ni duju kota won la kwe.
19: Telephone 080.
20: Tari 452.
19: 0455.
20: Ni yeshu.
19: Abiba ta koko ka.
21: Christ Apostolic Church Divine Intervention.
22: To Kalesi Dutaro.
21: Offer do Furi Akure.
22: Awon lo ma npe wa o.
21: CPA to Tent and Evangelian Convention.
22: Ni ta npe Akure ni.
21: Ebenezer.
22: Stone of Air.
21: On the 22nd to 25th of June
22: by 5 p.m. daily
21: in the Revive Mama Shelley.
22: She say Yanoluwa de Mama Bale Warabio Waraudu.
21: Ojo Friday 26th, Wani Praise Night.
22: Ojo Sunday 28th of June, Sini Thanksgiving.
21: Oh yeah!
22: Kajo debut to ye.
21: Afe Dr. Samson Olumu Iwa Oluwa Shena Furara e.
22: Toke Oste Ma Fiwasu Ate Adura Dabira.
21: Besi la wo gise Olonu Atolore Emi.
22: Tu oti genwe mi momi emi washo emi temi Olonu den bagbe poni de igba.
21: Yo fi agbara emi mi mofa wo Olonu Sokale.
22: Pastor Tio, uye ni de. ìjọka Jesus is superintendent.
21: Pastor Prophet Oluwasegun Ipisagba.
22: Pẹ̀lú òdòdó Jésù.
21: Faith Temi Tope.
22: Pẹ̀lú Ayaba.
21: Tó o ma ya o.
22: Si Christ Apostolic Church.
21: Divine Intervention.
22: Tó kalẹ̀ sí ìdú ìtàró.
21: Wọ́n fàdó fure.
22: Torí àjọ̀dún àti convention ilé yìí máa gá yàtọ̀ o máa bù ayọ̀ o máa súpà yàtọ̀ ìyanu dẹ̀ máa ṣẹlẹ̀ torí o máa léke ń. Ká!
0: Oye báyìí ni màá mú bọ̀ bí kò
2: polongo sọ fún gbogbo àgbáyé pé ìpínlẹ̀ Èkìtì ń fẹ́ gómìnà bí ọdún Àbáyọ̀mí Oyébáńjì bá o. Àti igbákejì gómìnà Mọ̀ọ́ni Sade Kristana Fúyẹ́ MCA láti máa ṣèjọba lọ. Lẹ́lẹ́kejì títí di 2030. Governorship Kabi Mega Rally máa wáyé ní Tuesday ọjọ́ 16 oṣù kẹfà ọdún yìí. Ní Èkìtì parapọ̀ pavilion tó wà ní New Inn Road Adó Èkìtì. Bẹ̀rẹ̀ láago 11 àárọ̀. Ìṣèjọba bá MCA tuntun ọmọdé àtàgbà lára. Láàrin ọdún mẹ́ta àbọ̀ yìí. Gbogbo oníṣẹ́ ọwọ́, oníṣòwò, ìyálájẹ́ ìyálọ́jà àgbẹ̀, ọ̀dọ́ ọmọ iléèwé, gbogbo àwọn ẹ̀yà míì tó fi ìpínlẹ̀ Èkìtì ṣe bùgbé. Àwọn jáde ní kẹ̀tíkẹ̀tì ní Tuesday ọjọ́ 16 oṣù kẹfà ọdún yìí. Èkìtì parapọ̀ pavilion ní Ìyìn Road Adó Èkìtì. Bá MCA lẹ́ẹ̀kan sí ti 2030 kó máa lọ bẹ́ẹ̀. Torí ẹni abálábà ni bàbá káfíkà ìlábẹ̀wádìí fún Bá MCA. Ká tẹ̀ síwájú ẹgbẹ́ APC. Right Honourable Taiwo Olatunbosun, Director of Media and Communication. Bá MCA Campaign Council ló ń kéde.
3: Ṣíkìṣíkì máa mi, owó wọlé tẹ́.
23: Ní o ọlọ́lá jùlọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu GCFA nípasẹ̀ ilé ìfowópamọ́ ètò ọ̀gbìn Bank of Agric ni wọ́n ṣe àgbékalẹ̀ ètò ìrètí ìsọdọ̀tun owó orí ọjà tó kéré jù fún gbogbo àgbẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà tí a máa ta irè oko wọn. Wàyí o, àǹfààní ti wà fún àwọn àgbẹ̀ láti gbé àgbàdo, ìrẹsì, ẹ̀gẹ́, jẹ́rọ wá sílé ìkẹ́rùsí ilé ìfowópamọ́ ètò ọ̀gbìn Bank of Agric tí wọ́n sì tà á ní owó tó jọjú yàtọ̀ sí iye tí wọ́n tà tẹ́lẹ̀ tó kéré jọjọ àti àyípadà tó ṣeéṣe kó dé bá ọjà. Lójijì níbùdó ìkẹ́rùsí ilé ìfowópamọ́ ètò ọ̀gbìn Bank of Agric yìí ni wọ́n ti wọn irè oko táwọn àgbẹ̀ bá kó wa. Bákan náà nílé ìfowópamọ́ ètò ọ̀gbìn yóò ṣe àyẹ̀wò rẹ̀ fínífíní. Lójú ẹsẹ̀ ni wọ́n san owó sí àpò àgbẹ̀ kọ̀ọ̀kan tó bá kẹ́rù wá sí àsùnwọ̀n ilé ìfowópamọ́ ètò ọ̀gbìn yìí. Ṣùgbọ́n àwọn àgbẹ̀ tí wọn ò bá ní àpò òṣùwọ̀n ilé ìfowópamọ́ ètò ọ̀gbìn Bank of Agric yóò ní àǹfààní láti ṣí àpò òṣùwọ̀n wọn. Níbùdó yìí a rọ àwọn àgbẹ̀ láti mú ìwé pẹlẹbẹ ìdánimọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà NIN nọ́mbà ìdánimọ̀ ilé ìfowópamọ́ wọn BVN àti àwòrán pẹlẹbẹ mẹ́ta wá fún ìforúkọsílẹ̀ ilé ìfowópamọ́ ètò ọ̀gbìn Bank of Agri jẹ́ olùrajà tó ṣe é fọkàn tán nípa dídáàbòbò àgbẹ̀ ríran àwọn àgbẹ̀ lọ́wọ́ láti jẹ́ kí àwọn àgbẹ̀ ó ní ọjọ́ ọ̀la tó dára tó dúró digbí lórílẹ̀-èdè Nàìjíríà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé 08164185383 tàbí 08128940154 tàbí kẹ lọ sí ilé ìfowópamọ́ ètò ọ̀gbìn Bank of Agri tó bá súnmọ́ yín.
24: Ni fún Ọlọ́run fún ìgbé ayé tó nítumọ̀. Lórí yẹyẹ ọmọ àtàtà. Mrs. Victoria Adùnwọlá Adésidà. Lẹ́yìn tó papòdà lẹ́ni ọdún 79. 79 years. Ọjọ́ Sátidé ọjọ́ 12 August 22. Ìsìndúpẹ́ pàtàkì fún ìgbé ayé rere tí màmá gbé lókè pẹ́. Ìsìndúpẹ́ yìí ni ó wáyé nínú ìjọ Sacred Heart Cathedral. Ọba Adésidà Road Àkúrẹ́. Bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀. Ẹ̀yìn yìí ni jíjẹ mímu ijó ọlọ́mọ sẹ́yìndì àti gbígbàlejò ṣàlejò máa wá tẹ̀lé. Àwọn ọmọ màmá Prince Adéwòmí Victor Adésidà. Prince Engineer Adétayọ̀ Patrick Adésidà. Princess Adéfunke Adétóyìnbó. Prince Adéníyè Adésidà. Princess Timilade Nelson Abiodun. Prince Engineer Adébáyò Adésidà. Àtàwọn ọmọ bíi Dr. Adéolúwa Adésidà. Adébíyí Adésidà. Nífẹ̀mí Adétóyìnbó. Sínú Ayọ̀mí Nelson Abiodun. King David Adésínà. Ọlásùnbùnmí Esther Adésidà. Lónìí kẹ́ ẹ bá wọn kí màmá dé dọ̀rin.
25: Ọmọ olùgbé òkú ọmọ tó kọ́ bọ́ la bí ìrẹ́jà ni. Ọmọ wọ̀jọ́ mẹ́jọ́ pa ẹgbẹ̀gbà. Ọmọ ṣubúlé ẹ̀rọbẹ̀ ruṣu ya múbu. Ọmọ ṣùpá láràn tó dé jàbọ̀. Ọmọ rúgbẹ kára ó mọ lànà yìí o.
24: Ó ṣàyàwó lákùúrẹ́ olóyè mẹ́kù.
26: Ọmọ ìgbìmọ̀ ọ̀tọ̀ òkè ẹ̀dà kẹ́rẹ́ ẹni tìmọ̀tìmọ̀. Ọmọ ọlọ́mọbìnrin wọ́tọ̀ tún ró ayé àdìmúlà.
24: Màmá Victoria Adùnwọlá Adésidà sùnre o. Àwọn ọmọ àtọmọmọ ló ń kéde lórúkọ gbogbo ẹbí.
27: Ondo South, ọ̀rọ̀ wa ti dayọ̀.
1: ìgbà tún wọlé.
4: Ẹni tí a lè sáré bá, tí a lè dúró dè, tó ṣe é gbẹ́kẹ̀lé ló yẹ ká yàn sípò. Gbogbo ohun tá a fẹ́ kí ìjọba àpapọ̀ ṣe fún wa ni ọmọ wa. Professor Dayo Faduile, OON, ti pinnu láti jà fún, a sì gba ẹ̀tọ́ wa fún wa. From medicine to public service, from academia to governance, he has shown character, capacity, capability, laced with experience. Ìyàrá Ondo South, Ìlàjẹ, Ẹsẹ̀ Odò, Ìlọ́lújẹ Òkègbó, Òkìtì Pupa, Ìrèlè, Àtòdìgbò. Àkókò ti dé o láti yan ẹni tí lò ń fẹ́, ẹni tọ́lọ́run gan yàn. Professor Dayo Faduile, OON, ẹni tí ń díje fún.

0: Eku le o gbogbo eyan ololufe wa
1: ni gbogbo bi ki bi tetin lafani ati ma gba loro ilatin ki pe ojure mo yin loni o
0: e ma ko ojumo o
1: adupe lowo olohun alaye le tun wa lo lati opin ose to koja to tun mo pada loni
0: ose o olohun ose o
1: adupe on tori pe iwo nikan na lo nso wa to wa pelu wa
0: adupe
1: iwo le de waye olorun
0: be
1: yo opolopo na mo so pe ki lawon boys nso na
0: be ni
1: o tun pelu mi ani network yo da olorun o complain ri olorun adupe wa gbe oga o
0: iba
1: je pe olorun da bi awon eniyan kan ni bi odun
0: ah kayode
1: Olorun ko da bi eniyan kaja kabise nu kadake
0: bene o
1: Olorun o se o bo tun se da wa pada sori eto laro toni
0: se baba
1: adupe agbe oga mo ri re wo Olorun
0: adupe o
1: to ni amo fo na lo pe isa
0: bene
1: isa ni ka ma yan ni oni ni o ti to o gbogun je to ba ku ka lo ma fi ba won mo wa
0: bene o
1: se baba adupe wa
0: jo wa yan logo Olorun
1: bene enu ope wa oni kan o
0: bene
1: enu yin wa o si din gbo fun
0: bene
1: ojojuma ye la fi ma yan ni seju seju a ma gbe oga
0: ore ga wo Olorun
1: atun ti laro to lori eto yin eto wa ta ma mu awon koko
0: ade o
1: leyi to ba su yo na awon iwe iroyin ojojumele awa se ti bo yin laro yi ati ru awon iwe iroyin de bi odun
0: o po o po
1: ka bere si ni se lawe lawe ka ma mu lolokan ojo kan tori akoko wa tori ani rojo mu solokun
0: sasiko rara
1: ṣugbọn idalu ni se lori nta fi telu kalukudo bayi ni o se nkan mi o yi pada ni ana re ku to loko lo wo si si ni eyin e fi yoku le loro aso to jo wa laarin won Emotu ebile re
0: ogbere ni o
1: eh
0: ogbere
1: ogbere
0: ogbere ka motu
1: ah ezara da ezara da to le di ge lo jare
0: ah adato mi
1: ajo ejo alabo ti ekun gusu iworun rile ede ti won pe ni amotekun eka ti ipinle ondo ni won ti fi kele ofin gbe ko din ni awon afurasi meta din ni 97 le ti won lowo lese ninu oniruru iwa daran kakakire ru ati bu ipinle ondo gege bi ajo amotekun si se alaye awon afurasi na ni won so wi pe won kupa ninu oniruru iwa daran ti lori ijinigbe fifole onile sise afowora igara olosa ati ti tase agere si ofin kikeran jeko ni gbangba pelu awon ofin miran nigba to n foro jowo lori igbese ohun lana ojo aiku en tun je adari ajo amotekun nipinle ondo akogun adetunje adeleye n lo so pe awon afurasi ohun ni won ra mu laarin ose meji pere ti ajo amotekun naa ti won sise won akogun wa ṣalaye o o lara won ti won ra mu ohun ni o je wipe won daruko won si toka si won gege bi igara olosa ati awon ajinigbe le to on da ekun ikare akoko akure ilu abo ati awon oriko kan laamu nipinle ondo bẹẹ náà fi ẹsùn mi pé ọpọ lára àwọn afurasí ẹhún inú wọn jẹ ikọ àwọn ìgárá ọlọ́sà àti àwọn ajínigbé léyìí tí wọn ń ṣe iṣẹ láàbí ní ìkàrẹ kájọlà àkúrẹ ìjọba ìbílẹ àríwá àkúrẹ múre ọjà mọkàn àti àwọn bòmíì òwà tẹsíwájú ó ní gbogbo àwọn tí wọn kó lápapọ̀ ni wọn jẹ 97 léyìí tí wọn mú níjọba ìbílẹ 18 tó wà ní ìpínlẹ ondo láàrin ọjọ 14 péré to si je wipe pelu ase lori won lowo lese ninu ijinigbe ati awon esun miran ni won fi fon si pe ti won wa won kiri o ati opolopo leyi ti won ta se agere sofin kikeran jeko ni gbangba ni ipinle ondo leyi to je pe awon kan ile onile na n fo kiri nigba ti awon mirin si ya igara olosa ti won se bee ti won ra won mu o opolopo n lo ja oko gba ti alupupu pelu afowora o ni pẹlu awọn nkan wọnyi wọn ti fi akoko iṣẹ kẹmbẹ wọn nipa iṣẹ akọle yi ti ajo amotekun naa ti wọn ṣe tẹ bá fẹ ka ikú ẹ mọsakiri o iwe iroyin punch vangard daily post atan iwe iroyin miin tun jade loni nikan inawo si.
2: Daddy Junior Joe Jensen ma Jimmy Kale gbogbo e na ojuseju meji lo
3: ah mommy junior ma yeye mi mo ti yato si ti tele
2: fi mi le jare
3: biko ta apata su lo tun se ko
2: ye ma pa mi jare je n se ya awon omo mi
4: bo lo nsa lo
2: runo daddy junior ogbon wo lo da ti
4: emi na ko isowo biko ka baba capsule ni ogun ta fi mo ijile pa ewe ati egbe ile wa papo lona igbalode fun awon okunrin ajabi dani be ni ore mi alowo le lo fun mi o wulo fa awon okunrin to repete dowo le bi ewe okede ta fi na pa loju ise ewo ni ko njo wa nle lati je ko okunrin o ma wo ke finu ka bi o se bokele kai biko ka baba capsule iru kan so won lawudo kuta ile ise ayo aba heart limited lo popo fa awon okunrin nikan e le rira ni chemist ati pharmacy fun ekunrere alaye e pe 0803 860 6858 le kan si 0803 860 6858.
5: Kabo, si Dominion Cakes and Confectionaries. Ti won pe se Dominion Bread ti gbogbo ara lo nsaferi. Njo feran bread to ro dada. Dominion Bread ni ko bere fun. O dun lenu, o sara lore. O si porisirisi bi white bread, coconut bread ton fi agbon pelu e, ati banana bread ti won fi ogede pelu e. Dominion Bread ko ja be, ko wa tun sibe o. Akara oyinbo lorisirisi fun awon ayeye yin. Donuts, meat pies, yogurt ati parfait, chin chin ati small chops. Gbogbo e lo wa fun yin lo niran. Gbogbo bi te ba lo kaakiri e ma beere fun Dominion Bread. Ti Dominion Cakes and Confectionaries in pelu e. Ni dojuko NMPC Songo Ado Road Akure. E le pe won sori ero ibanisoro yi o 0703 799 9152 tabi 0907 776 4455. Dominion Bread, o dun lenu, o sara lore, iwo na je nbe.
6: Baba se leyi tan ka tun se mi si Rotary Club of Akure Prestige District 9126 labe dari Rotary and Kola Wole Ajibade PHA ti won ji alase atoludari Evergreen Stationery Warehouse ti wa se tan bayi lati Commission Boys Hostel eleyi ti won ko sinu ile eko awon ti won ni pe ni ga gbigbon School for the Hearing Impaired to kete mpese gbe stadium ni ilu Akure. In fact gbogbo eyan la pe lati wa ba wa donu asijori kongbe yi tipetipe ni Rotary Club of Akure Prestige District 9126 ti se bebe ogoro awon se akase jake jadu awon ile ko tin be like re atagbegbe e o tun ti wa kan school of the hearing impaired niyan o idi abajo le ti won fi se se akase boys hostel on lati le fi sabi Rotary year 2025-2026 Tuesday 16th of June 2026 yin lo ma waye agomo kan lo wuro gerege ni no African time ninu gbagan ile eko school for the hearing impaired to wa Legbe State Stadium ni ilu Akure. Special guest of honor Yondo State Honorable Commissioner for Education Professor Amos Igbekele Ajibefun. Rotary Club is good.
7: Okay,
6: Rotary Club of Akure Prestige labe idari Rotary and Kola Wole Ajibade PHA en to je alase atoludari Evergreen Stationery Warehouse lolukede.
8: Gbogbo ayé ló mọ̀ pé ọ̀kin lọ́ba fún gbogbo ẹyẹ lóko. Iléèwé Great Cornerstone International Nursery and Primary School pẹ̀lú Great Cornerstone International College ní Arigidi Àkókò. Ìní ọ̀tá gbàǹtagbà tó ta gbangba káàkiri àgbáyé. Ọ̀gbọ́n pò ìmọ̀pọ̀ ń bẹ̀ sà. We are known for qualitative education. Èyí dẹ̀ wá wò. Conducive environment. Superlative classroom. Availability of sufficient computers for all examinations. Decent hostel. And shuttle bus for these students. Àwọn olùkọ́ tó wà academically and morally qualified ní bẹ́ẹ̀. Àtẹ̀kọ́ ilé àtẹ̀kọ́ ìwé ni wọ́n kọ́ mọ. No bullying, no stealing, no exam malpractice, no hooliganism. Ìbágbépọ̀ pẹ̀lú ẹ̀mí Ọlọ́run kí wọ́n jọ forí eré ṣàǹkó ní tiwọn. Òun làwọn ọmọ Cornerstone fi ní decision rẹ̀rẹ̀rẹ̀ tí wọ́n sì ń bójá ń bù mọ́lẹ̀ bẹ́ẹ̀ láti wọ university. Ẹ máa bọ̀ tẹ̀rẹ̀rẹ̀. Kẹ wá register àwọn ọmọ yín into any class. Nursery, primary or secondary section ní Great Cornerstone. Don't be discouraged from getting superlative education for your child. Bí a ṣe ń ṣe registration yìí náà láyé tó wà fáwọn olùkọ́ tó dára wọn lójú láti wá gbà ṣe ń bẹ̀. Come to us or call 070-666-211-24. Great Corner International School, Larigidi Akoko, Oyambe.
9: Of Fire and Miracles Ministry Southwest 54 Regional Headquarters Oba Ile Akure lo pe gbogbo eniyan si ipade adura itusile nla olose merin ti ori oke olukoya odukewa ti akori re je owa agbara olorun itusile the deliverance mighty hand of God Exodus 32:11. Ipade adura itusile ni yo waye ni ojo Wednesday ojo keta osu kefa odun 2026 bere laago mejo owuro Sunday ojo kokanlelogun osu kefa kan na ni isin ifowokan ati biba olorun pade bere laago mejo owuro isin dupe ati eyin ni yo waye o lojo Sunday ojo 28 osu kefa odun 2026 laago mejo owuro ojise olorun ti olorun yo ma lo ni Pastor Olusola Emmanuel Mega Regional Overseer Festac Mega Assets Lagos ati awon ojise olorun miran be na ni awon olorin emi na yo wa nkale lati ma korin lati ise iyanu náà bọ̀ kẹ wá gba ìtúsílẹ̀ pátápátá. Pastor Ọláwálé John E. Regional Overseer, Dr. Dike Olukoya General Overseer MFM Worldwide. Jesu Loluwa.
7: Tani ẹsì jẹ́ kílẹ̀ ọmọ yẹn tó máa kan lẹ́kùn ni ṣé ò sí.
10: Kò sí jàre ọ̀rẹ́ mi ntí èrórun sùn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
7: Ẹ bó ló ṣe rọrùn sùn ńgbà tí tìmùtìmù ti wà àtàwọn máa fi ń sùn ọ̀yàtọ̀ sí pálí ẹja.
10: Alábàjọ ńbo ni mo ti wá lè rí ojúlówó mátírẹ́sì rà báyìí.
7: Wọ́n kò sí méjì ìjọ bínú gbó ọ̀dọ́ ọmọ Jésù ní nọmba 1 Gbeleju Street lẹ́gbẹ̀ẹ́ ilé epo Glovin ní òde ìrèlè nìkan ló ti lè rí ojúlówó mátírẹ́sì rà o. Bí wọ́n ṣe jẹ́ alágbàtà fún iléeṣẹ́ Good Mattress pẹ̀lú warranty ọdún mẹ́rin ṣangeliti lórí gbogbo tó bá rà lọ́dọ̀ wọn. Fún irúurú fóòmù tẹ bá ń fẹ́ bẹ̀rẹ̀ látòrí fóòmù ọmọ ilé ìwé tó fi dórí 3.5-4.5 pẹ̀lú àwọn family mattress náà tí wọ́n jẹ́ 6, 9, 12, 18 and 20 inches. Bẹ́ẹ̀ la tún láwọn tìmùtìmù lọ́kàn ọ̀jọ̀ kan tí ń dàbí mọ́tò kalẹ̀ lórí àwọn pillows stick ìroni lọ́rùn pẹ̀lú àwọn ọ̀kan ọ̀jọ̀ kan ojúlówó bedsheet.
11: À ń fi alágbàtà káàkiri ìpínlẹ̀ Ondo.
7: Wo má wulẹ̀ rè kórè Ìbàdàn mọ́, máa pe ọmọ Jésù lóde rèlè sórí 0803877980 or 0703801 0434. Ọmọ Jésù ojúlówó alágbàtà fóòmù lóde rèlè.
12: Káyọ̀dé
13: bí ọdún
12: látàrí ètò ìdìbò sípò gómìnà yìí tí yóò wáyé ní ìpínlẹ̀ Èkìtì yẹn ní ogúnjọ́ oṣù kẹfà ọdún tí a wà yìí tí ṣe ọ̀la ní báyìí o. Àwọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ tí wọ́n ṣe ìpolongo ìbò fún ètò ìdìbò yìí tó máa wáyé ní ogúnjọ́ oṣù kẹfà ọdún yìí náà ni wọ́n ti sọ pé tó bá ti di ní ọ̀la òde yìí ètò ìpolongo ìbò alágbà yamuyamu èyí ni yóò wáyé ní ìpínlẹ̀ Èkìtì o. Léètí yóò fi hàn pé lóòótọ́ àti lódodo ní àwọn èèyàn ni wọ́n ń ṣe àtìlẹyìn tó gbọ́ngbọ́n fún gómìnà ìpínlẹ̀ Èkìtì yẹn Abiodun Abayomi Oyebanji láti pé kó lè padà sórí àlééfà lẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí àjọ èyí ti ṣe ètò ìpolongo ọ̀hún bí wọ́n ṣe fi léde. Wọ́n ní lára àwọn èèyàn kàrìnkàrìn tí yóò péjú pèsè ń bẹ́ẹ̀ ní igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí ìyẹn Ṣètìmá àti ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC tó fi mọ́ àwọn adarí àti àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún. Wọ́n ní kódà àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin wọn yóò wà ńbẹ̀, àwọn mínísítà yóò wà ńbẹ̀ àti ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún àti gómìnà Oyebanji. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọn yóò wá láti ìta tí wọn yóò wá sí ìpínlẹ̀ Èkìtì. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwọn èèyàn ti ń bẹ ní ìpínlẹ̀ Èkìtì ni àwọn náà ni wọn yóò tú kẹ̀tíkẹ̀tí jáde tí wọn yóò sì pàdé nílùú Àdó-Èkìtì. Gẹ́gẹ́ bí adarí ìpolongo náà ìyẹn Taiwo Olatunbosun bó ṣe fi léde nílùú Àdó-Èkìtì lánàá òde yìí ló sọ pé ètò ìpolongo ìbò yìí yóò jẹ́ mẹ́rìírí èyí tí yóò wáyé tí yóò fi máa sọ pé lóòótọ́ àti lódodo ni àwọn èèyàn ni wọ́n ń ṣe àtìlẹyìn fún gómìnà Oyebanji àti igbákejì rẹ̀ arábìnrin Monisade Afuye láti lè pé kí wọ́n padà sórí àlééfà ní ẹlẹ́ẹ̀kejì. Wọ́n ní ọ̀la òde yìí yóò mètìtì nílùú Àdó-Èkìtì nítorí pé bí ìlú bá ṣe ń dún bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni fèrè yóò máa dún o táwọn èèyàn tí wọn yóò sì máa ṣe ìpolongo tí wọn yóò kọrin térùkù yóò máa kù lálaalá. Ẹ wo ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.

0: Ọ̀yọ́dún.
1: Káyọ̀dé.
0: Àwọn agbébọn kan ní ọjọ́ Àbámẹ́ta tó kọjá yìí ná ìyàwó òde oríyá níjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo. Lọ́yìn ṣe bẹ́ẹ̀ tí wọ́n kì í balẹ̀ ìlú ọ̀hún Adéníyí Adélànà mọ́lẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn láti inú ìlú ọ̀hún lè tó bá ròyìn ìfọ̀rọ̀jẹ̀wò ni pé àwọn jàǹdùkú ọ̀hún ni wọ́n dédé yàwó inú ìlú náà ní nǹkan aago mẹ́jọ lálẹ́ ọjọ́ Àbámẹ́ta ọ̀hún tí wọ́n sì lọ tààrà sí ilé baálẹ̀ ni ọgọ́ta ọdún náà lè tí wọ́n kì í mọ́lẹ̀ tán gbé lọ sí inú egangi níbi tí ẹnìkan ò mọ̀ báyìí. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Àbáyọ̀mí Jimoh ó fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ lórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ pẹ̀lú aṣojú kọ̀ròyìn lánàá ọjọ́ Àìkú lè tó sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo iná ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí rẹ̀ àti iṣẹ́ àtidóòlà baálẹ̀ ọ̀hún nínú egangi tí wọ́n gbé lọ. Nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo tí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ akọni báyìí látàrí àtìlẹ́gbà baálẹ̀ ọ̀hún wálé léyìí tí wọ́n jí gbé ní inú ìlú rẹ̀ nígbà tí wọ́n sọ pé àwọn afurasí ajínigbé náà wọ abúlé òde oríyá léyìí tó wà níjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo. Gẹ́gẹ́ bí ìròyìn léyìí tí ó kọ́ tẹ̀hún lọ́wọ́ ló fi hàn wípé nǹkan aago mẹ́jọ kọjá ìṣẹ́jú márùn-ún ní alẹ́ ni ìròyìn ọ̀hún tẹ̀hún lọ́wọ́ nígbà tí wọ́n ní ikọ̀ àwọn agbésùnmọ̀mí kan tí wọ́n tó bíi mẹ́fà níye tán sì di ìhámọ́ra ogun iná yàwọ ilé ọ̀gbẹ́ni Adéníyí Adélànà ẹni ọgọ́ta ọdún léyìí tó jẹ́ baálẹ̀ abúlé òde oríyá ọ̀hún. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní àwọn agbébọn náà ni wọ́n yàwọ oríkù ọ̀hún o nígbà tí wọ́n rí wípé òkùnkù díẹ̀ ni wọ́n fi bojú tán sì fi tìpátìkùkù tí wọ́n fi gbé ẹni tí wọ́n wá ọ̀hún tán fi gbé lọ sí inú gbóṣúrú níbi tí ẹnikẹ́ni ò mọ̀. Ní bá ṣe ń tẹ́wọ́ gba ìpè pàjáwìrì náà ni DPO àgọ́ ọlọ́pàá B division tó wà ní Ọ̀wọ̀ ló sì kó àwọn ọlọ́pàá akọ́ṣẹ́mọṣẹ́ sòdí léyìí tí wọ́n lọ síbi ìṣẹ̀lẹ̀ wọn àti àwọn ẹ̀ṣọ́ aláàbò míín àní wọ́n ṣe débi ìṣẹ̀lẹ̀ ọ̀hún iná ṣe àbẹ̀wò sí gbogbo àyíká àti àyídà níbi ọ̀rọ̀ ọ̀hún tí ó ti wáyé léyìí tí wọ́n sì ti bẹ̀rẹ̀ ìwádìí tó lóòrìn lórí rẹ̀ láti lè dóòlà àbálẹ̀ ọ̀hún. Jimoh wá fi kún wípé ìyàwó ẹni tí wọ́n jí gbé náà ni wọ́n yin ìbọn mọ́ tó fara pa ní apá ọ̀tún léyìí lásìkò ìgbà tí wọ́n ṣe àkọlù ọ̀hún tó jẹ́ wípé wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn níbi tó ti ń gba ìtọ́jú. Bẹ́ẹ̀ ni wọ́n sọ wípé arábìnrin ọ̀hún ni wọ́n tètè dóòlà kíá nígbà tí àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n débẹ̀ tán fi gbé lọ sí ibi tó ti ń gba ìtọ́jú náà lọ́wọ́lọ́wọ́. Ó ń gba ìtọ́jú ara rẹ̀ sì ti ń balẹ̀ ní ilé ìwòsàn náà léyìí tó wà. Tẹ bá fẹ́ ka ìkú ẹ̀ mọ́ sákiri o ẹ lọ sínú ìwé ìròyìn Punch, ìwé ìròyìn Daily Post àtàwọn ìwé ìròyìn kan tó jáde lónìí.
2: O ti ya 2026 fire explosion. Sọ̀dọ̀ ìyá tó ń lágbára lórí òkè àánú Mountain of Mercy, Erio, Èkìtì, ibi gbogbo àmì tìtìtì, májẹ̀mú àfọ̀n, òpó tó gbógun tó ń dààmú àyànfẹ́rú àdí wíwó lulẹ̀. Torí gbogbo olùkópa ló máa rí ọlọ́run ẹ̀mí àwọn wòlíì lójú iṣẹ́. Fire Explosion Erio 2026. Gbogbo ẹni tí ń kópa ló mọ̀ pé ìyanu lọ́dọọdún a máa pọ̀jù tàtẹ̀yìn. Èrè àdúrà tọdún èyí àkànmí àkàn á kan gbogbo wa. Májẹ̀mú ìdáhùn làkòrí tọdún èyí. Monday 22 sí Friday 26 oṣù kẹfà ní lówùúrọ̀ ọ̀sán àti ṣòru ojoojúmọ́ títí mọ́jú Sátidé ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹfà lórí òkè àánú Mountain of Mercy Erio Èkìtì. Níbi tí Prophet Ezekiah Olúbóyè Ọládèjì ajé ìrere àgbàjọ apostolic Christian ti máa ṣáájú wa nínú iṣẹ́ ìránṣẹ́. Bẹ́ẹ̀ ni Pastor Matthew Asimolowo, Pastor Pọ̀jù Oyèmádé, àtọ̀pọ̀ àwọn ikọ̀ Olódùmarè, Pastor EO Ọdẹ́jọbí ni General Superintendent, Pastor SO Ọládélé Láàrẹ́ ìjọ CAC ilẹ̀ ìyá àpòpẹ́ òkun. Jájọ pàdé ń bẹ̀, ìgbọ̀ngàn ayọ̀ rẹ̀ dé.
3: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
4: Abba ajó òkú ti ìbọn ni nípa 24/7 Abba Mixture kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀lú gbà ó da alágbò ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-63 091-60-62-63 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture gbogbo ìgbà ìjà wà ìjà òsì always guide me.
1: Every great future begins with a solid educational foundation. Deeper Life High School, Akure, is now admitting into GSS 1 for the 2026-2027 academic session. At Deeper Life High School, we raise academically excellent, morally upright, and God-fearing future leaders. Our students learn in a disciplined, caring, and Christ-centered environment because every child is important. Applications are invited from suitably qualified candidates who must be 10 years old by September 2026. Admission forms cost just 15,000 naira only, including access to past questions online. Visit Deeper Life High School, Iwoye, off Ondo Road, Akure, or log on to www.deeperlifehighschool.org for details. For inquiries, call 0816-728-5986, 0806-774-8327, 0806-748-3492, or 0815-819-0122. Deeper Life High School, leadership with distinction. It was
5: ku dede woyo eyin temi ni ilu Akure emi ayafemi alagbo lo nkin ti office wa wa ni Isolo Junction ni egbe Democracy Park ni Akure ta bori wo obirin to ti wa ni ile oko lojo to ti pe ti o ro mo pe ran nise ma bo lodo femi alagbo tabi wo to ti ni kan ri to si n wa si ni ma bo lodo femi alagbo tabi wo obirin ti nkan osu re ndin ni tabi o nle ni ma bo lodo femi alagbo tabi wo ti nkan rin kiri lagu ara re ma bo lodo femi alagbo tabi wo ti ara nta bi eni pe won data si elara ma bo lodo femi alagbo tabi wo ti nkan rin kakiri agwara re ma bo lodo femi alagbo tabi wo okunrin ti o le gba bo lori papa gege bi osime ati igalo ma bo lodo femi alagbo asiri ti mo fi wa nile femi alagbo disin ma bo ke afifun ni number wa re 0706532-6843 lekan si 0706532-6843 aiso ni fi ara wa se ibugbe o ami o digba
6: eko wa mi o imo kodori o eko wa mi imo kodori o e ba mi ki ka bi o si alayeru a oba dogba lada to ibo ogunlade alade lusi cfa o ka de pe lori ke bata ke pelase odudu keji deji apartment pula of a prayer kingdom orumo ko lagba ko le yi ko ba lada to ibo ti gori te ise ka bi o si o ka bi o si o apa do mo ko lagba ko ke ka bi o si da ti gbo pa ase bi adura deji ti le akora lasiko ka bi o si aimoye idagba ori ade re ti ko lu akora na tun lo si kalafi ajoba olule atolojo ogba re ro alorun wa ti padumo kola lori te deji ko pa pa pa koni kese ogba odun lo ni okere duro digbi digbi re ko si kabiyesi akora bo oyo wo ku orire ama sopa gbaja gbe to mo dudu o bi dogu da marun me daroku are mo de dale mo re rogiri agba mo ju mo ko ba re oku se ama mo mo rugo ke yera karufi ana eje minister for youth in Nigeria eyi ni ayodele wisdom o ne for kemi apaba
7: ade bi odun lori ogun ijinigbe taniyan yi tin sele kaakiri orilede Nigeria bayi en to ti fi igba kan ri je oga awon omo ogun orile ni orilede yi yen Lieutenant General Tukur Yusuf Buratai lo ma ti se kilo fun gbogbo awon tin be ni eka isejoba ni orilede yi pe ki won ya tete sora se o nitori ti nkan ba nlo bo se nlo e lori oro abo a je pe ibi ti orilede Nigeria to nlo ko seni keni to ma mori bonu re o onitori ngba ti won didi ti won lo bayi ti won lo se be ti won pa eni to je oga ologun iyen Major General Abubakar ti o si se eni keni to ya won to ye won lowo wo oni eleyi lo nse apere pe nkan mo tubo nburu si leka eto abo ni orilede yi onitori pe ti won ba tete ya tete wa nkan se si bayi nkan ti o da lo ma pada wa yori si oni tori pe a je pe kese kese la ti ri kasakasa nbo lona ni o oni tori lodun 2021 nlo nti se kilo pe e wo te ba tete ya mura si oro awon ajinigbe ati awon agbe nipa tin sele kaakiri o se se ko je pe yo moran ma titi di nkan bi ogun odun ni o oni oro to nso ngba na nlo ti bere si ni se ni si o oni ayafi ki ijoba ko ya tete wa nkan se si abibo lo se je to je pe awon karamba ni eyan won yo wa lagbara ju awon ti won je ologun tabi ijoba lo oni gbogbo ile patapata n lo tin bere si ni ko awon eyan lomi na oni te ba wo awon ti won se ise bi nkan ti won fi n sise o po gan gidi to si je pe o lagbara ju ile to je pe o ye ka ma ri lowo won oni be gege ni won ni awon to je pe o ma n fun won lowo won si ma n fi mu fun le daada to si tu je pe ti won ba se ise labi won ko se nikan ni to ma ye won lowo wo oni eleyi ni o da oni ta ba sora ni orilede Nigeria bayi. Oni ki wa si awon ologun tabi awon eyan lasan to je ara ilu ni won yo ma jibe o. Oni koda, oni won yo se debi pe awon ti won dipo selu mu ni orilede yi bi awon minister, awon gomina ati awon mi to je kanrin kanrin ni orilede yi ni won yo ma jibe o. Oni ko to di pe nkan yo bo sori ohun ibaro ijoba apapo ile yi lati pe ki won ya tete gbe igbese to gbangban lati le ri pe won fi ope si oro abo yi to mehe ni orilede yi ati ise labe yi ti awon ajinigbe ati awon ajinipa won ti won se nitori pe awon senator gan won le mori bombe awon minister won le mori bo koda awon gomina gan won le mori bombe o e wo e koja lo sinu we royin the nation ke lo ka lekurere
0: Biodun
7: Kayode
0: kodi ni awon mokanla leyi ti alaboyun kan pelu omo owe mefa wa lara won ti won so wi pe won ta teru nipa ninu ijamba oko oju omi leyi to waye ni ijoba ibile makodi ni pinle benue isele ohun lo waye lare ago meje si mejo ale ojo abameta to koja yi nigbati awon to ja lai si ohun ti won se be won bo lati wa data ti won lo si dudu dawada nigbati won so wi pe ojo nla kan o bere si ni ro leyi ti lasiko igba yi eni won soda odun na ni apa makodi gege bi eni ti o je adare ajo vigilante ti ibile eleyi ti won pe ni operation shara sweep ati ni apa north bank nura uma bi o se fidi isele mule eleyi ti o so pe awon to jala si oni alaboyun kan pelu awon majesi mefa ati awon merin miran ti won dagba Uma wa so wipe awon ti o jalaisi ohun enu won lo ba ni kedun leyi tan bo lati dudu dawada ni erekusu kan leyi to wa leyin ile eko ti awon mo ologun ori ile to je Nigeria Army School of Military Engineer ni Bareke ti Makodi ni apa North Bank ni agbegbe na gege bo se se alaye oni awon ti o jalaisi ohun na rinrin ajo de lati leyi tan lo si wa data lati lo se eto isiku arabirin kan ti won ni o je ara ilu ohun ṣugbọn to jalaisi nigbati won gbe lo si ile iwosan aladani kan ni apa north bank na nibi ti won ti lo se itoju re ko to ri pe o siwo ose won ni ohun to sele ohun eni o je wi pe arabirin ti ara re fadi e leyi to gbe ninu ilu ohun leyin ile eko to je ti awon ologun na won na gbe lo si ile iwosan aladani kan ni north bank ni aro ojo abameta ṣugbọn nigbẹngbẹ ti olojo pada o de ba ni ile iwosan na o wa tẹsiwaju wipe awon molebi eni won gbe ologbe ohun lati nu ilu na ti won darapo mo awon ti o kedun lati lo se eto isiku re le to waye ni wa data leyin igba ti won se eto isiku ohun tan ina wo ko oju omi o tan bo ni dudu dawada ko to wa de wipe ere ajo ripete ti won fe rin ohun to se be ti o gbemi awon kan won ni nkan bi ago meje ale eni oju la kan lo bere leyi ti iji la to si tele to je wipe teru tomo na sa ti jokijo eyi lo sokun fa bi oko oju omi won se yibiri o to dojude nigbati o wa ni agbede meji omi na won ni o kere tan awon bi 40 lo wa ninu oko oju omi ohun ṣugbọn awon mokanla eni won jalaisi o nigbati won ti ri oku awon merin ti won si ti lo fi ile se aso asire fun won be ke ni awon omuwe ina si wa oku awon toku to wa ni inu odo ohun e wo te ba fe kaye ku e lo sinu iwe iroyin Daily Post iwe iroyin Vanguard iwe iroyin Punch ati awon iwe iroyin kan to jade loni
8: O ma tun ti de wo okunrin pataki ni
9: ari iro ala ofiri baji gan ofiri baji gbo atoki atoki
8: e ti e bere pe tani mo tun ki yi
9: Yesu ni
8: igba ta gbele lowo ugbodo fun awo ta ba gbele lowo ki faya
9: e wa foro yin lo Yesu olugbala
8: the right hand of God miracle ministry
9: ti a mo si ni oruko Yesu
8: ni jegele last bus stop Ado Road Akure
9: gbogbo Tuesday le to ba mi se
8: ni 9 to 11 am
9: gbogbo Wednesday si ni bus inu ogo tutun
8: ijoka odopo labe mango
9: gbogbo ojo to Thursday.
10: Si ni eto pataki ta pe ni.
9: I disagree mi o faramo.
10: Igegele.
9: Every Saturday.
10: Ile to operation go for maximum.
9: Ni biti kanu ko ti ma bere gbogbo to ba nfe lodo olugbala. Isoro to ba de nba ni debe oni ba ni pada lo le mo.
10: Ogbo taja fatura jagun ni.
9: Prophet Alfred Shitu.
10: I wish I Jesu fun ara e.
9: Oni o ma fi arabaji gan wa adura kankan kankan ribiti ribiti gbengbe gbengbe.
10: Ti o ma fi jaide tuide.
9: Ti gbogbo ogun eso atawon olubasisepo re yo si ma gbe na danu.
10: Epe prophet 0806-671-7774.
9: And I'm busy to one, yo.
10: God bless you as you come.
11: Ọdọdun la nra wu sa. Ọdun le jọ ka ma ro mo bi lori igba. Ọdun je suti kare akoko tutu wole de.
12: Akana ma gbo wa o ma padun ja o.
13: Ule o ule.
11: Alhaji Olawale Mutiu ti gbogbo wa mo si baba ne
14: the executive chairman akoko north east local government
11: oni gbogbo she four eyes integrated service limited
14: ti gbogbo mo bibi kare akoko
11: pe aku odun ijesu ti yo waye
14: ni ogunjo osu kefa odun yi
11: iye ni saturday 28th june 2026
14: bakan na lan kika biyesi
11: his imperial majesty
14: oba alhaji saliu akadri momo
11: adekade jokeri
14: the paramount ruler of ikare kingdom
11: ba ti so odun ijesu ti odun yi
14: eku yo tu ma kebi eku ni kare akoko
11: eye yo ma kebi eye
14: omo eniyan yo form bi omo eniyan
11: gbogbo n to je ti wa ni o si ma tesiwaju
14: igba ile oroju
11: awo ile wa yo raye
14: a si ni fodun yi sasemo
11: be ba wa ngbo
14: loruko alhaji olawale mutiu
11: ti gbogbo amo si baba ne
14: the executive chairman akoko north east local government
11: ni gbogbo she four eyes integrated service limited fin wi pe
14: aku odun ijesu ti kare akoko
15: Johnny,
16: what happened? Why you dey cry?
15: This life don't tire on me. It be like say now let me dey carry the problem of this world.
16: Same here, oh.
15: But I know say if I get to this liberation open here crusade, where Graceland Apostolic Evangelical Mission won't do, my life go better.
16: Ah. I don't hear many miracle way don't happen for there.
15: Which time they won't do them? I beg Biko.
16: So
15: now God they do him himself.
16: Through Apostle Abiodun Emmanuel Olarewaju.
15: Now lele demo they come out from body.
16: Bad sickness they disappear.
15: Different bad thing and spirit where enemy don't put for person body.
16: Now fear they jump out.
15: Get children where they inside stomach they come back to life.
16: Make my tori no too much yare.
15: Now Friday talk
16: and Saturday 4th July this year
15: the crusade go shelle
16: inside our church
15: for Graceland Apostolic Evangelical Mission.
16: Where they the back of Pilot School Ajilo Suado Ekiti.
15: People go collect food and clothes.
16: All the widow them go collect and power bank.
15: For motori call 0813-707-2984
16: or 0706-822-5874.
17: Kò sí irú agbára tàbí ìṣòro ohun àjálù tó lè dúró níwájú Jésù. Ọlọ́run aláàánú ti ṣe tán báyìí láti nawọ́ agbára sí ìlú Ìgbàrà Òkè. Ìgbàrà Òkè Restoration Crusade.
18: Ìgbà yìí tèmi kọ́ o, ẹ̀mí mímọ́ bẹ̀rẹ̀ ni mẹ̀ máa jagun lọ.
17: Christ Living Spring Apostolic Ministry Global Outreach, Lagos, Nigeria. Clam Go in conjunction with Christian Association of Nigeria ní Ìgbàrà Òkè, Ondo State. Wọ́n fi àkókò yìí ń pe gbogbo ènìyàn. Gbogbo ẹni tí ń wojú Olúwa ohun rere kan wá rí Jésù níbi ìsọjí olójó mẹ́ta gbáko èyí tí ó bẹ̀rẹ̀ lọ́jọ́bọ̀ ọjọ́ kejìdínlógún títí di sátidé ogúnjọ́ oṣù kẹfà Thursday 18th through 28th June 2026 èyí tí ó wáyé ní pápá ìṣeré St. Peter CSE Primary School Ìgbàrà Òkè lágogo márùn ìrọ̀lẹ́ lójoojúmọ́ 5 PM daily olùṣọ́ àgùntàn Wọlé Ọládéyàn àti ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ẹni àmì òróró Ọlọ́run míì ni Jésù yóò máa lò the Wellbeing Ministers Conference Youth Seminar Deliverance and Healing Session Welfare Materials. You can watch us live on Facebook and YouTube at Clam Go TV.
19: Oṣugba sidike la ye nlo sidike la ye nlo sondi adie la won ma tun se sidike la ye nlo ogun mata logbo ko mara lawin o pada ti dopin sontagbara ka son yoku leta sidike la ye nlo sontagbara ka son yoku leta sidike la ye nlo ko to ba ti fira to ba je electrical appliances computer àti computer accessories wọ́n ń ta automobiles oríṣiríṣi kan náà ń ta lọ bá sídìkì ẹ̀ wàhálà lọ́dọ̀ wọn a máa fún olówó díẹ̀ díẹ̀ oṣooṣù ní fóníṣẹ́ oṣù ọ̀sẹ̀ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀ ẹ lè san lóṣù méjì oṣù mẹ́rin oṣù mẹ́fà oṣù mẹ́jọ àbọ̀dún kan tó jẹ́ oṣù méjìlá tẹ́ bá ti wá sunday dàjì 50% wọ́n á gbọ́jà yín fún yín wọ́n máa sọ kú díẹ̀ díẹ̀ kò sí owó èlé lórí ẹ̀ o zero interest ni wọ́n fowó kọ́ wọn sí lórí ẹ lè lè download app yìí lórí app store.
0: Káyọ̀dé. Àjọ ọlọ́pàá nípínlẹ̀ Èkó ló ti kéde ìgbésẹ̀ akin léyìí tí wọ́n fi mú gbogbo àwọn ọkọ̀ léyìí tí kò ní nọ́mbà ọkọ̀. paapa julo awon oko kan leyi ti won ti se be kowo bo number won abi awon tin doju number won ti won doju eko eyin awon tin sori ekodo awon tin daso obo ati awon to nlo number leyi ti won leto lati lo awon oko igboro tin lo number ijoba ati awon number kan leyi to je ti awon lopa leyi ti awon kan tan lo bere loni ojo aje inu bere ti ni he won bi egbin ase ohun na kankanke nu ati jade ti won ta register lana ojo aiku lati owo agbenso ile ise olopa ti ipile eko sp abimbola adbc gege bi adbc se se alaye oni ise akanse ohun won lo wa ni ibamu pelu ase ti oga agba yanyan ti ile ise olopa orilede olatunji disu leyi to pa o to si se be ti o fi se afojusun abo lori ara ilu ati ki oro eto abo ko le fese rele kakakiri ipinle ohun ati orilede nigeria o wa se alaye pe igbese ti won gbe lati se be kowo awon oniwa odaran boso o lati je ki gbogbo awon eniyan ki won ba le ma lo layo pada layo lati ki awon kan ki won ma go si abe abe ibura ike ti won mo fi ise la bi ngbati won o ba de number mo oko won ati wi pe na elomi number ye de ru ni o de mo oko re elomi o de number ti ki se ti oko won mo ati oniruru awon nkan miran won ni gbogbo akosile ti won ba se pelu number oko lo je pe opolopo lo je aye de ru adebisi wa se alaye pe commissioner olopa ni pele iko fatai ti jani won lo ti pa lase fun gbogbo olopa ati gbogbo ago olopa o ati gbogbo ori ko duro ori owo pe ki won bere ase ohun ni kutu ayo ni ojo aje nigbati commissioner na to ti pa lase fun gbogbo awon area commander ati gbogbo awon dpo ipe logan ni ki won bere ase ohun o ko si mule ki koro kokoko koda bi orun ago kan san o nitori pe won o fe ki enikeni o mori bo ninu re lai se wi pe afi awon ti o je wi pe number oko won o je ojulowo ti o si je eyi to ye ki won lo o wa tesiwaju nipa pipa ase wi pe oko kokoko ti won ba ti ri be enikan ma gbese le o leyi to ba ti tase agere si gbogbo awon ti won so yi odun tori na won bere iwadi lori awon oko ohun pelu awon ofin ti o ti wa nle ati alakale awon ofin leyi ti won se igbejade agbenso ile ise olopa ohun o wa so wi pe ise na ni won se o lati ri daju pe gbogbo awon omo orilede nigeria ti o fara mofin to si se bi ofin bi o se la kale leyi ti awon kan ti won dukuku lajamo ti won fara ni lati le daabobo won ki iwa ọdaran ko won ba wole to enikeni mo ati wi pe lati le da enikeni mo ati lati da awon oniwa ọdaran mo gbogbo e pata ni won se o lati je ki eto abo ko tumbo ko dagba si ni orilede yi be lo gba awon oloko lamoran ati gbogbo awon tin fi oko se ise ojo agba ati gbogbo awon to nri daju wi pe
20: pele
0: o jeun gbogbo awon to ri daju pe ise oko o seun jare ni won se ki won ri daju pe gbogbo iwe won ati number oko won pata un lo pe perepere o bi be eko e lo kayuku o ninu iwe iroyin daily post iwe iroyin vanguard iwe iroyin punch atope iwe iroyin mi to jade loni
20: kayade
0: bi odun
20: igba keji ile igbimo asofin keji ile yi yen benjamin kalu lo mo ti soro to so pe e wo bi oro abo ni orilede yi bo se ri bayi o tu aporo fun omo eriwo nitori pe bi gbogbo nkan se nlo ni orilede yi bayi nlo nku awon eyan lokan soke ti o si je ki oka awon eyan ki o bale oni nitori na o n fe ro ijoba apapo orilede yi pe ki won ma se rogbo kule pe boya a n ko nkan ija a n ko wole lati oke okun o oni sugbon ka wa ona lati pe ka wa gan ka ma gbe nkan wa laruge ni orilede yi oni ta ba le se to je pe awon nkan to je nkan ija yi ta wa gan ba le ma se ni orilede nigeria oni yo da pupo ju pe ki won ma ko wole lati oke okun oni yato si yen oni lara nkan gan to je pe o le je ki oro ogun ijinigbe ipaniyan tin sele ni orilede nigeria ko le lo sokun igbagbe ni pe agbudo ri daju pe a pese ise fun awon ti onise nitori pe owo to ba ti dile ohun ni esu ran nise o oni leyin igba ti a ba pese ise fun awon ti onise lowo oni ka ri daju pe ebi ise ati osi o kuro lawujo o nitori pe eni ti ebi ba tin pa ko gboyago oni nitori na ti ijoba apapo orilede to ba le mu awon ile to ba le muse a je pe gbogbo ogun ipaniyan ati ijinigbe yi tin lo kaakiri orilede yi yo diku ti o ba ti eni kuro nle patapata oni toni nisin bayi kini ohun bi egungun ti wa ko mo nile ko mo lode ni oro na je o oni afaimo ko ma je pe ti ijoba ile yi ti won ba tete wa nkan sisi yo tan kale bi ina agbako ni o to je pe ngba to ba si ma ya ko si owo enikeni to ma le ka nitori ni won ba igba to je pe atẹgun ti wole bayi o tin ka so ni yara eni to ba ti wo ti esorun ko mo safira loko nitori na gbogbo awon tin be lori isejoba ati awon to dipo mu ni ti won ya tete mo wi pe oye to kan ara wo o n pada wa kan ara de o nitori na ki gbogbo won ki won wo ona ti won yo fi se ti gbogbo nkan yo fi gunrege ni orilede Nigeria e ko ja lo sinu iwe iroyin punch ke lo ka lekun rere

0: babies and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFDAC approved. Afravoid is a product of Afrachem Limited, makers of Panda Paracetamol.
1: Sade kò sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dà bíi titun.
2: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà o, ò ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
2: yẹn. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
4: Ṣé o rántí bí màmá wa ṣe máa ń tètè jí láti se oúnjẹ àárọ̀ fún?
5: A gbọ́dọ̀ wá ohun tó jọjú ṣe fún màmá o.
6: Ó yá, ṣojú fún màmá rẹ pẹ̀lú ìrìn àjò lọ sí Zanzibar lọ́dún yìí nínú ìdíje ìyárere fọ́dún 2026 ti Three Crowns Milk. Kọ̀kọ́ àrùkọ kan pẹ̀lú lílo lẹ́tà kọ̀kan nínú orúkọ màmá rẹ, kó o sì fi ránṣẹ́ pẹ̀lú àwòrán ọjà Three Crowns Milk tí iye owó rẹ̀ tó ₦5,000 sí www.threecrowns.com.ng tàbí sáwọn ibùdó ìgbẹ̀bùn wa, kó o sì láǹfààní láti jẹ ẹ̀bùn. Ó ní ìlànà àti òfin o. Three Crowns Milk, ìlera àwọn màmá àjọ ẹbí.
7: Bàbá ẹgbà mi, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe kan sùn lọ ni.
8: Abba, aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Make Sure. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Make Sure. Kò lọ tí ń nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòun tẹ̀ ló gbà. Ó da alágbò ara 24/7 Abba Make Sure. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure. Gbogbo ìgbà ìjáwá ìjà ò sí. Always guide me.
9: Mo ń gbádùn àdàbà.
10: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavor sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
11: S-E-L-A-R-R-I-E. Sálárì.
10: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
12: T-U-R-M-E-R-I-C turmeric.
10: Ẹ káre, a ní ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavor kan fún yín.
13: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavor pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa. Olùyípadà ayọ̀.
14: Aunty, you are enjoying only you, peppered rice, amala, nkwobi, masa, cake, and now ice cream. I hope you have Jesty Fizz on you.
15: Jesty Fizz? I never leave home without it.
16: That's right, Jesty Fizz, the new natural effervescent powder for an instant refreshing relief from heartburn and stomach indigestion. Just add Jesty Fizz into a cup of water, drink, and you're good to go. Jesty Fizz, your relief on the go. Jesty Fizz is from the house of Jesteed. If symptoms persist after 3 days, consult your doctor. Made and marketed by Ranbaxy Nigeria Limited, a Sun Pharma company.
10: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavor sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
11: S-E-L-A-R-R-I-E. Sálárì.
10: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
12: T-U-R-M-E-R-I-C turmeric.
10: Ẹ káre, a ní ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavor kan fún yín.
13: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavor pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa. Olùyípadà ayọ̀.
17: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape up. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Set the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
18: I'm in love, oh.
2: Sonia tomato sachet.
15: Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
18: Jẹun ọ̀nà láti dáàbòbò àmúlò data rẹ. Ìdáàbòbò àmúlò data rẹ wà lórí app rẹ. Yọ àwọn app tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
19: Màámi, tẹ́ ẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wò ó mọ́ gidi gan ni.
20: Ó lè wọ́n lójú lóòótọ́.
19: Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
21: Bẹ́ẹ̀ ni o, má gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbòbò.

0: dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí ó tún kàwáyé láti wà lórí ètò yìí ní ti ọjọ́ òní. Ètò yín ètò wa Seventh Day Adventist Herald of its coming tí a máa ń ṣe ní ìkànnì yìí ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ orúkọ tèmi ní ọmọwé Akínmọ́láfẹ́ Abiodun. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, abala méjì ni ètò yìí pín sí. Abala kínní ni ètò ìlera tí a ti máa ń sọ nípa ohun tí ó yẹ kí a jẹ àbí èyí tí ó yẹ kí a mu àbí àwọn ìwà tí ó yẹ kí a hù láwùjọ. Abala kejì ni a ti máa ń wà sọ ọ̀rọ̀ Ọlọ́run tí ò lábàwọ̀n nípa bíbọ Jésù lẹ́ẹ̀kejì, èyí tí ó dí ń ṣe pẹ̀lú Bíbélì. Tí Bíbélì bá sọ bẹ́ẹ̀, mo gbà bẹ́ẹ̀. Pẹ̀lú mi ní ilé ìgbóhùnsáfẹ́fẹ́ yìí ní wákàtí yìí, ó ní Àlùfáà Ọ̀ṣágúnà Ayọ̀dèjì ṣáájú. Ẹ jẹ́ kí a kọ́kọ́ gbọ́ nípa ètò ìlera. Ẹ kú kalẹ̀.
1: Àkókò yìí láti tún tẹ́tí sí ọ̀rọ̀ ètò ìlera. Lénìí, a fẹ́ wo báwo ni a ṣe ń tọ́jú etí tí a bá rántí aṣọ ní ìjẹjọ nípa ti ojú. Ọ̀pọ̀lọpọ̀ wa ni a máa ń ṣe àṣìṣe nígbà tí etí bá ń dàbí wípé ó ń hún wa. A ó wá mú àwọn oríṣiríṣi nǹkan láti tẹ̀bọ etí yẹn. A lè mú ìyẹ́ adìyẹ, a lè mú orí ìṣáná, a lè mú nǹkan tó dàbí pọnpọdọ́ tàbí orí báírò, ọmọ báírò. A sọ pé a fi ń ṣe etí yẹn. Inú etí wa lóòótọ́ máa ń ní àwọn nǹkan tí ó ń jáde níbẹ̀, ṣùgbọ́n nígbà tí a bá fẹ́ tọ́jú rẹ̀, ẹ má jẹ́ ká lo nǹkan tí ó lè pa ara wa lára. Nítorí ohun tí ó mú wa gbọ́ràn gan, inú níwájú díẹ̀ ló wà lẹ́yìn ìdọ̀tí tí a máa ń mú kúrò nínú etí. Tí a bá lọ lo nǹkan tí ó ṣe tínrín lẹ́nu, ó ṣe é ṣe kó kan ohun tí a fi ń gbọ́ràn yìí, yóò wá fọ́. Tó bá dẹ̀ ti fọ́, etí ò ní gbọ́rọ̀ mọ́. Ṣùgbọ́n báwo ló ṣe yẹ ká tọ́jú etí wa? Ó bẹ̀rẹ̀ nínú wípé nígbà tí a bá lọ wẹ̀, báwo la ṣe ń fọ́? A ó mú ọṣẹ àti kọ̀ọ̀kan wa. Gbogbo àwọn ibi etí tí ó sẹ́lẹ̀ ara, a lè fi ọmọ ìka kan sí àárín kọ̀ọ̀kan wa láti fọ̀ wọ́n ní ìta, ní etí tí a rí ní ìta. Ṣùgbọ́n ti inú, a ò gbọ́dọ̀ jẹ́ kí ọwọ́ ọṣẹ náà tún wọnú jù, nítorí pé ó lè tún ṣe jàm̀bá náà fún ara. Nígbà tí a bá dẹ̀ ń ṣàn án, a gbọ́dọ̀ gbé etí yẹn sí ọwọ́ ìsàlẹ̀, lápá tún àti lápá òsì láti fi omi ṣàn. Ọ̀pọ̀lọpọ̀ ni a rò wípé ó yẹ kán tún rọ omi sí etí. Ẹ má jẹ́ ká ṣe eléyìí fún ara wa o. Ẹ jẹ́ kí a lọ sí ilé ìwòsàn. Àwọn oníṣègùn tí a kọ́ nípa bí a ṣe lè ṣe ìtọ́jú etí láti mú ìdọ̀tí etí kúrò, wọ́n ti pọ̀ jáǹtí rẹrẹ. Kí ni àwọn nǹkan tó yẹ ká ṣe ní ọwọ́ ara wa? Lẹ́yìn ìgbà tí a bá ti wẹ̀ tán, tí a rò pé bóyá omi dà sí etí wa, nítorí ọ̀pọ̀ ìgbà ni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń sọ bẹ́ẹ̀ wípé ó dàbí wípé omi ń jì nínú etí wọn. Tí a bá tilẹ̀ máa lo nǹkan tó ń pè ní cotton wool, ó ní ibi tó yẹ ká nà á dé tí yóò fi fa gbogbo omi tí ó wà nínú etí wa. Ọ̀pọ̀lọpọ̀ a fẹ́ lo toilet roll. Ẹ rántí pé tí toilet roll bá tutù, àrùn sí ihò etí wa. Ọ̀pọ̀lọpọ̀ a fẹ́ lo orí ìṣáná, eléyìí ti ẹ̀ léwu, nítorí pé nígbà tí a bá fi ń rin etí, ó ṣeé ṣe kí a rò wípé òun ló dára jù. Ṣùgbọ́n mo ti rí àpẹẹrẹ ẹni tó lò ó tí etí ẹ̀ dẹ̀ ṣáná, etí yẹn dẹ̀ dìdí ọ̀la. Nítorí náà ẹ jẹ́ ká ṣọ́ra láti lo irú àwọn nǹkan tí ó lè pa ara wa lára, ní pàtàkì jùlọ ihò etí wa. Gbogbo ẹ̀yà tí Ọlọ́run dá sí orí wa ni ó ṣe pàtàkì, tí ó sì ṣe wípé ẹlẹgẹ́ ni gbogbo wọn. A sì gbọ́dọ̀ ṣe wọ́n gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe ràn wá lọ́wọ́ láti ṣe. Ohunkóhun tí ìbáàwò mo rántí ní kékeré, àwọn ọmọdé ko si nkan ta kin te bo eti opolopo ni olupo yo ma sare gbe lo si ile iwosan wi pe won ti te nkan bo nu eti imu nko opolopo a te nkan bo sugbon gba ti o ba ti bo siru akoko yi ejo eje ka gberu omo be lo si ile iwosan awon onisegun wa ti mo orisirisi ona ti won fi le mu ki nkan won yi ki o jade sita won si ni awon nkan ti won le ko fun wa ti yo ran kini yi won yi na lowo lati jade fun ara re nitori na oluwa ran wa lowo a o ni di alaabo ara nipa ti eti eje ki a toju ara wa ki a si toju eti wa bi o se to bi o se ye olorun alaafia yo fi alaafia re jinki wa ni ojo aye wa gbogbo amen.

0: Sky Mall. Ilé ìtajà ńlá nílùú Àkúrẹ́. 24/7 láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́. Wọ́n fi ń ṣílé ìtajà yìí o. Supermarket tó fẹ̀ wà ńbẹ̀.
1: Fún gbogbo èrò nílé, èyí tẹ nílò fẹ́ bí yín àti tẹ nílò fún ara yín. Ilé oúnjẹ ìgbàlódé ìtú wà ńbẹ̀. Oúnjẹ ilẹ̀ yẹ tuntun kì òkun. Ìbá ìjẹ́ ní take away. Blue Sky Mall á package ẹ̀.
0: Wọ́n tún ní ààyè fún smartphones lóríṣiríṣi. Fún gbogbo ẹ̀yin tẹ dárú ẹ̀ mọ̀. Smoothies, ohun tẹnu oúnjẹ àtàwọn ohun tẹnu mu gbogbo.
1: Bí ìtẹ̀ fẹ́ rà lẹ yẹyọ, àbẹ̀yàn lára tún tà.
0: Bàbá Bari wà ní ti bàbá ńlá búrẹ́dì Blue Sky Mall tó gàgàrà tó gogoro. Tọ́mọ ọdún mẹ́wàá ò lè dágbé. Àjẹgbádùn ni fún gbogbo ẹbí. Number 49B, ìsìnkàn roundabout nílùú Àkúrẹ́ la gbé kalẹ̀ sí. Telephone 0704025164.
1: Fún gbogbo ìgbà 24/7, lẹ́yìn máa bá òṣìṣẹ́ wọn ní sẹ́pẹ́.
0: Blue Sky. Ti ara rẹ lọ́rùn kó o bèrè ohun tó bá fẹ́.

0: rumor don land in bed. For Akure, Muna de Como, all your household needs for man or woman, youth, adult, begin then. All on our quality for the supermarket. But that eatery, DDL, when they provide delicious food or chocho. If not take away, you need them, no problem. Say you don't hear them, say Blue Sky Bread. Now the latest Okrikri Giant Bread, oh, with 10 years begin, no fit. With the correct ingredient inside for all family. All smartphone users, correct smartphone, don't deal. Now 24-7, then they hope on. You fit visit Blue Sky Mall anytime, any day. Now number 49 B second is a roundabout. Then Tanda for Akure on those days. Telephone 070-40-255-164. Blue Sky Mall. Buy what you want. Satisfy yourself.
1: Ẹṣe kúpọ̀ ojú òní ti ẹni rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ nígbà tó bá tásìkò wọn pe aṣojú iléeṣẹ Blue Sky Mall kí wọn bá wa sọrọ pẹlú ògo ọlọrun ṣùgbọn láàárọ yẹn jẹ kí n kọkọ lọ sí ìpínlẹ Ọyọ kí ni condition ata tomatoes ni atarodo ni kó tó di pé a wà sí ìpínlẹ Ọ̀sun àti ìpínlẹ tiwa ní àyín gan láti sọrọ ní kúnkún lórí ọrọ ata yìí kí ni tó fa sábàbí hello.
2: Hello.
1: Ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀ o.
2: Ẹ káàárọ̀ o gbóòtú.
1: Gbogbo àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́ ń kọ́.
2: Àlàáfíà ni Olúyọ̀lé Ìbàdàn o.
1: Ẹ ṣeun púpọ̀. Ẹ bá mi dákọ̀ yín báwọn èèyàn náà le.
2: Orúkọ tèmi ni Abdulmaruf Adémọlá láti ìlú Ìbàdàn.
1: Nílùú Ìbàdàn, Maruf tẹ̀yìn tó ní Abdulẹ́yìn. Kábíyèsí Ọlọ́run.
2: Kábíyèsí bàbá.
1: Ẹ ṣeun púpọ̀. Gẹ́gẹ́ bí iṣẹ́ tá a gbé fún yín. Nípa ọ̀rọ̀ ata ohun èlò tí a fi ṣe bẹ̀ atarodo àti tomatoes bó o ló ṣe rí nípínlẹ̀ Ọ̀yọ́ gan.
2: Ẹ ṣe olóòtú gẹ́gẹ́ bí iṣẹ́ ẹgbẹ́ wa a lọ sí ọjà káàkiri bí Alágolo Òjé àti Bódìjà àmọ́ ní ọ̀dọ̀ wa níbí pọ́kẹ́tì ni wọ́n lò fún ata títa ẹ̀yà wọn àti tomato.
1: Tomatoes.
2: Bẹ́ẹ̀ tí ẹ jọ.
1: Hello. Ìyá a pè wọ́n padà ó dàbí ẹni pé network yẹn òun ló ṣe bó ti fẹ́ wọ́n fẹ́ máa fún wa ní àwọn prices tí àwọn ata yẹn jẹ́ òun náà ni network yẹn tó ṣe mọ́nàmọ́ná ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níbẹ̀ náà la wà nílé Olúyọ̀lé níbi o lè gbé jàre olóhùn ní àwà ìbàdàn mọ́jàmọ́jà tó kára wájú lẹ́rú àwọn ọlọ́mọ àjẹgbíjẹ kára wọn ní àárọ̀ yìí ọ̀gbẹ́ni Maruf àwọn náà ni wọ́n fún wa ní àbálọ àbábọ̀ láti ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣùgbọ́n ọ̀dàbẹ́ ni pé bá a ṣe ń pè wọ́n yìí àwọn náà ń gbìyànjú láti pè wá ẹ jẹ́ kí a gbìyànjú ẹ̀ wò bí o bá ti wá jẹ́ bẹ́ẹ̀ ká wá fún wọn láì hello network yẹn ni. Ìyá.
2: Ẹ sì ká mo bá lọ báyẹn.
1: Ẹ máa bá lọ.
2: Ẹ kú
1: ẹ ṣeun.
2: Ní ọ̀dọ̀ wa níbí yìí àwọn pọ́kẹ́tì ni wọ́n ń lò. Pọ́kẹ́tì ti tomato 8,000 naira.
1: Ti tomato 8,000 naira.
2: Bẹ́ẹ̀ni ti tàǹtàṣe. Ìyẹn ni 10,000 naira.
1: Ok.
2: Ẹnu ìgbà tí kó tó di pé ọdún ilé yáde ó gbéra díẹ̀. Bọ̀ lẹ́yìn ìgbà tó wá dẹ̀ yọ ọdún ìlú wa tún ṣẹ̀ṣẹ̀ gbéra gan sí. Gẹ́gẹ́ bí ìwádìí tí mo ṣe ní gbogbo
1: àwọn. Èlò ni wọ́n ń tà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó gbéra.
2: Gẹ́gẹ́ bí ìbéèrè tí mo béèrè káàkiri wọ́n ní irú ìṣẹ́ ń tà ní 8,000 yẹn tó jẹ́ ti tomato. Wọ́n ní gbẹ̀rún mẹ́ta ní tẹ́lẹ̀.
1: 3,000 naira.
2: Gbẹ̀rún méjì àbọ̀ sí mẹ́ta.
1: 2,500 to 3,000 naira.
2: 3,000 naira ní tẹ́lẹ̀tẹ́lẹ̀. Èkejì náà wọ́n ní bẹ́ẹ̀ náà ni òun náà ṣé ó kàn án dín díẹ̀ síra àwọn náà ni. Wọ́n kàn gbéra ni. Lójijì láti kọ́ ló tó dùn.
1: Atarodo ńkọ́.
2: Atarodo 10,000 naira. Nígbà yìí ní ìsìn báyìí bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kíní ẹtì wọn ló lò ju bí 3,000 lọ.
1: Ìyẹn àwọn nǹkan tí wọ́n fi ń ṣe òdiwọ̀n rẹ̀.
2: Bẹ́ẹ̀ni.
1: Tí wọ́n fi ń ṣe mẹ́yọ́mẹ́ǹtì ẹ̀. Lodo yin tele tele bi 253,000 bi won se nta ni yen
2: beni beni
1: sugbon leyin igba ti nkan won ki leya to de ati igba to dibo odun leya o na lo se goboy to lo si 10,000 8,000
2: beni beni
1: nta wi la ro ni wi pe nkan elo te eyan fi nse be ni Ibadan ati agbegbe e o gbenu soke si
2: e
1: kile wa ro yi po fa sababi

0: land in bed. For Akure, Muna de Como, all your household needs for man or woman, youth, adult, begin then. All on our quality. For the supermarket, for that eatery, DDL, when they provide delicious food or chocho. If not take away, you need them, no problem. Say you don't hear them, say Blue Sky Bread. Now the latest Okrikri Giant Bread, oh, with 10 years begin, no fit curry. With the correct ingredient inside for all family. All smartphone users, correct smartphone, don't deal. Now 24/7, then they hope on. You fit visit Blue Sky Mall anytime, any day. Now number 49 B second is a roundabout, then Tanda for Akure on those days. Telephone 070-40-255-164. Blue Sky Mall. Buy what you want. Satisfy yourself.
1: Ati n bẹ ni ipinlẹ Ọsun ipinlẹ ọmọlúàbí gẹgẹ bi wọn ti wí n bẹ orúkọ ti a bá sọ ni láyé pe ni ipinlẹ ọmọlúàbí ìyẹn ni ipinlẹ Ọsun níbẹ̀ la wa ọgbẹni Yakub Mudasir o n bẹ ni ojú ago ẹ mà káàárọ.
2: A ma kó ojúmọ lójú.
1: Ẹ ṣeun bàbá mi ojú òní tì yín.
2: Àmì bàbá.
1: Ẹ kú iṣẹ́ ìlú.
2: Iṣẹ́ mi sá.
1: Ẹ ṣeun púpọ̀. Gẹ́gẹ́ bí iṣẹ́ tá a gbé fún yín. Nípa ọ̀rọ̀ ohun èlò tí a fi sọ ọbẹ̀ di ata tí ó fi di ọbẹ̀ gan ní pàtó ọ̀dà bíi rodo tomatoes àti àwọn ata sọ̀mbọ̀ bó ni wọ́n ṣe ń tà á ní ìpínlẹ̀ Ọ̀sun ṣé kò gbowó lè rí sí ṣé bó ṣe wà tẹ́lẹ̀ náà ni.
2: Akojumọ olótù
1: ẹ ṣeun
2: ẹ káàbọ̀ sí ìpínlẹ̀ Ọ̀sun ìpínlẹ̀ ọmọlúàbí. Ìbéèrè ńlá lẹ́bẹ̀rẹ̀ olóòtú.
1: Kábíyèsí Ọlọ́run.
2: Ọ̀rọ̀ ata ó ti di góòlù báyìí o. Bígbà tí a fẹ́ ra góòlù ní ìpínlẹ̀ Ọ̀sun. Ata rúru tó jẹ́ pé ní oṣù mẹ́ta sí mẹ́rin sẹ́yìn tí wọ́n ń tà fún wa ní 25 to 30,000 naira. Bíyàn bá ra ata rúru báyìí 140,000 ni wọ́n ń ta àpò rẹ̀.
1: Àpò kan.
2: Bẹ́ẹ̀ni. Tí yóò bá tún wá rà èyí ó lè jíde ọjà ni. Nínú ọjà mẹ́rin tá a dé ní òwúrọ̀ yìí ọjà olóòdẹ ni o ìgbọ̀nà ni o akíndẹ́kọ̀ ni o ọjà sásá nìkan láti rí ìlú ata tí wọ́n ń tà. Tí yóò bá lé ata lẹ̀ báyìí látòrí 2,000 naira ló ti bẹ̀rẹ̀.
1: Kábíyèsí
2: Ọlọ́run. Ìgbà lé ata 500 naira àpò kan tá a dàpọ̀ mẹ́ta 500 naira 2,000 naira ni wọ́n ń lé ata ilé kan. Téèyàn bá ṣe ọbẹ̀ bí ọbẹ̀ ata téèyàn máa ní 5,000 naira lọ́wọ́ báyìí téèyàn bá ra ìlò. Nígbà tá a dé ibi ọjà bá wà tí wọ́n tà ní 30,000 naira 150,000 naira ni wọ́n ń pè fún wa ní àwòrán yìí.
1: Èwo ni wọ́n ń pè ń bá wà nú ata?
2: Èyí tí wọ́n ń dàbí sọ̀m̀bọ̀.
1: Sọ̀m̀bọ̀.
2: Tí ì ṣe tàtà sí. Tí wọ́n dàbí sọ̀m̀bọ̀. 150,000 láwọn èèyàn tó ń dùn rà.
1: Tí wọ́n ń tà ní 30,000 tẹ́lẹ̀.
2: 30,000 ọgbọ́n náírà làárà tẹ́lẹ̀. 150,000. Ká tó wá débi olórí wọn tí ń ṣe tòmítò. Èyún yá ẹ̀ lẹ́nu.
1: Kábíyèsí.
2: 25,000 naira ni wọ́n ń ta àpò ni wọ́n ń ta abẹ́rẹ́ rẹ̀ dàgbọ̀n tó ga sókè dáadáa. 160,000 naira ní báyìí kí èèyàn mú ìsẹ́yìn.
1: Kéyì láàárọ̀ yìí 160,000.
2: 60,000 naira kò tún wá pọ̀ lọ́jà àdúgbání.
1: Kábíyèsí Ọlọ́run.
2: Látọ̀dà Hausa gangan 160,000 bọ̀ tí wọ́n yìí tó dà wọ́n lárúbọ̀ àwọn ò tiẹ̀ tagbọ̀n wọ́n ń lé tà ní. Lówùrọ̀ yìí.
1: Ó dà kí wàá lẹ́rò wípé ó fà á tí ó fi rí bẹ́ẹ̀ nípínlẹ̀ Ọ̀sun.
2: Ariwo tán pa jù náà ni owó mọ́tò tán fi ń gbé wá torí pé kì í ṣe ìpínlẹ̀ Ọ̀sun. Náà ti ń gbìn òkè ya. Náà làwọn ti ń gbìn.
1: Náà ti ń pin ọ̀pọ̀lọpọ̀ rẹ̀.
2: Bẹ́ẹ̀ni o. Àwọn tí ilẹ̀ wa níbi tí ń ṣe ti Yorùbá ohun tó tún gbówó lórí 70,000 apẹ̀rẹ̀ kékeré. Náà bí ní ti tiwa gan. Báà ń gbìn nípínlẹ̀ ọmọlúàbí.
1: Ntí àwọn wíwá ni wípé ntẹ́yìn rò ni pé owó mọ́tò.

0: fa
1: owo moto na go man pariwo ati wala to wa lojo na eji tan pariwo fun
0: wa iru wala wo ni e
1: eji yi ka ki na ni ori ede Nigeria ni sa ipe awon yin le fo won le fe doro lori lati ni won le ni lale koja mo o ti se suru kile mo kan to tesi waju yin ajo won ni in ta lo fa ni e sa
0: e seun pupo I'm a ri yin ba ojo ni tin eh ni ri n gbe sonu bi o se bi omo ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun lówùrọ yìí ní ìpínlẹ̀ Ondo bó ti ẹ̀jẹ̀ wípé kò sí ìfìdímúlẹ̀ kan pàtó pé bóyá ìdí tó fi wọ́n bí ó ṣe wípé àwọn èèyàn ń sọ nípa owó mọ́tò ẹ̀lọ́ ẹ̀ káàárọ̀ o.
2: ẹ̀lọ́ ẹ̀ káàárọ̀ ló ti.
0: ẹ ṣeun púpọ̀ ojú òní tì yín.
2: àmì.
0: ẹ ṣeun nípa iṣẹ́ tí a gbé fún yín nípa ìwádìí tá a ní kẹ́ ẹ bá wa ṣe nípa bí wọ́n ṣe ń ta àwọn ata atarodo ni sọ̀m̀bọ̀ ni àti tòmátòsì tá a sì mọ̀ wípé iṣẹ́ tẹ́yìn náà ń ṣe ni kí ni tí ẹ lè sọ fún wa ń pa ẹ̀ láàárọ̀ yìí.
2: olóòtú lórí ọ̀rọ̀ èlò tẹ mẹ́nuba wẹ́rẹ́ yìí nǹkan tẹ́ pé à ń dojúkọ tó ń pà wá nínú jẹ́ ìkànnì lórí ni. torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní last year dédé ìwé ní last year à ń ra basket tomato kan à ń ra ní 14,000-18,000 di almost 10 million of the year. àmọ́ nísìnyí olóòtú ìgbà tó ti ẹ̀yà ó kọ́kọ́ gbóyin lọ sí bíi 35-40 àmọ́ nísìnyí olóòtú bíi 60,000 tẹ bá fẹ́ rí tomato
0: tó jẹ́ basket àbí
2: tí kì í ṣe ẹ̀ṣà tó jẹ́ basket kì í ṣàpẹrẹ o tó jẹ́ basket 60,000-65,000 mọ̀ yín ta
0: nìyẹn.
2: bákan náà náà lórí ọ̀rọ̀ ata tẹ́lẹ̀ basket ata basket àwọn basket kékèké yẹn a rà ní 3545 ní ìsinyìí olóòtú 17,000-18,000 là ń rà.
0: 17,000-18,000
2: ní basket kékèké yẹn bẹ́ẹ̀ náà ní sọ̀m̀bọ̀ bí owó gbẹ̀ bóyá gbó olórí nìyẹn. àpò àdùbọ́sà kékeré tẹ́lẹ̀ a rà pa àdùbọ́sà 10,000 12,000 ní ìsinyìí olóòtú 25,000 tó yẹ kó gbó olórí tí kì í ṣe ọ̀nà méjì bí ọ̀nà mẹ́ta tó dẹ̀ ń pa àwọn business gan lára.
0: ẹ ṣeun.
2: àmọ̀ kan táwọn ìjọba fẹ́ bá a ṣe lórí ẹ̀.
0: kí wọ́n ní awuyewuye tí àwọn tẹ̀ ń rajà lọ́wọ́ wọn àtàwọn tí àwọn tó ń tà náà àti ẹ̀yìn tẹ̀ ń rà tẹ̀ tó ń gbọ́ lẹ́nu àwọn míì náà ti ẹjọ́ jẹ́ akẹgbẹ́.
2: nǹkan tí wọ́n pariwo náà ni ọ̀rọ̀ epo tó mọ̀ wọ́n lè po wọ́n.
0: Epo iná ló fa sábàbí tó jẹ́ kí gbogbo nǹkan náà tó gbowó lórí. ẹ ṣeun púpọ̀ ẹ ṣeun púpọ̀ ẹ ṣeun púpọ̀. ẹ rí ṣé bí a ṣe sọ yìí bẹ́ẹ̀ náà lórí ní ọ̀dọ̀ tẹ̀yìn náà 08162519991 ni wọ́n fi láǹfààní láti gbà yín láàyè kẹ́yìn náà kẹ́ lè bá dá sí torí pé àìsí bẹ́ẹ̀ láì bá ní dá sí. ẹ̀lọ́ ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ o.
3: ẹ̀lọ́
0: ẹ káàárọ̀ o.
3: ẹ mọ̀ pé ojúmọ̀.
0: ẹ ṣeun bàbá mi ojú òní tì yín.
3: ẹ kú ètò.
0: ẹ ṣeun púpọ̀ ẹ ṣeun púpọ̀.
3: abimbola folabi ni ogun lẹs.
0: láti ìlú ọrẹ ẹ ṣeun.
3: ẹ̀rí òyàtọ̀ tó dé lóyìnbó. ẹ tó fúyàwó ẹni ọ̀dẹ́ra tẹ́lẹ̀ tí fi ń ṣe bẹ̀ 200 fún ní 200-300 tó ẹ̀rí òyàtọ̀. wọ́n fún mi sọ̀rọ̀ kárádà ní ẹrù bá mi. pété àdéta aláfẹ́ká ìjẹun wọ́n tún nà bí 4,000 naira mo ní kí ló dé sógun láyé ni.
0: láìsẹ nọmbẹ.
3: mo ní sógun láyé ni. tójú mi náà fi rán mọ ó rán tòmátì ọ̀sẹ̀ wọ́n tó lọ́wọ́lọ́wọ́ báyìí. èyí tí ẹnìtẹ́ ẹ̀pẹ̀ tó ń sọ pé bóyá owó epo yẹ kí sówó epo ló mú wọn. mo lóore ọ̀fẹ́ àti bá ọ̀bẹ̀rẹ̀ kan tí ń tẹ̀ ló sọ̀rọ̀ ládùúgbò mi. mo náà sọ pé àwọn haúsá yẹn ti ń kọ́ pé ìdíbẹ̀ àwọn bádìs yẹn ń rà yẹ̀wò ẹnu gbọ́mọ́ báyìí mọ́. inú fún àyàfo náà bá káàkiri. epo náà fún wa ó tún wa pẹ̀lú. tó méjì yẹn ló kó wàhálà ilẹ̀ kò sí nǹkan tó kó wàhálà.
0: tí
3: a bá ráyè wọnú oko tí aláyè ti ń sẹ́ oko tí ò sí àbádìs yẹn kékeré tètè lọ. Eshun.
0: O dabo layo o na ni a pade pelu ogo Olorun ni jo mejo o na la to pade o dabo. This life where we dey no get back to any way I want I go take out satisfy myself.

0: don land it there. For Akure, Munda de Como, all your household needs, for man or woman, you to adult, begin then. All on our quality. For the supermarket, Mother Eatery DDO, where they provide delicious food or chotorototo. If not take away, you need them, no problem. Say you don't hear them, say Blue Sky Bread. Now the latest Okrikri Giant Bread, oh, with 10 years begin no fit curry. With the correct ingredient inside for all family. All smartphone users, correct smartphone, don't they, oh, now 24/7, then they hope on. You fit visit Blue Sky Mall, anytime, any day. Now number 49B, second, is a Coranda Bout, then Tanda, for Akure on those days. Telephone 07040.
1: Emi omo yin na ni o joli jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
2: S E L E R R I E salary
1: ah boda mi espelli espelli no di salary oya lopin igbiyanju espelli turmeric
3: T U R M E R I C turmeric
1: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
4: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo.
5: Ìjẹun ọ̀nà láti dáàbòbò àmúlò data rẹ̀. Ìdáàbòbò àmúlò data rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ̀ àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí data rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ̀ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
6: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: keep it locked on Adaba FM.
1: Àmì àṣẹ ọlọ́run bá mi mẹ́sàn-án aṣọ òkun ayé ojú ni mọ́lẹ̀ ara ojú bá mọ́lẹ̀ kedere torí n tó fẹ́ rí tó sì ríbi tá à ń rè dandan ni kó n tá à ń fẹ́ kó tó a lọ ká sì wà láàyè tá a fẹ́ wà. Iléeṣẹ́ Aláúsá Ventures tún ti dé o láti ìlú Kánò bí wọ́n ṣe ń ṣe ṣètọ́jú ojú tó sì jẹ́ pé wọn ò fi nini la. Òní wọ́n tún gbé wá àtọ́nílé àtàlejò ìyẹ́lẹ́dù àwọn mọ̀ṣọ́ gbogbo aṣọ òkun ayé. Aṣojú kan pàtàkì ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi ẹ bá ń kí gbogbo ayé tó ń gbọ́ wa sà.
2: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi etí tẹ̀ ń fi gbọ́ mi kò ní di tẹ́ màá náwó lé lórí. Orúkọ mi tí mò ń bá yín sọ̀rọ̀ ni Dr. Maruf láti iléeṣẹ́ Aláúsá Ventures.
1: Bó tiẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ etí kọ́ lẹ gbé wá ọ̀rọ̀ ojú ni kí ni pàtàkì ojú lára gan.
2: Ojú jẹ́ nǹkan pàtàkì tó jẹ́ pé tá a bá ń lé owó tá à ń lé ọlá ojú náà láfi rí náà débẹ̀. Torí náà a ò gbúdọ̀ fẹwọ́ bí ti ká fi mú ọ̀rọ̀ ojú.
1: Aláúsá Aláúsá gbogbo Kánò gbogbo nọ́ọ̀tì ni wọ́n ti mọ ti jẹ́ Aláúsá ń pa àtọ́jú ojú láìpẹ́ yìí. Ẹ dé ìpínlẹ̀ Ọ̀sun láti tọ́jú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nípa ojú.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Ẹ sì ṣètọ́jú wọn kálukú wọn wọ́n sì wà lálàáfíà.
2: Pẹ̀lú ògùnlọ́dọ̀lọ́.
1: Kí làwọn tẹ́ fẹ́ ṣètọ́jú gan.
2: Ìtọ́jú ojú ọ̀fẹ́ ni. Àyẹ̀wò ojú ọ̀fẹ́ ni.
1: Tẹ́ fẹ́ ṣe òun nìyẹn àbí.
2: Bẹ́ẹ̀ni sà.
1: Àyẹ̀wò ojú
2: ọ̀fẹ́.
1: Ìtọ́jú ojú. Bó wa leléyìí ṣe rọrùn. Ìjọba ló gbé leléyìí kalẹ̀ ni àbí aládàáni iléeṣẹ́ Aláúsá náà ni.
2: Iléeṣẹ́ aládàáni náà ni lábẹ́ Dr. Dauda Kwande láti ìlú Kánò.
1: Bó ló sì jẹ́ pé lórí ojú òun lẹ́yìn ni ẹ mú ń bàá dà láti máa fi ṣèrànlọ́wọ́ fáwọn èèyàn.
2: A lọ́nà méjì nǹkan tá a mọ̀ náà là ń ṣiṣẹ́ tọ̀.
1: Ọjọ́ wo ni àyẹ̀wò ìtọ́jú tí ó wáyé?
3: Ètò yìí ti ń bẹ̀rẹ̀ ní ọjọ́ Tuesday on the 16th ọjọ́ 16th oṣù kẹfà tá a wà yìí àti ọjọ́ Wednesday on the 17th ọjọ́ 17th oṣù kẹfà tá a wà yìí bákan náà. Ọjọ́ méjì péré 2 days ni àǹfààní yìí yóò fi wáyé.
1: Ó ní ètò ìtọ́jú ojú àyẹ̀wò ojú ibo ni yóò ti wáyé.
3: Ní inú stadium nílùú Ondo gangan ni àǹfààní yìí yóò ti wáyé fún odidi ọjọ́ méjì gbáko. Ìyẹn nínú stadium ní agbègbè General nílùú Ondo. Nínú stadium yìí gangan ni àǹfààní yìí yóò ti wáyé fún ọjọ́ méjì gbáko.
2: Ibikíbi tí ẹ bá ti ń bọ̀ tẹ bá ti dé.
3: Ní inú stadium nílùú Ondo gangan ni àǹfààní yìí yóò ti wáyé fún odidi ọjọ́ méjì gbáko. Ìyẹn nínú stadium ní agbègbè General nílùú Ondo. Nínú stadium yìí gangan ni àǹfààní yìí yóò ti wáyé fún ọjọ́ méjì gbáko.
1: Bá a bá sọ ń pa ojú, kí làwọn nǹkan tí máa yọ ojú lẹ́nu?
2: Oríṣiríṣi nǹkan ló máa ń yọjú lẹ́nu. Ẹlòmíì láti bi àìkíyèsí ara látara oúnjẹ, látara eruku, látara àdọ̀tí, àwọn tó yẹ ká mójútó, tá a mójútó, ó máa ń gba ojú lọ́wọ́ ẹlòmíì.
1: Ojú ọ̀pọ̀ máa wá mi.
2: Lẹ́lòmíì àṣìdẹ̀ tí ò rí
1: nàmọ́. Ìmí ẹgbẹ́ lẹ fẹ́ fi ṣe ni àbíjọ àbẹ́yà àbẹ́sìn.
2: Gbogbo èèyàn pátápátá la pè tọ́lọ̀ bá ti da ojúmọ́.
1: Lẹ́fẹ́ kan náà wá.
2: Lọ́kùnrin lóbìnrin lọ́mọdé
1: lágbà. Ọ̀fẹ́ lẹ sì pé gbogbo eléyìí.
2: Bẹ́ẹ̀ni ẹgbẹ̀rún mẹ́ta ni wọ́n fi gba fọ́ọ̀mù.
1: Owó fọ́ọ̀mù ni wọ́n san.
2: Bẹ́ẹ̀ni 3,000 naira péré.
1: Lẹ́yìn ẹgbẹ̀rún mẹ́ta un èlò ni wọ́n ṣe àyẹ̀wò.
2: Kò sí nǹkan mímọ́.
1: Èlò ni wọ́n ṣètọ́jú.
2: Àyẹ̀wò ọ̀fẹ́ ìtọ́jú ọ̀fẹ́ ni
1: Ọlọ́run àbá. Àgọ́ mélòó lè tó yọ máa bẹ̀rẹ̀ lójoojúmọ́?
2: Láti aago méje àárọ̀ títí di aago mẹ́fà ìrọ̀lẹ́ lójoojúmọ́.
1: Wọ́n má sì ti dé tágbà fọ́ọ̀mù o ò ní sanwó kankan.
2: Rárá pa.
1: Ẹ sì ní ìṣèjọba lọ́rùn yín.
2: Iléeṣẹ́ aládàáni.
1: Ẹ já sí ma ibo lẹni ìtọ́jú yóò ti wáyé.
3: Ní inú stadium nílùú Ondo gangan ni àǹfààní yìí yóò ti wáyé fún odidi ọjọ́ méjì gbáko. Ìyẹn nínú stadium ní agbègbè General nílùú Ondo. Nínú stadium yìí gangan ni àǹfààní yìí yóò ti wáyé fún ọjọ́ méjì gbáko. Ètò yìí ti ń bẹ̀rẹ̀ ní ọjọ́ Tuesday on the 16th ọjọ́ 16th oṣù kẹfà tá a wà yìí àti ọjọ́ Wednesday on the 17th ọjọ́ 17th oṣù kẹfà tá a wà yìí bákan náà. Ọjọ́ méjì péré 2 days ni àǹfààní yìí yóò fi wáyé.
2: 07060478037.
1: Adúpẹ́ lọ́lọ́run ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè fi bèèrè torí bí ọ̀rọ̀ ojú kìí ṣe ń tá a lè máa fọwọ́ dẹ̀bẹ́ tẹ́ mú àfi kí Elédùà kọ́ mọ̀ sọ gbogbo wa náà sọ òkun ayé ká sì mójútó. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo ló lè jẹ́ sọ̀dọ̀ yín?
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tán lè pè wá sí ni 07060478037.
1: Ẹ bá ń tún pè.
2: 07060478037.
1: Iléeṣẹ́ wo ló ṣe àgbékalẹ̀ àǹfààní yìí náà?
2: Iléeṣẹ́ Aláúsá Ventures tó kalẹ̀ sí ìlú Kánò.
1: Lábẹ́ dókítà
2: Dauda Kwande.
1: Ojú ni ti sa orúkọ tí gan ti jẹ́.
2: Orúkọ tèmi ni Dr. Maruf láti iléeṣẹ́ Aláúsá Ventures.
1: Àgbápẹ́ iléeṣẹ́ Aláúsá Ventures pé Kánò ni wọ́n wà. Ẹ̀yin sọ Yorùbá bó ló ṣe jẹ́?
2: Bẹ́ẹ̀ni sà. Yorùbá lèmi tí mo jẹ́ aṣojú fún iléeṣẹ́ Aláúsá Ventures. Ní gbogbo ilẹ̀ Yorùbá ni mo ti jẹ́ aṣojú fún
1: wọn. Báwọn ẹjẹ́ yọ̀ǹda yín ó làwọn náà ti gbọ́n o ẹjẹ́ agbéra láti jàǹfààní ojú ọ̀ ní relédè á o àní wà lóòkun ayé ẹkú kan.
4: Ọkùnkùn ọ̀dà wọ́n sọ mi sọ.
5: and your trap. Set.
6: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, Adaba sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Adaba gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Adaba 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.
7: Labini isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nkuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju o ro na ba yo je aye ohun ti e wa su mi
8: agbo yi ise lo se je lobe se wo gbo ni pa baba oke ogun ni ogulu gode ton fi wi ati go so mo ara aye lore lori eyi ke yi isoro to njo mo idalenu iwo na gbianjo ko si baba oke ogun loni e ma pe 0706460649 0706460419 baba oke ogun agbalagba ode to nfi wi atebo sewosan
9: mo ki gbogbo eti to ngbo mi ni dide akoko yi agbalagba onisegun kan be nbi pelu mi baba oke ogun loruko won seri baba yi ti ba ti ri won ton ba ti wa bayi ati mo pe ohun ti yo se gbogbo omo Nigeria lanfani ni won ma mu wa ohun ti o se pataki o ma n je ohun to je nipa ago ara eniyan lo ma n gba ni nimoran le lori baba e ba wa ki gbogbo omo Nigeria
10: o se atokun mo ki okunrin mo ki obirin mo ki omode mo ki agbalagba emi te on kiyin ni baba oke ogun ti gbogbo aye mo si baba iseyin baba lowo lawa alaafia na laafi lole aye olorun ma je ka laafia ara wo di fi afia o agbodo ma wo alaafia ara wa niran agbodo mojuto ara wa kan na ma se wa leni ti o ma wa nu le ti o ma gboro ta emi baba oke ogun mo wa number 4 dudu yami lane opposite oye mekun grammar school ni lu akura baya wa wa fe mbere one lowo mi abo ni morakan to fe bi mi abo fe bere lori one abayo pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19
9: eshon baba amo ipe ohun teyin ma ngba ni nimoran le lori ni le ise yin isoro nipa iso ara ni bawo le njo se le mo pe ohun ti ni isoro ninu iso ara re
10: o se atokun bi ise ara ba ti ni isoro gbogbo nu ara na lo ti ni isoro yen apere wo ni wo wa nri ninu ara ti e nwo to ngba mi ninu ile elomi ni to ba ti sun to ba ti jin bayi laaro yo ma ri pe gbogbo nu ara lo bere si ma ro hun ni elomi o le bere ko mu nkan nile elomi o le nero pe elomi to ba fe joko bayi ati dide nile re isoro ni afi ko se wa omo ko ti o fa dide tabi ko se ma fowo mu ogiri ko to le dide nile elomi o le rin ibuso kan si ibuso keji afi ko joko ko simi ko le to ma rin lo si waju elomi ere orun sun arara balo mi ba ti egbeju to so orun wakati kan aborun wakati meji to ba jin laaro bayi ati dide nile re isoro ni e ni o je bi ogun seju ogbon seju ko ni le dide nile yo da be ko se wahala loju orun ni tabe enikan ti e na ni papa loju orun to ba tun gbeju to dide le bayi to ba fese le le bayi yo ri pe se lese kan gogogogo bi eni to fi ese le egun tabi egbo wa ninu atelese re iru eleyi oda lemi fi ma so pe eyin ma je adaka ti wona ba ti riru apere bayi gbianju ko wa yoju semi baba oke ogun fun imore ati one abayo mo ti ko awon egbogi to wulo fun okunrin ati fun obirin mo ti ko wa lati ilu sayoro ninu ile ise baba oke ogun ni number 4 dudu yami lane opposite oye mekun grammar school ni ilu akura ero bani soro mi re o samu o 64 60 64 19 07 64 60 64 19 Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tí ẹ̀ lè dágbé ẹlòmíì ò lè dárìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fàá jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. Ẹgbẹ́ kẹrẹ ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ òun gógógógó bẹ́ẹ̀ lómìí bá sùn báyìí kí lè o tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣan ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú sẹ́yìn oòrò tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 64 19 ẹlòmíì tí ẹ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósì bẹ́ẹ̀ bá ti ẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tí ẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ̀ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósì àwọn àgbàlagbà ní bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwò yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ ní ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì sojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa a gbìyànjú a ṣèbẹ̀ lọ́run fún ọ bá bá jẹ́ pé nǹkan kan wà ń bẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 64 60 64 19 07 64 60 64 19
9: Ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n á máa dàgbà wọ́n á máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
10: O ṣe atọ́kùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́ẹ̀ ẹlòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wò ń bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ìṣẹ́jú 20 ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni ó máa ṣe ẹ̀sìn á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n á fi ẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní ń yọ̀ òun lẹ́nu lénìí ẹlòmíì á ní eléyìí ló tún yọ̀ òun lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtegbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school ní ìlú àkúrẹ́ baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagba ninu ewe ategbo mo ah nbe ko ibayawo ti bayi tojo ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa jafani egbogi mo wa kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ategbo ona won ti jin ko si nto si mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode ari ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin npa ti wa le ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na je nitori amo fini kayin ni awa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wa ta lawon ba ni ko gbanju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le ise baba oke ogun number 4 tudu yemi lane opposite oyemekun grammar school nilu akura nbe lawa a ni fara nira wa baya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi o 7 64 60 64 19 o 7 64 60 64 19 be la lo mi yo ma ri pe baya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo elomi amata elomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gbo pe number 4 tudu yemi lane opposite oyemekun grammar school ni lu akure to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
5: awon mate eri eni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo de bi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nkuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayoje ayo ohun ti e wa su mi agbon yi si lo si je lobe se wo po ni pa baba oke ogun ni ogulu gode ton fi wi atego somo ara aye lore lori eyike yi isoro ton yo mo eda lenu ibo na gbianjo ko si baba oke ogun loni e ma pe 0706460 6419 0706460 6419 baba oke ogun agbalagba ode ton fi wi atego se wo san

0: Live is good on Adaba FM.
1: Aṣíwájú Bọ́lá Tinúbú tó kan sára sí pẹ̀lú gbogbo àwọn ìgbésẹ̀ ìtẹ̀síwájú tó ń gbé lábẹ́ ìlànà èròngbà ìrètí ọ̀tun. The renewed hope agenda ń tàn mọ́lẹ̀ sí gbogbo kọ̀rọ̀kọ́ndún orílẹ̀-èdè yìí. Ìtẹ̀síwájú ń wọlé o, afọlọ́tẹ̀ ènìyàn ní ọ̀pẹ bá bù wà láyì. Ẹ káàbọ̀ sórí ètò ìríjú mi. Ètò kan wà yàmì tí ó mọ ṣàlàkalẹ̀ àwọn ìlànà ìṣèjọba tó wà lóde. Àwọn ìgbésẹ̀ tí ìṣèjọba alẹ̀ yìí ń gbé. Káyé ó le gbé gẹ́gẹ́ bára tuntun nílé àtàlejò lára láàmú pínyà mọ́ ẹ̀ lábala lábala. Ètò ìríjú mi gorí ìkànnì àdàbà. Ṣé bẹ́ẹ̀ rí dàgbàsókè àwọn amáyémúgbà rọrùn tó fi dórí ọrọ̀ ajé àtókò òwò. Ìpèsè oúnjẹ, ètò ẹ̀kọ́, àtàwọn àdéhùn àjọṣepọ̀ míì tó mórílẹ̀-èdè yìí lé téńté. Ìpàdé ti wá di gbogbo ọjọ́ ajé Monday. Bẹ̀rẹ̀ látago méjì sáago mẹ́ta ọ̀sán. Lórí ètò ìríjú mi, lórí ìkànnì àdàbà. 88.9 FM Àkúrẹ́. Ẹ jágbe káwọn káṣíra wọn wò kájọ lúbúlúbú. Àwọn àṣeyọrí tí ìṣèjọba rẹ Bọ́lá Tinúbú ń ṣe. Ètò ìríjú mi lórí ìkànnì àdàbà. 88.9 FM. Gbogbo ọjọ́ ajé Monday ni o. Aago méjì ọ̀sán sí aago mẹ́ta ni ẹ mọ̀ mí sí ẹ̀. Mínísítà tó ń rí sọ̀rọ̀ abẹnu Olúbùnmi Túnjí Òjó ló ṣagbátẹrù ẹ̀.
2: Kódà ẹ̀yin ẹ̀yàn wa mo kí n kó akúndéde àsìkò yìí ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ iléeṣẹ́ rédíò àdàbà 88.9 FM. Orí ẹ̀tọ́ ìríjú mi mo kí n pé káàbọ̀ sí orí ẹ̀tọ́ yìí fún ti ọ̀sẹ̀ yìí gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti mọ̀ wípé lábala lábala ó ní à ń ṣe àwọn àṣeyọrí ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tó tún jẹ́ olùdíje lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC fún ètò ìdìbò sípò ààrẹ tí ó ń bọ̀ ní ọdún tó ń bọ̀, ìyẹn ní ọdún 2027. Ṣùgbọ́n lórí ètò fún ti ọ̀sẹ̀ yìí, kétún ni ohun tí a mọ̀ ṣe àgbéyẹ̀wò ẹ̀. Ohun tó jẹ́ pé ó kan ará ìlú gbọ̀ngbọ̀n, torí oríṣiríṣi àhesọ, oríṣiríṣi ọ̀rọ̀ ò ní àwọn èèyàn sọ tí a dẹ̀ ń gbọ́ nípa àwọn ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu, pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ètò ààbò tí onígbà ń sọ, tí Ọlọ́run náà tí òun náà ń sọ títí ẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú bí ó ṣe wá rí, ǹjẹ́ kò tilẹ̀ sí nǹkan kan, àbí ṣé lóòótọ́ ni pé kò sí nǹkan kan tí ìjọba àti òun ṣe lágbọn ọ̀rọ̀ ètò ààbò ni? Gbogbo lè òní àmọ́ sí láwẹ́láwẹ́ ní orí ètò fún ti ọ̀sẹ̀. Ọlásùnkànmí Olójọba ní orúkọ tèmi tí mo jẹ́ atọ́kùn ètò ọ̀hún. Àlejò mi dẹ̀ ti wà pẹ̀lú mi tí àjọ máa fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀. Àwọn náà wọ́n jẹ́ òǹwòye àwùjọ, òun náà òun ni wọ́n tí wọ́n sì tún jẹ́ bó ni ká yẹ pé media consultant báyìí. Ìyẹn ọ̀gbẹ́ni Ayodeji Ologun o ni orukọ. Mo kí yan kudede asiko yi.
3: E ka sọ atọ ko mo ki ogo awọn to lo wa nile lo ko pe akudede wo ni.
2: Orukọ yin e te fẹ sapa mi lori die. Ṣugbọn e je ki a wo lai fi akoko ṣofo. Orisirisi aiso oni a n gbọ tawọn eyan sọ ijọba to fẹ to worst to kuna ju ni orílẹ̀-èdè epo ni ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu, pàápàá jùlọ ní agbọn ètò ààbò. Ṣé bẹ́ẹ̀ ni pé ìjọba yóò ṣe nǹkan kan láti rí pé ààbò orílẹ̀-èdè ó dúró re?
3: Ẹ ṣeun latọ́kùn. Ẹni tí yóò bá dènà pẹ́nu àbí tí yóò bá fi dúdú tàbí tí yóò fi ṣàpàtì bo òótọ́ ni yóò ní pé ìjọba Bọ́lá Ahmed Tinubu àbí ìjọba wò tí ìbá wò kò di kórí pé kò gbé ìgbésẹ̀ kankan nípa ètò ọ̀rọ̀ ààbò fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Tábà gbàgbé nínú àkọọ́lẹ̀ òfin Nàìjíríà, pàápàá jùlọ ìwé tí a fi ń búra fún gbogbo àwọn adarí, ojúṣe kínní fún gbogbo adarí tá a bá ń búra fún tí wọ́n sì máa ń tẹnumọ́ ni pé àwọn ó ṣe ètò tó péye fún ètò ààbò àti dúkìá ọmọ orílẹ̀-èdè yìí. So tó bá wá jẹ́ pé báyìí lórí, tó jẹ́ pé nǹkan tí wọ́n ṣe ìlérí fún nígbà tí wọ́n ń gba ipò ní eléyìí kò ní ṣe é ṣe àbí kò ní bójú mu láti sọ pé bóyá ìjọba ò ṣe nǹkan kan bó ti wò kó mọ nípa ètò ọ̀rọ̀ ààbò. Ṣùgbọ́n a lè sọ pé ìjọba ò ṣe tó tàbí ìgbìyànjú wọn bóyá kò tí ì mú èrè tó jiná dóko kò tí ì mú jáde àbí ká sọ pé ìgbìyànjú wọn kò àbí ìgbésẹ̀ tí wọ́n ń gbà láti gbìyànjú bóyá kò múnádóko tó. Àwọn nǹkan yìí láti sọ pé kò ṣe tó ṣùgbọ́n pé ìjọba ò ṣe nǹkan kan rárá ó kù díẹ̀ káàtó.
2: ṣùgbọ́n tabani kí a wo pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò tó oríṣiríṣi ni a ti ń sọ ni a ti ń gbọ́ kódà a ti ní lára àwọn èèyàn wọ̀nyí àwùjọ náà tó ń sọ pé n tí ìjọba ẹ̀ ti ṣe lórí ètò ààbò pé kò fẹ́ sí ìjọba míì lórílẹ̀‐èdè kódà ìjọba Buhari pé kò lè figagbága pẹ̀lú àti pé ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀‐èdè Nàìjíríà pẹ̀lú bó ṣe rí ipò ní bákan bó ṣe rí ṣùgbọ́n tẹ bá ní kí a wò ó ǹjẹ́ ẹ̀yin náà gbà pé àbí ẹgbà pé ìṣèjọba yìí pé ó ti ṣe gudugudu méje àbí akitiyan tí ìjọba yìí ń gbà ló sì jẹ́ kí orílẹ̀‐èdè kí ó rí báyìí.
3: Èmi nígbàgbọ́ gẹ́gẹ́ bí òye àwùjọ pé ìgbìyànjú tí ìjọba yìí tí ó ń gbà ni ò jẹ́ kí ètò ọ̀rọ̀ ààbò kó ti burú ju bó ṣe rí yìí lọ. Eléyìí ò túmọ̀ sí pé gbogbo akitiyan ìjọba àbí akitiyan wọn múnádóko ṣùgbọ́n ìwọ̀nba ìgbìyànjú tí wọ́n gbà ó wà lára nǹkan tí ó jẹ́ kí ó ti burú ju bí ó ṣe rí yìí lọ. Tá a bá ní ká máa mú lẹ́sẹsẹ a rí pé kó tó di pé adébítà dé yìí ó tiẹ̀ ti fẹ́ di pé ọ̀pọ̀lọpọ̀ ìjọba ìbílẹ̀ ní apá òkè ọya ni ó ti jẹ́ pé àwọn tó ń gbé súnmọ̀ mí ni wọ́n ti fẹ́ borí wọn ni wọ́n ti lé wọlé tó yẹ pé àwọn aráàlú àbí àwọn tó ń gbé àwọn ìjọba ìbílẹ̀ yìí ò lè fọwọ́ sọ̀yà pé ọmọ ìjọba ìbílẹ̀ báyìí làwọn gbogbo wọn ti sá fún ẹ̀mí wọn ti sá sálà fún ẹ̀mí wọn. Nígbà tí ìjọba yìí dé ọ̀pọ̀lọpọ̀ ìyànjú ni wọ́n gbà láti rí pé wọ́n lé àwọn sùnmọ̀ míì sẹ́yìn láti jẹ́ pé kí àwọn èèyàn kó padà sí ìlú wọn láti ibi tí wọ́n kó wọn jọ títà ń pè ní IDP camps tí wọ́n sì dá wọn padà sí ilé ilẹ̀ bí wọn tí a mọ̀ sí relocation. Ṣùgbọ́n bí wọ́n ṣe ń ṣe tó ń gbé wálẹ̀ lápá bí ló tún dàbí pé wọ́n tó ń gbé sókè lápá ọ̀hún òun ló fi dàbí èrò ọ̀bí ọ̀rọ̀ ìdájọ́ ni tí wọ́n máa sọ̀rọ̀ nípa ètò ìdájọ́ wọn ni pé ìdájọ́ ò gbúdọ̀ ẹ̀kọ́ nípa ṣètò ìdájọ́ tó múye tó múnádóko a gbúdọ̀ rí pé ètò ìdájọ́ tó múnádóko jẹ́ nǹkan tí ojú tó tí ojú rí ní èdè yìnbó wọn ni justice must certainly be done it must be seen to be done. Bákan náà ni ètò ọ̀rọ̀ ààbò pé kí ṣe pé ká gbé gbèsè àbí ká gbé ìyànjú láti rí pé ètò ọ̀rọ̀ ààbò múnádóko ṣùgbọ́n àwọn aráàlú gbúdọ̀ rí pé ó kan àwọn gbàngbà eléyìí ni ó kù díẹ̀ káàtó sí torí pé gbogbo àwọn ìgbìyànjú àìjọba lórí ètò ọ̀rọ̀ ààbò kò tí ì kan àwọn èèyàn ò tí ì lè fojú méjèèjì kán pa ojú méjèèjì dé lálẹ́ tán bá fẹ́ sùn àwọn aráàlú ò tí ì ní ìfọkànbalẹ̀ pé àwọn lè rìnrìn àjò láti ìlú kan dé ìlú kejì láìsí ẹni tí ó dùú kúkú mọ́jà mọ́ àwọn tí wọ́n gbọ́ àwọn nǹkan yìí ló ṣe pàtàkì.
2: Ṣùgbọ́n bó ṣe rí yìí kò fẹ́ rí bẹ́ẹ̀ ní ọwọ́ ọdún tó kọjá eléyìí jẹ́ kí ọ̀pọ̀ nígbàgbọ́ pé ejò lọ́wọ́ nù pé àbọ̀ lọ́wọ́ òṣèlú nù ni àbí báwo ni ọ̀pọ̀ ló sọ pé bí a torí ètò ìdìbò ọdún 2027 ó ti ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀n oríṣiríṣi ni wọ́n ń sọ kódà tí gómìnà ìpínlẹ̀ Edo tiẹ̀ ń sọ pé ọwọ́ àwọn òṣèlú ọwọ́ àwọn alátakò òní ó wà ń di kínní ṣé bẹ́ẹ̀ ló ṣe rí àti pé tó bá tiẹ̀ jọwọ́ alátakò ló wà ń bẹ̀ ó ṣe wá nira fún ìjọba láti rí pé àti ọwọ́ kínní bọ̀ṣọ àti ọwọ́ ìbọlẹ̀ lẹ́ẹ̀kan náà.
3: Ìgbàgbọ́ tèmi ni pé kò sí àwáwí tó ṣe é gbọ́ lẹ́nu ọ̀lẹ kò sí àwáwí tó ṣe é gbọ́ lẹ́nu olè bó tilẹ̀ pé a ò lè yọ owó òṣèlú kúrò ní bí ọ̀rọ̀ ètò ààbò bó ṣe mẹ́hẹ àbí bó ṣe burú jáì sí lẹ́nu ọjọ́ mẹ́ta a lè yọ owó ọ̀rọ̀ òṣèlú kúrò ń bẹ́ ṣùgbọ́n eléyìí ò gbúdọ̀ jẹ́ àwáwí fún ìjọba tó mọ nǹkan tó ń ṣe láti rí pé aráàlú àti dúkìá wọn ó wà ní nǹkan tí ó wà ní ìdáàbòbò tó péye olófin jẹ́ pé nǹkan tí wọ́n ń pè ní ìjọba ni pé ìjọba láti lè ronú síwájú pé ibo ni àwọn sùmọ̀mí lè gbà wọlé àbí nǹkan wo ló lè ṣeéṣe kó ta bá ìjọba àbí nǹkan wo ló lè ṣeéṣe kó dínà mọ́ àwọn aráàlú tí wọ́n sì ti gbé ìgbésẹ̀ láti rí pé irú kan bẹ́ẹ̀ yẹn kò wáyé so torí pé owó òṣèlú wọ̀ ọ́ torí pé a ti ń súnmọ́ ètò òṣèlú ní ọdún 2027 tí ọ̀rọ̀ òṣèlú ti ń wọ̀ ọ́ lọ́tún lọ́sí eléyìí kì í ṣe ọ̀nà tí ìjọba fi lè sọ pé àwa gba kámú fọlọ́run àbí àgbà agbìyànjú ni kò yọ ni torí pọ́rọ̀ òṣèlú ni òun kò tọ́ sí wọn lẹ́nu torí ojúṣe ìjọba ni pé ọ̀rọ̀ òṣèlú ò jẹ́ ọ̀rọ̀ òṣèlú o gbogbo aráàlú gbúdọ̀ wà ní ààbò tó péye fún ẹ̀mí àti fún dúkìá wọn.
2: Tabá ní kí a wò ó ká mú ní gbòógì ṣé afẹ́ lè láti ọdún 2023 títí di ìsìn àti pẹ̀lú àwọn kan tí à ń rí ǹjẹ́ a lè rí itoka si gege bi igbiyanju aseyori isejoba yi le papajo leka eto abo
3: bi mo se so siwaju fun awon ti ti won ba gbagbe pe ni bi odun melo kan seyin papajo lo nigbati joba yi gba ijoba ni odun 2023 awon local government ko kan awon joba bile bi melo kan ni apa oke oya lo je pe asia orilede nigeria o ti din ti akawale to ye pe asia awon sumoni
2: na gbe soke
3: asia awon ti o kin se asia orilede nigeria ni won gbe soke ko si nkan kan ti o ti joba lojuju pe ki won ni won ni nkan ta pe ni on govern territory iyen ni pe ibujoko ti awon ni sumoni ti gba mo joba lowo eleyi je nkan ti joba ko gbe igbese lati ni pe won ko gba gbogbo ile dukia ati nkan ini to je ti orilede nigeria pada kuro lowo awon ni sumoni lati da awon ti a ti fi iko ipa ya le kuro nilu lati da awon pada a le so pe a o ranti ka si ma ka aseyori fun ijoba to wa lode iyen ikini ikeji ni pe ta ba gbagbe a o de pe lati bi osu melo kan seyin ko to de pe oro oselu bere si wo bi ejo meta e oro anji ni gbe oro an kogojalu o ti wa sile die to pe ni awon bi ti won ba ti gbianju e gan laarin ojo meta merin abi o peju ose kan re pe akitiyan ijoba o ti yo ti won ti gba awon ta ko ni pa mara bi ta ji gbe ti won ti gba won pada lowo ijoba eleyi je awon aseyori kankan ta ba tun wo na a re pe ni bi osu melo kan seyin abi ni bi lati bi odun melo kan seyin ijoba n gbianju lati ra awon kan ja ogun ati awon kan ti o je ti aye ode oni ti a fin jagun tori gbogbo nkan ta so pe nkan ogun awon ma ro pe ibon akọ ada abi bombu nkan na pe ni nkan jagun aye ti koja ibon ada ọkọ awon ero ayelujara to po papa julo oju asa ta pe ni drone machines o wa lara awon kan ti won fin ja ogun laye isin opolopo awon kan ni ijoba to wa lode imuna kondo ti won se fi owo ilu ra ti a ba ran ta ba gbagbe ọkọ oju omi to n jagun ijoba yi ra bakan na ọkọ oju ofurufu to n jagun ijoba oju ijoba to wa lode yi ra ti won se fi lede fun omo ranja pe awon igbese ta n gbe ni so ta ba ni ka ma ka ni kini keji arise arika arika ni oba aregun ijoba yi ti se opolopo won ti gbe opolopo igbese lati le pe eto abo o munadoko lorilede yi sugbon o siku ni bonro tori o digba ti omo orilede naija ba le foju won mejeji kan diju meji sun láì sí ìbẹ̀rù pọ̀ nǹkan kan ó lè ṣe ẹ̀mí wọn kílẹ̀ tó mọ́ kátọ́lù sọ pé agbóríyìn tó tó fún ìjọba.
2: O dàjá ní òpin ọ̀sẹ̀ tí ó kọjá ìwọ ní àjọ àwọn àmọ̀tẹ́kùn àti wọ́n ní tọ́lá wọn mú àwọn kan pé kéde nígbà tí wọ́n fọ̀rọ̀ tí wọ́n ń ṣe ìwádìí tí wọ́n di pé àwọn wọ̀nyí wọ́n ní nítorí ìjà tí ìjọba àpapọ̀ àti àwọn ológun bí wọ́n ṣe ń kojú àwọn agbésùmọ̀mí wọ̀nyí àti bandit ni àti terrorist àti gbogbo wọn ní òkè ọya lọ́hùn tí bẹ́ẹ̀ ò tí ò ṣeé gbé fún wọn mọ́ làwọn wọ̀nyí bí àwọn tó jẹ́ ẹbí àbí tó jẹ́ ara wọn náà ò pé ó da kí wọ́n sá kúrò lọ́hùn kán máa sábọ̀ ní bíbà tí wọ́n sì múlá ibi ò ní ṣe nílé dúró ní bíbà yìí àti gẹ́gẹ́ bí iṣẹ́ tí àwọn àjọ àmọ̀tẹ́kùn tí wọ́n ṣe náà pẹ̀lú bí eléyìí ṣe rí àti akitiyan ìjọba láti rí pé wọ́n pa wọ́n ti pa bí ọgọ́rùn-ún wọ́n ti pa bí àádọ́ta àti oríṣiríṣi tí àjọ ológun tí wọ́n ní àwọn tí wọ́n ṣe àtàwọn tí wọ́n mú àti gbogbo ẹ̀ kódà lára àwọn tí àwọn ìwà ìgbésùmọ̀mẹ́lẹ̀ tí wọ́n ṣe lẹ́nujọ́ mẹ́ta àtàwọn ìjínigbé tí wọ́n ní lára nǹkan táwọn fẹ́ ò ní pé lára àwọn ọ̀gá wọn kan lára àwọn adarí wọn kan tí ọwọ́ ìjọba ti bà tó wà ní àtìmọ́lé bíi báyìí pé kán fi kalẹ̀ lẹ̀ fún àwọn àti irú nǹkan bẹ́ẹ̀ ǹjẹ́ eléyìí tọ́ka sí àbí kí n sọ pé ǹjẹ́ eléyìí wà lára èyí tó tọ́ka sí gẹ́gẹ́ bíi ìgboríyìn àṣeyọrí ìṣèjọba náà nípa mímú kí orílẹ̀-èdè kí ó ṣe é gbé fún gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ àwọn tó wà lókè ọ̀yà.
3: Ẹ ṣeun atọ́kùn ní ti èrò tèmi kò yẹ kó sí nǹkan tó ń jẹ́ òkè ọya àbí àárín ọya àbí ìsàlẹ̀ ọya nínú nǹkan tó ń jẹ́ ètò ààbò torí ìjọba ló ni gbogbo ilẹ̀ káàkiri orílẹ̀-èdè nàìjíríà ó sì yẹ kí ìjọba lè ní àfojúsùn pé ẹ wá o ta bá ti ń finá mọ́ àwọn sùmọ̀mí ní apá òkè ọya o wọ́n máa wá ọ̀nà lati sa kuro abi lati ti lo fi ikale si bomi ni olofi je pe o ye ko ti je arojinle ati ojuse fun ijoba saju asiko yi lati ri pe ni igba ti o won ko gonja awon nisumo mi ni oke oya awon ilu yoku ti o wa ni sale apa bi o ye ki won ti gbe awon igbese lati ro awon omo ologun ati awon omo orile ati awon asobode ati awon to nso ilu o ye kan ti gbe lati ro won lagbara lati ri pe awon onisumo mi ta nle kuro nbi kan won wa fi sale ni bi se bojoko a ma gbe igbese yi lasiko to ye ati asiko to to olowa so pe ijinigbe ipaniyan igba ilu o ndiku lapo okoya o wa ndin to fojojumo sele ni apa sale
2: se awon gomina pa awon gomina ni apa odo wa nbi se won se ka so pe won o jigiri to ni nigba to ye kon jigiri
3: atokun won sun asunpara mo ti so lori to yin kan re le kan ni ni ede yinbo pe ta ba nberan wi agbodo beran wi on tan pe ni eto abo ki se ti ijoba ipinle ki ijoba apapo nikan o tori pe kini opolopo nkan ti o ni se pelu eto abo owo awon gomina ipinle kokan lo wa fun apere ijoba apapo ni ile si bi kibi lorilede yi gbogbo ile pata owo ijoba ipinle lo wa
2: atawon inu gbo ti awon ton sapamo si
3: ijoba o ba lo ile ijoba apo o ba lo ile won toro lilu e lowo ijoba ibile ijoba ipinle ni tori kan ti ofin wa fi lele ni to ba ti wa ri be iyen ikini ikeji o fe ma si gomina ni gbogbo ipinle ni orilede ti a kin fun ni owo eto abo ta pe security vote to din ni billion kokan lososu owo isowo onje ki isowo epa ki isowo guguru ki isowo alejo owo pe fi daabo bo ara re ati awon ara ilu re ni won yawo to tofun so owo eto abo to n lo fun billion kan to ju be lo lawon ipinle kan kini awon gomina yin fi owo yi se o di gomina melo ta ti gbo pe ni arin osu mefa o ti pa owo iko la ba so pe lo tun kan o lo ti billion bi 12 ti gomina kokan gba o kere tan niyan gomina to gba billion bi 12 ni owo eto ro abo latowo ijoba papo ta pe security vote kini igbese kini akosile abi kini ale so pe eri ma je mi nso pe awon gomina yi se lati ri pe won fi kun abi won ro awon to wa ni igbanu eto abo lagbara ni ipinle won o itopolopo won o se wa karo kada bi melo kan won ara ilox bi ku bi melo kan won atate pro won atate prom won la wa commission kokada awon commission ilox awon ti se irole lagbara fun awon olopa fun awon agbofiro e je ka wo awon ipinle to sumo wa ipinle enugu o je kan lara awon ipinle ti eto abo to ti moyan dokoju lorilede yi loni kini gomina ipinle enugu se to yato si nkan topolopo gomina se o da ajo kan sile ta n pe ni security media center ni ipinle enugu o ra awon ero ayelukara awon ayo ayelujara ati awon ero to n mu ki awon eleto abo kan le bara won soro o ra nkan ta n pe ni oju asa tawon leyin bo n pe ni drone machine security drone o ra ayon bi marun mefa lo ra to n so gbo awon igbo kaakiri to yi ipinle enugu ka eleyi si ni o ti n mu eri majemi nso o ti n mu ere ba ipinle enugu te ba se ayewo akosile iroyin e ri pe ni bi ose mezlo kan seyin ni ipinle enugu gbogbo awon onisumo mi to n sapamo sinu igbo yi ni awon nkan ti gomina ti se investment in security wise lo ti n yi the result to pe awon ero yi ti fi n ye won ibi ti awon onisumo mi n sapamo sinu igbo ti won se n kogun loja won ti won ko won ni papamara ati ogbo nkan ogun won ti won ko pamo eti won le arrest won le ko nkan jogun won pa won mo be eleyi la le pe ni aseyori sugbon ninu gomina melo papa julo ni le yoruba wa la le so pe owo ti ijoba papo fun won gege bi owo abo yes security vote pe won lo fun nkan to ye sugbon ti nkan ba ti sele gbogbo wa ti pariwo tinubu sugbon je an bi awon gomina wa lere pe e to je ojuse titi won
2: nje
3: won se opolopo won lo ni ajo amotekun ti ijoba filele which is called the Western Security Network WSN tan code name ni amotekun kini akitiyan ti opolopo awon gomina yin se lati se atileyin fun awon ajo amotekun tan so yi papa julo awon ipinle to so to yiwaka kini ajosepo to wa laarin awon eto eleto abo ni awon ipinle yi ata awon ipinle kokan yoku lati ri pe kini won fowo sowo po lati mu oro sumomi won mu rodo lobo mi
2: e je ka wo ni waju oro adepa dida sile olopa ipinle asiwaju bola me tinubu to je are orile de nigeria le o ti e wa nle waju e bayi pe kini yi o ayin ta gudo se tati e ma se ni lose to koja oni ilegbimo asofin ati senate ati house of reps ni won bo lu abadofin pe o da constitutional amendment agudo se ayewo atunto iwe ofin orile de nigeria lati faye gba state police ti won de se awon alakale now iru igbese yi akitiyan yi lati ti ijoba papo ti on lewaju e nje e lero pe o ma ni ipa pataki to ma ko abi abi ki nbere pe ipa wo lero pe eleyi ma ko lati le mu ki eto abo yi ki o duro re lorile de nigeria
3: atoko ibere yin o fe yin bi dada
2: e pe oro state police olopa ipinle ti won fe da kale e pe ipa wo ni o ma ko ngba ton ba gbe kale ton lati ri pe eto abo orile de yo o duro dada
3: atoko Yoruba ni amukun eru ewo oni oke le nwo ewo sale ile ta ba ti fi irimo yo wo ni emi mo daju de ro temi pe ona to ye ka fe gbe eleto abo abi state police kale ona ti ijoba gba pe kale ko lo ye ka fe gbe kale o ohun ti ijoba pon se lowo yi nigba ti won ba kan fe oju federal police tan kan fe loju siwaju die sini tori ti ninu abajade ajo ti office oga agba won lopa gbe kale ninu abajade ti won mu jade ni ana bejeta ohun ti won so ni pe won se alakale abi won se da police ni awon states kale ta ni o joga won agbara won ni gomina lede le lori ti gomina ba fun en to je olori awon olopa ni ipinle lase ti o ba te lorun ibologbodo gbe ase ti e lo agbo lo tun le lo gba ase mi eleyi o bojumu itanje satani ni bi won se gbe eto oro state police kale pe bo se ri lowo lowo ni awon ilu okere ni awon ilu ka akiri orilede agbaye ona ti won gba gbe state police kale o ko ruju o ti joba po lati se ni lati mu nkan ta pe ni bill yen ero fun iserere lati mu jare lati federal executive council yen bill from the federal executive council oni won mu lo ti le gbe ma sofin ni abuja iyen the senate at house of rep ta meji o si fenu ko si leyin fenu ko yi won wa mu lo si awon ile gbe ma sofin ni awon ipinle kokan ti awon ipinle kokan na o se kini ti won jo fenu ko si leyin fenu ko yi won wa pa lase won gbe kale ge bi abadofin fun ilegbimo asofin kokan ni ipinle kokan lati lo da ajo olopa ti ipinle sile to je pe en ti o ba je asoju abi adari awon olopa ni olopa ti ipinle a je pe ilegbimo asofin ipinle yen ni o mo oruko e wa awon ni won se ayewo fun awon ni won ni ofin to le baro eni be wi sugbon ninu akalakale to wa lode eleni ijoba olopa ti ijoba ibile ta fe da kale a o se n pada bo agbekale re abe ijoba abe olopa ti apapo na lo si wa so nigba ta ba kan so pe a funi lena a fi okun ele be mi igbekale oro olopa ti ipinle ti won gba se lo ona tan gba se lowo yi be lo se ri emi o dege bi nkan ti o ni aseyori kan pato nigba ti won ba gbekale to
2: sugbon aya tun se o si wa abadofin o ti won ti se kin se ko won ti won ti ko ti si abadofin abi nkan orisiji proposal oni ase lori structure sugbon bi ise se ma ri gbogbo ise ma ri mo lero pe ti akoko ba to iforowero atun bere si ni lo lori sugbon se n to ye ki won kanju se ni ru akoko ini abi ki won farabale so da gbogbo awon ti awon stakeholders to nilo to leto lati contribute lati ko ipa ninu e lati contribute si pe won fun won laye lati je pe won se ko to di pe asewari yo ko ma di pe akose ade da kale ton pe ta ba sati ko kete koko bere na asewa ma mu atuto lotun losi ba bi o ba se n tesiwaju
3: yoruba ni gba won ladaso ta ri le fi won o ye ka ti se agbekale ya won olopa ti ipinle o ye ka ti se tipe ṣùgbọ́n tá a bá wá tí ì rí ṣe dìsìn kò wá sí ọ̀rọ̀ kánjúkánjú ń bẹ̀ mọ́ o torí pé kíni kọ́rọ̀ má padà di ọ̀rọ̀ amúkan tẹ́rù rẹ̀ wọ́ tó lókè lẹ̀ ń wo ẹ̀wò sàlẹ̀ ó ti pẹ́ a ti gbàgbọ́ ó ti pẹ́ ṣùgbọ́n kò tí ì bọ̀ sórí ṣùgbọ́n ó wá dáa kó pẹ́ ká ṣe dáadáa ju ká wá kánjú ṣe lọ tó ní bó ti pẹ́ kó wá bọ́ sódì fún wa lọ so èmi gbàgbọ́ pé ó yẹ kí a fi ara balẹ̀ láti gba èrò àwọn tó mọ̀ nípa òye tó ní òye nípa ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ àwọn tó ní òye tán ní ẹ̀kọ́ tán ní ìmọ̀ nípa bó la ṣe ń tòlú ó yẹ kí wọ́n dúró kí ìrònú àwọn èèyàn yìí kó papọ̀ ká tó sọ pé à ń dá ìjọba ọlọ́pàá ìbílẹ̀ sílẹ̀ kó wá di pé nǹkan tá a padà dá sílẹ̀ tán tí ó wá di àbá ìmọ̀ nígbà tó bá yá.
2: Ṣamọ nípa mo tún fẹ́ yà kúrò lórí ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ sọ̀rọ̀ nípa ilé ọ̀kan gbòógì lára àwọn iléeṣẹ́ ìjọba tí ó ní ṣe pẹ̀lú bí àwọn èèyàn ṣe ń wọlé nítorí ọ̀pọ̀ àwọn tí wọ́n bá mú lẹ́nìí nípa ìgbésùnmọ̀mí nípa ìjínigbé wọ́n á ní wọ́n á sọ pé Fulani ṣùgbọ́n Fulani wọ̀nyí kì í ṣe Fulani orílẹ̀-èdè Nàìjíríà pé látàrí wàhálà tó ń ṣẹlẹ̀ ní Niger ní Mali lóríṣiríṣi níbẹ̀ ni wọ́n gbà wọlé onílóró orílẹ̀-èdè Nàìjíríà ó mẹ́hẹ̀ ó ní bó ṣe rí na iléeṣẹ́ tí ó dẹ̀ wà nípa ẹ̀ ó ní iléeṣẹ́ fọ́rọ̀ abẹ́nú lórílẹ̀-èdè Nàìjíríà yẹn Ministry of Interior lélẹ̀ tí Olúbùnmi Túnjọ́jọ́ tí ó jẹ́ mínísítà fún pàápàá láti bí ọ̀sẹ̀ bíi mélòó kan nísìn lórí ẹ̀rọ ayélujára lẹ́rí àwọn kan pàápàá jùlọ láti ìpínlẹ̀ Ondo tí wọ́n abẹnu àtẹ lùmí pé kò sí nǹkan tí mínísítà tí ó ń ṣe kò sí nǹkan tí iléeṣẹ́ ń ṣe àwọn ló jẹ́ kí ẹnu olóró kó rí bó ṣe rí àti irú nǹkan bẹ́ẹ̀ bí ó ṣe jẹ́ so ǹjẹ́ òótọ́ ṣe ẹ rí òótọ́ kankan nínú ọ̀rọ̀ tí àwọn èèyàn sọ ìtàn ni Bùnmi Túnjọ́jọ́ iléeṣẹ́ kò ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣeṣe àti nǹkan kan bẹ́ẹ̀.
3: Ṣé rí ẹni tí ò bá pè ní lólè bó bá rán oúnjẹ níwájú ẹni a mọ lójú ni bẹ́ẹ̀ ni àwọn tó ń bẹnu àtẹ́ lu mínísítà fún ètò ọ̀rọ̀ abẹ́lé ìyẹn Olúbùnmi Túnjọ́jọ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ wọn ṣe rí èèyàn ìmọ̀ ṣe ń wájú abanijẹ́ tí wọ́n bá ń ka mínísítà tó ní àṣeyọrí tó nípa jù nínú ìjọba ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu níbi tó dé dúró yìí ẹ lè ka mẹ́ta kẹ́ ẹ̀ tó ka Olúbùnmi Túnjọ́jọ́ mọ̀ ìyẹn ò sọ́dọ̀ Ọlọ́run o ìyẹn ò túmọ̀ sí pé kò lábà wọn o ìyẹn ò túmọ̀ sí pé kùdìẹ̀kudiẹ ò sí nínú iṣẹ́ tiẹ̀ náà o torí pé kíni Ọlọ́run nìkan ni ọba aláṣepé ṣùgbọ́n tó máa ń sọ pé ta ni ó mọṣẹ́ ẹ̀ níṣẹ́ tó sì ń ṣe dójú àmì pé ẹ mú mẹ́ta jáde nínú àwọn mínísítà tó mẹ lórílẹ̀-èdè Nàìjíríà ó dá mi lójú pé Olúbùnmi Túnjọ́jọ́ ó jẹ́ kan lára wọn ṣùgbọ́n ìṣòro ta ti ń bá fínra láti bí ọdún ọdún ọgbọ̀n ọdún sẹ́yìn téèyàn kan wá rò pé èèyàn kan ó débẹ̀ yóò sì ṣe bí áńgẹ́lì yóò sì tàn ṣòro ẹ ṣe bẹ́ẹ̀ tán o ọ̀rọ̀ ti ìwé ìrìnnà passport international passport amòye ọdún tó fi bí wọn fẹ́ra lórílẹ̀-èdè amọ̀ gbìyànjú tí mínísítà tó lọ ìyẹn ìràwọ̀ farigbẹ́sọ̀lá tó ṣe tọ́lọ́run wá fún Bùnmi Òjó láǹfààní láti dé ládé tó fi di pé gbìyànjú kò sínú ìkọ̀rọ̀ yàrá ẹ̀ tó bá béèrè fún ìwé ìrìnnà láàrin ọ̀sẹ̀ méjì yóò di tí ó tẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n a lè gbàgbé pé ó ní ogún ọdún ọgbọ̀n ọdún tí ṣòro ti ń bá wa fínra o ètò ọ̀rọ̀ pé àwọn èèyàn tí ó kì í ṣọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ń gba oríṣiríṣi ọ̀nà wọlé ara ìṣòro tó ti ń bá wa fínra láti ó lé lógún ọdún ọgbọ̀n ọdún sẹ́yìn ni o torí pé kíni ìṣòro méjì ló ti bẹ̀ wọlé ìkíní ni pé àwa tá a jọmọ orílẹ̀-èdè yìí gan àmọ́ra wa táwọn olóyìnbó ń pè ní proper documentation pé a lè sọ pé eléyìí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọmọ ìpínlẹ̀ báyìí ọmọ ìjọba ìbílẹ̀ báyìí ni òun ló fi jẹ́ pé lábẹ́ ìṣàkóso Olúbùnmi Túnjọ́jọ́ iléeṣẹ́ abẹ́lé ìyẹn Ministry of Interior ń fojoojúmọ́ gbé ìgbésẹ̀ láti ri pé a ní àkọsílẹ̀ àwọn ara wa nípasẹ̀ àjọ kan tá à ń pè ní NIMC National
2: Identification Management
3: Agency láti ri pé àwa gẹ́gẹ́ bí àwọn orílẹ̀-èdè Nàìjíríà dára wa mọ̀ àfi tábà sọ pé aláìmoore la fẹ́ jẹ́ láti sọ pé àjọ yóò máa ṣe lójoojúmọ́ láti ri pé ìgbésẹ̀ láti dára wa mọ̀ ń tẹ̀síwájú ó ló jẹ́ pé lónìí èèyàn lè ní ìdánimọ̀ méjì o ìyẹn tá à ń pè ní NIN ara àwọn ìgbésẹ̀ tí àjọ tí Olúbùnmi Túnjọ́jọ́ jẹ́ mínísítà fún tó ń gbé láti pa dára wọn mọ̀ ìyẹn ìkíní ìṣòro kejì tó ń bí wọn á fínra lori oro awon nisimo mi ti o ki so mo orilede Nigeria ni ona ti won gba wole so orilede opolopo won lo ye pe inu igbo ori omi ti o ni ti o si ni ti o wa captured ni won gba wole lara awon igbese ti won gbe lati dena mo ru kan bayi ni ilakale ti are se ni bi ose meji seyin iyen ta pe ni olopa igbo about 1000 forest guards iyen ni pe be ba reyan to ngba nu igbo lati orilede kan wo orilede ti o kiso mo orilede iru won ni o muru eni be pe ki lo nwa nu ru igbo yi iwe ase wo lo ni lati wa nu igbo isoko lo nda nu igbo yi ni abi gi lo nge abi ode lo nse so eleyi na je aseyori kan ti ile ise awon ara wa ye ile ise abele ministry of interior to nse lati ri pe ara awon idojuko to ndojuko wa nipa pe awon to n gbe sumo mi o kin se mo lede Nigeria o rekun o lo bo mi
2: sugbon kitun ni papa julo lori bi enu loro bi o se bo se bo se ri to fi da be ni pe ani porous border le ede oloyinbo inje o ni nkan ti ijoba le se lati ri pe enu gbogbo bi ipe won di gbogbo enu loro won abi kin dero kin eri ti ijoba ti se lati ri pe o gbogbo awon borders wa o wa well manned papa julo awon ton gboju gbo wole ton gba kini wole ati ra awon ton se pe bi iru fence odi ti iru Trump n ko laarin America ti Mexico bi a kan wa koru e sori le de Nigeria
3: abi ko mo di mi lo le fe kan ni ipele Ondo ta wa yi ipele marun ototo la ni odi pelu se e lo mo odi si abawole ni pele Osun e mo odi si abawole ni pele Edo e mo ti Kwara e mo ti Kogi e lo mo to awon to ba ro beyen boya o kodi e ka to sugbon ojojumo ni ijoba gbegbe se lati ri pe nkan o ndara si ara awon isoro abi idojuko ta ni nipa oro ato abo ni awon ibi ti won gba won nulu oju na wa o ni pe a o ni awon osise to pe to what we call deficit in human power iyen ni pe awon to wa ni igbanu aba se nwole jade iyen immigration a ni osise to to ni ile ise yi o lo je pe inu mi dun pe ni ile oni to mo yi ko to di wo yi ojo Friday about 30,000 bi egberun lona ogbon eyan ni ijobo ni ile ise ijoba tawara wa ta pe ni ministry of interior ni o gba sise kaakiri won se ti akolopo gan tin won tin roruko won lati aro yi lo ni won di pe awon no je ara awon osise ti a gba wole gege bi immigration officer ni members of the first call ni fire service ni kaakiri awon ile ise kaakiri to wa labe isakoso olubumi tunji ojo eleyi je ara awon akitiyan ti olubumi tunji ojo ati joba papo ngbe lati ri pe a ko akamara lati ri pe awon to nsise won po si nigba ta ba lawon ise to po si la le ri awon eyan lati deploy si awon iloro ti awon eyan gba wole o ni abo wa yo se kini yo tun fi mona doko si
2: o da te ba ni ki yawo apa ihabo le ro pe o nilo akiesi lowo lowo ba to nilo urgent attention ba won le yinbo se nso pelu oro eto abo ti o ja orilede Nigeria bo se ri apa ibo le ro pe ijoba o nilo alagbede ijoba e gbudo lati ma tepele mo ki o le duro dada
3: alakoko ni human power ti mo le ti menu ba lekan ti ijoba se ji ti won se gbegbe se lati le pe o dara si ta ba gbe pe lowo lowo ba se soro yi bi ajo olopa iyen Nigeria police bi won se ngba opolopo sise bẹẹni military na n gba awon eyan sise bẹẹni ministry of interior lawon na yan gba awon eyan sise kaakiri eleyi je ona kan gboogi abi igbese kan gboogi ti ijoba gbodo ko gbe lati ri pe ati oko police ara wa yen ni pe asora wa awon ti o wa ni igbanu eto abo ni gbogbo awon kan ti mo ti menu bayi won po to ti pe ki eyan kan ko ma so eyan bi egberun kan eleyi je igbese akoko ta si le patewo fun ijoba pe won tin get right lati ri pe won gba awon eyan sise ni ti military ni ni ti police ni immigration ni civil defense ni ati be be lo iyen ikini ikeji ni pe aye ti koja an ko bon an kada lati da bobo lu lo o an samante ida bobo lu ti koja gbo eleyi ero aye lukara abi awon nkan maye derun ti o ni se pelu opolo toju te eyan lo o ti po iyan ta pe ni artificial intelligence olorun je pe o se pataki lati ma ran kokokokoko bi fa de ti leti awon ti o wa le to ijoba pe agbayan se se an ko uniform si lorun an ko butu si lesi an gbe bore lowo ni kankan ni a n pe ni eto idaabobo won lati bere si invest greatly si oro eto abo to ni se pelu ayelukara ayelujara lara e ni purchase of technological equipment lara e ni nkan ta n pe ni oju asa security drones to le ri ilu to le ro okun o le wo le losan o le wo laro o le wo lale to je pe ke nkan teyan mewa oso teyan ogbon oso teyan ogorun oso one security drone o le ri nkan ti won fodo ose kan ti won fi wa ohun le ri laarin wakati kan ti o si mu ki eto abo ko mu yan doko si iyen ikeji iketa ni pe there is a need alati ri pe agbegbese to se gboogi lori oro ba se gbe oro intelligence iyen nkan ti ikini mo ti ajo kan mo ti keji mo lati ma se agbeyewo e laarin ajo gbogbo awon ajo to ni se pelu oto arabo ti olopa ma te ti e ko koju sona gbo
2: intelligence collaboration
3: pe iwo eyin olopa o ki la won nkan ti e ti mo nipa eto oro abo ni ose bi meji seyin civil defense e mo ti yin wa ki la won kan to wa ni kawo yin ki la won kan te mo eyin te wa ni immigration la won borders o gbogbo ki la won kan te notice ki la won kan te ri ta wa ori gege bi olopa there must be serious intergovernment or interagency collaboration lati ri pe won sise papo lati mu opin de ba eto sumomi gbigbe abi eto oro abo ti o muna doko
2: oda ki ato ma tesiwaju iroyin to nte wa lowo lowo ni yajo yajo bayi ni pe ilejo giga ati o wa ni ilu abuja ti pase fun ajo ileto idibo yen inec wipe ki won yo oruko egbe oselu adc african democratic congress kuro lara awon egbe oselu lorilede nigeria bakan na won to pase pe awon egbe mi to kan oni action people's party action alliance accord party ati zenith labor party idajo ni adajo justice peter lifu ni ogbe kale bi ba se nlo atun ma fi toyin leti kin sa lede yibo the federal high court in abuja has ordered the independent national electoral commission inec to deregister the african democratic congress adc and four other political parties the other political parties the court directed the electoral body to deregister are the action people's party app action alliance aa accord party ap and the zenith labor party the court order followed a judgment delivered by justice peter lifu so bring your subsequent details in a subsequent bulletin ki amates waju mr logun eje ki ni bi nkan se order pe e joba e oku enu gerege odun kan bai ni ori alifa ki yesa ile ti isejoba bola me tinubu ti o wa oku eyo bi odun kan ki isejoba yen sa e ki o tenu bepo sugbon te ba ni kewo kini e lero pe kini awon orilede nigeria te le so pe ki won ma reti lati owo isejoba papa julo lo ni bo se kan eto abo
3: atoko emi se agberuso fun joba mi se agberuso fun o egbe oselu kankan be si mi se agberuso fun minister fun eto oro abele owoye ilu ati onimo nipa agbon safefe ohun lemi so gba gbe jo ti aba te ba gba awon to wa ni igbonu eto ijoba lalejo won le fowo soya o ti ara lo le ma re ti lodo ijoba
2: sugbon eto abo boro ebo orilede nigeria bo se ri nje o se o je nkan ti orilede nigeria le bori
3: ko si soro ti o se bori ohun to se pataki ni pe awon to wa ni igbonu idari nje won se tan lati se gbogbo ohun to ye lati bori isoro to n koju ilu that is the political will opolopo gba se emi o mo ru orilede mi o gbori ti eyan kan ti payan bi 50 bi 100 te wa le mu wa pada sara ilu e wa rehabilitate e wa wo laso tuntun e wa ni ko wa darapo mo awon to nsolu abe le fun laye le keji lati tu rodo pa awon to n ti ran lo sorun are mo bo laye.

0: tẹ bá wò báyìí pé bí ní nǹkan kí n ṣe àpẹẹrẹ ọ̀rọ̀ àwọn àkọlù eléyìí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Lára n tí wọ́n ń béèrè òun ni pé lára àwọn ọ̀gá wọn, àwọn olórí wọn, adarí wọn tí ọwọ́ ìjọba ti tẹ̀ pé kí wọ́n kan dá wọn sílẹ̀. Bákan náà ni retired general Rabe àti orí bó ṣe ṣẹlẹ̀ lópin ọ̀sẹ̀ tí ó kọjá pé lágbájálágbájá kí wọ́n fi wọ́n lẹ̀ bó ti ẹ̀yẹ tí ìjọba àpapọ̀ sọ pé ẹni tẹ́ ń bèrè yìí o àwọn ò ní lè ṣe. Irú ẹ̀fọ́ntrì, irú ọ̀dásítì, irú àyànínì yìí tí àwọn wọ̀nyí tí wọ́n ní yóò yẹ kó rí àti pé irú ìbéèrè ṣó yẹ kí ìjọba àpapọ̀ kí ó dáhùn sí irú ìbéèrè tó àti rí àwọn èèyàn lórí social media lórí ayélujára ní tí ìjọba àpapọ̀ tí wọ́n ń béèrè lọ́wọ́ ìjọba àpapọ̀ kò tó nǹkan náà kán ṣe fún wọn pé kinní kan.
1: Ṣé rí ohun tá à ń pè ní ìjọba ohun tó fẹ̀ tó sì jìn ni tá a bá máa ń wò ó tàbí tá a bá máa ń kà á báwo ni wọ́n ṣe ìfigundígun ó lè wáyé ní lẹ́ẹ̀kọ̀ọ̀kan fún ìdí pàtàkì kan láàrin àwọn tó ń kógun jàlú àti ìjọba o that's what we call a change of president. Kódà ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ń ṣe nǹkan tó súnmọ́ lọ́wọ́ láti rí pé àwọn ọ̀daràn tó jọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní orílẹ̀-èdè kan a kó wọn padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà láti wá jẹjọ́. Bákan náà ìjọba ojúṣe ìjọba láti pe àwọn tó ní ìmọ̀ tó péye láti wò pé ṣé nǹkan yìí òun ni ó bójú mu àbí ṣé nǹkan yìí la ní láti ṣe láti jẹ́ kí ẹ̀mí àwọn èèyàn wa kó má di nǹkan tí yóò bọ̀ ségbodò ṣùgbọ́n kì í ṣe nǹkan tá a lè dúró sórí afẹ́fẹ́ ká máa sọ pé ó yẹ kí ìjọba lè ṣe é ó yẹ kán lè fi àwọn tán bèrè lẹ̀ láti gba àwọn èèyàn wa tó wà lápamọ́ kúrò ó kọjá ọ̀rọ̀ orí afẹ́fẹ́ ó lọ́ fi máa ń jẹ́ pé ìjọba ní àwọn ẹ̀ka kọ̀ọ̀kan tó yẹ pé ojúṣe tiwọn láti rí àròjinlẹ̀ láti wo kí ni yóò jẹ́ àǹfààní àti ìdàkejì ìgbésẹ̀ tó bá gbé so ní èrò tèmi èmi ò ní dúró sínú ilé agodo yìí láti máa sọ pé ó yá kí ìjọba lọ fi àwọn tí wọ́n ń béèrè ní pàṣípàrọ̀ sílẹ̀ àbí kí wọ́n máa fún wọn sílẹ̀ kí wọ́n pa àwọn tán kó ní apámọ́ra àwọn tó jẹ́ onímọ̀ tí ìjọba ń sanwó fún tó jẹ́ àjọ tá a gbé kalẹ̀ lábẹ́ ìṣèjọba tó mọ̀ ju àwa lọ lórí èrò ètò ààbò ojúṣe wọn láti mọ̀ pé kí gangan ni ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé ṣùgbọ́n tó ṣe pàtàkì ni pé ọmọ orílẹ̀-èdè yìí kankan ò yẹ kó sọ ẹ̀mí rẹ̀ nù torí pé ó ń ṣe ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè.
0: Kí a tó máa lọ ní orí ètò oríṣiríṣi ìfẹ̀hónúhàn ni a ti rí pàápàá jùlọ nígbà June 12 àti àwọn kan tí wọ́n ṣe lábújá pé Tinubu must go kìnìkan kìnìkan a dẹ̀ ti rí àwọn èèyàn náà tí wọ́n sọ pé tí ìbáṣọlá Tinubu ìṣèjọba àti ìwà tí ìṣèjọba tí ó ń darí orílẹ̀-èdè yìí lọ pé bóyá nísìn bí àbámà ní orílẹ̀-èdè tó ń jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà mọ́ ṣùgbọ́n ìbéèrè mi wá ni pé pẹ̀lú ìṣèjọba tí a ní lórílẹ̀-èdè Nàìjíríà àti ìṣèjọba Bola Ahmed Tinubu ǹjẹ́ ó ti lójú ìwòye ti ṣetó láti béèrè lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé ẹ ṣàtìlẹ́yìn fún mi sí.
1: Ṣé rí kò sí ìjọba níbikíbi lórílẹ̀-èdè ayé tí kò ní kùdìẹ̀kudiẹ kò sì dí ìjọba bákan náà tí ò ní àṣeyọrí tiẹ̀ ṣùgbọ́n ohun kan tí ìjọba Bola Ahmed Tinubu ò ṣètò ní ìwòye tèmi ó ní nǹkan tá à ń pè ní communication between the governed and the government ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ìjọba Bola Ahmed Tinubu ń ṣe ní òye aráàlú and ìgbésẹ̀ tí ìjọba bá ti ń gbé táráàlú ò bá ti tìlẹ́yìn nípa òye irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gbà kì í láṣeyọrí kì í sọ́lé ìbò torí ó dàbí pé ó ká mi lára gan ohun kan tá à ń pè ní policy any government can come up with any policy but any policy tí ò bá ti wà interpreted fún aráàlú láti mọ̀
0: lédè
1: tó máa yé wọn tí wọ́n wàá fọwọ́ síjọba lẹ́yìn pé ok ibi tẹ́ ń ba lọ rèé ta bá fún yín láàyè láti ṣe báyìí èrè báyìí lápadà jẹ tí ò bá ti sí irú nǹkan bẹ́ẹ̀ láàrin àwọn tó ṣèjọba àtàwọn aráàlú irú nǹkan bẹ́ẹ̀ ó máa ń padà já sí àbámọ̀ ni fún ìjọba ṣùgbọ́n èmi gbàgbọ́ pé ìjọba Bola Ahmed Tinubu àtàwọn tó wà ní ìgbọ́nu policy making won ni opolopo ise lati se lati re pe gbogbo igbiyanju ijoba

0: emi o gboju mi sori oke won ni nibo ni ranlowo ti wa ranlowo towo olodumare wa an kin kaabo su yi ori eto yin eto wa ti a pe ni agbara adua lati ori oke gbogun mu pia center ti o wa ni alongebo ni ikun road ni waroka koko ni pele ondo nibi ti olorun tin lo senior apostle john emmanuel e baba ti olorun ti ran si iran asiko yi adua ngba ni ori oke prayer center ori oke gbogun mi prayer center ti o wa ni waroka koko nibi ti olorun ti o tin gbo adua lesekese adua gbogbo ana pata ina ni o gba ibe na ni akanse eto alagbara yi ti o tin waye si ori ategun nibi ti olorun tin lo wole re ti olorun ran wa si aye la koko ti ya waye ko to di pe won lanfani ati pe wole wole number ti ele lanfani lati mo pe wole si fun gbogbo en ti e ba nfe imoran itoni awon lati enu wole number ye ina ni ki e lanfani lati pe wole si 0806361 3118 ankilawa pe atun ku abo si ori eto fun ti oni lagba olodumare adua oni n ba ti enikan kan wa ti soji ani baba ina ni oko temi eje ndori keji ti mo ba pada de a lanfani lati mo gbo ole fun ise iranse ti oni
1: agbara olorun tun san bi ara yi kedari agbara yi lo pin okun paniya lojo si lati mu ri agbara olorun bi ti gani ipade olorun ni ipade adua to gbono giri bi akokuta ipade adua ta pele balogun loju ija mighty man in battle ide aja asiri ogun ojo gbigba ti ogun pogun to pogbo agbara olorun ma fa tuti gbongbo ti gbongbo ipade adua balogun loju ija lu awon akomo muli meta gbogbo ojo friday oso ose lati agun mesa aro si meji la oso 9 am to 12 noon lu oke gbogun mi prayer center iwaro oka akoko along ebo ikunro lebe lewe technical lo ti ma waye emi atun ran lo se yi olorun woli apostle john emmanuel duro dio pelu awon akoni woli iwo na ma rogun laye ma gba kamu lojo friday ose yi iwo na ma soro eri bo ba wa nbe
2: jesus
3: amen
2: ni oruko jesus
3: amen
2: olorun anu gba ope wa
3: amen
2: ogo ni bọlọrun loke ohun mo gbadura fun gbogbo yin eti to ngbo ohun mi lowo lowo lowo eri ti e olorun fi le lowo
3: amen
2: baanu ti e
3: amen
2: baanu ti e baanu ti e baanu ti e baanu ti e olorun ipe ko gbadura fun e asegun
3: amen
2: jesus oluwa wa
3: amen
2: amen
3: ni oruko jesus
2: a fe sare gbadura lori ohun ti a npe ni ogun eje ogun eje mo fe ko paro nibi to wa yen oluwa ogun eje wo lo da aye mi duro oluwa ba mi se o ya duro o ya duro ogun eje to da aye mi duro oluwa ba mi se ba mi se ba mi se ogun eje na ba mi se ogun na ba mi se ba mi se ba mi se ba mi se e soro e soro e soro
3: ogun eje
2: aha aha
3: oluwa
2: aha aha aha
3: oluwa
2: ba mi se jesus oluwa wa a fe sari ke se omo omo kunrin kan ninu bibeli ti ogun eje da enajo eru iba se anu olorun atoro ofe olorun lori iseda okunrin yi iba ma dide mo yes e ba mi siwe genesis yen genesis 37 verse 3 yes
4: israel se fe joseph ju gbogbo omo re lo
2: o fe joseph ju gbogbo omo re lo yes
4: o ni se omo opo re
2: o
4: se da wa lara bara aso
2: o da fun yes
4: nipa se arakunrin ri pe
2: o
4: baba won fe ju gbogbo
2: baba won o fẹ ju gbogbo àwọn arákùnrin lọ wọn kórira rẹ
4: wọn kò sí lé sọ
2: lọ ẹ wo ẹni tí mo ń sọ yìí ìyá kan bàbá kan ló bí wọn o torí pé bàbá ẹ láìkí ẹ bàbá ẹ máa ń raṣọ fún ó máa ń tọjú ẹ so ibẹ yẹn ní ogun ẹjẹ ti bẹrẹ yẹs ó yẹ tẹsíwájú joseph làlá kan
4: ó sì lọ fún àwọn arákùnrin rẹ wọn sì tún kórira
2: rẹ wọn tún kórira ẹ sí ó jẹ lẹkẹjì yẹs
4: ó sì wí fún wọn pé
2: mo bẹ yín
4: agbá láti mo láyì
2: oluwa ta lo toro ohun ti mo ni fi n binu mi oluwa gbogun tẹni ẹ o ya dura ta lo tori ohun ti mo ni fi n gbogun ti mi oluwa ba mi gbogun tẹni ẹ oluwa ba gbogun tẹni ẹ gbogun tẹni bẹ gbogun tẹni naa gbogun ti gbogun ti gbogun ti gbogun ti gbogun ti jesu oluwa wa yes o ya tẹ sọ ṣawo
4: a yi ti le oko
2: o duro ṣanṣan o tẹriba yes
4: o tẹriba fun iti mi
2: ẹhẹ
4: awọn arakunrin ṣe wo fun pe
2: ẹhẹ
4: iwa ajabo. joba lori wa
2: se iwo ma tu joba lori wa sa
4: tabi iwo wa so lori
2: se wa tu so lori fun wa eh
4: eh nitori ala re
2: nitori ala e
4: nitori ala re
2: hallelujah o eh eh o ya te soju te soju o la la mi
4: o si ro fun awon opore ala opore pe
2: yes
4: sa wo
2: sa wo
4: tula ala kan
2: mo la la kan
4: si wo
2: eh o
4: oru
2: o osupa aha wa paru ni bi to wa yen ogo mi e ti ogun eje bo mole olua tu ogo mi e sile ogo mi e ti ogun eje bo mole olua tu sile olua tu sile tu sile tu sile olua tu sile tu sile tu sile Jesus, Olua wa. Ba mi bo si etin yen, verse etin yen. Eh eh.
4: Nigba ti won si ri lo.
2: Nigba ti won ri lokere.
4: Ki o ti le to sumo.
2: Ko to sumo do won. Yes.
4: Won di rikishi.
2: Lati pa.
4: Won se we fara won pe.
2: Iya e le ma se. Aburo e le ma se. Be na ni egbe e le ma se tori ohun to je, abi tori ohun to fe je lola. Tabi tori ogo to mu awon le lala si abi ko lala si re. Ko so fun amolebi e. Kon wa ti bebe si ma gbe ogun dide si e e wo awon ti iyajo bi ti baba jo bi e wo ohun to se si aye arakunrin I ba se po re ofe olorun ni arakunrin ba ma jiran laye yes tesoju
4: won se won fara won pe wo alala ni nbo
2: alala ti ti nbo o e wo bo se e wo awon kan to se yes
4: tesoju
2: nisisiyi
4: e wa e je ki a pa
2: ah oluwa gbogbogun eje to gbimo lati pa mi nitori ogun ah ba wa ye mi oluwa gbogun dide sun oya adura ori adura So we must pamit. We told you what all you mean. Oh, I'm going to power more than Damitawo Yes Oluwa Elomi ogun to nja lolo ogun eje tori pe o ti lo e ri pe omi ti glo oke nigba kan o ti wale awon eje to fun lowo o lo da wale eje to gbatira omo eje e to gba sile o lo da iranju eru atojo yen ti omo yen ti wo inu ile e wa ri pe ibe ni atojo yen nikan ti be si ndaru atojo to ti fun abure yen lowo mi o so pe ko da lati fun eje ṣùgbọ́n kí èsàrà mọ ẹni tí wà bá rìn mọ ẹni tí wà sọ inú ẹ fún mọ ẹni tí wà gbáralé àwọn kan torí pé joseph gbáralé àwọn ẹgbẹ́ ẹ torí pé gbáralé àwọn mọ̀lẹ́bí ẹ ó sọ àlá rẹ fún wọn ibi tó ogun ti dé nìyẹn mo gbàdúrà lórúkọ jésù ogun aṣẹ fún ẹ ẹ ṣàmì orúkọ jésù ọlọ́run gba ọpẹ wa mo gbàdúrà fún yín lọ́wọ́lọ́wọ́ ogun ẹ̀jẹ̀ tó ń jà yín lọ́wọ́lọ́wọ́ ogun ẹ̀jẹ̀ tó da òwò ẹrú yẹn ogun ẹ̀ṣẹ̀ wà ogun ẹ̀jẹ̀ típa òkà ogun ẹ̀jẹ̀ ètò ń dìnà ọmọ ẹ lórúkọ jésù olúwa gbógun ti jésù àṣẹgun jésù olúwa wa.
5: kádúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ náà ni ẹ ti ń gbọ́ lẹ́nu wòlíì láti ẹ̀ẹ̀kan láti orí òkè gbógunmi prayer center tí ó wà ní alongebo ikunro ní ìwárọ̀kà àkókò ní ìpínlẹ̀ ondo ṣùgbọ́n nọ́mbà yìí òun náà ni ẹ láǹfààní àti pé gbogbo ẹni tí ẹ fẹ́ rí wọn fún kánsẹ́nì àbí ẹ ń fẹ́ ìmọ̀ràn lórí ohun tí ó dàbí pé ó ṣókùnkùn sí yín o nọ́mbà wọn rèé ẹgbọ́lẹ́rọ̀ 08063613118 08063613118 ẹgbọ́lẹ́ ẹ̀kan sí 08063613118 08063613118
6: tí ọ̀pọ̀ iṣẹ́ àmì pẹ̀lú iṣẹ́ ìyanu ti ń ṣẹlẹ̀ ni tó ń tara mẹ́rin ìrí ìyanu ojúkojú lórí òkè gbógunmi prayer center tó wà ní alongebo road ikun road lẹ́gbẹ̀ẹ́ tẹkíníkà ìwárọ̀kà àkókò nípínlẹ̀ ondo orí òkè tọlọ́run ti ń kú àdúrà òun lẹ́sẹ̀ fi ń dá gírì tí kálukú ń béèrè ti ń fẹ́ níwájú olúwa ọlọ́run senior apostle prophet john emmanuel ń ṣe bẹ́ẹ̀ gbé gbogbo òkè ìṣòro rẹ tọ́ jésù kristi wá bí àwọn ètò ìsìn wa ti lọ nìwọ̀n yìí o lórí òkè àdúrà first day of the month títí da third day of the month òun ni àkànṣe àdúrà pẹ̀lú fasting and prayer ọjọ́ kìíní ọjọ́ kejì títí di ọjọ́ kẹta lóṣooṣù ni o ọjọ́ monday àti ọjọ́ tuesday òun lẹ́lẹ́rí wòlíì fún kánsẹ́nì wednesday and thursday òun ni àdúrà aláboyún pẹ̀lú láti aago mẹ́sàn-án òwúrọ̀ sí aago méjìlá first friday of the month and last friday òun ni ìṣọ́rù alágbára máa ń wáyé lórí òkè gbógunmi ọjọ́ sunday òun ni ìsìn ọjọ́ òsinmi sunday school ó ti bẹ̀rẹ̀ láti aago mẹ́jọ òwúrọ̀ nígbà tí ìsìn ọjọ́ òsinmi yóò bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án sí méjìlá àbọ̀ ọ̀sán gbé gbogbo òkè ìṣòro rẹ tọ́ jésù kristi wá senior apostle prophet john emmanuel òun lọ lọ́run lò lórí òkè rẹ nọ́mbà tó wọ ọ̀dọ́ wòlíì rẹ o 08063613118 1918. Olorun ori oke gbogun mi ni waroka koko ni pile ondo ki n ba ti lagbara re.
0: Egbe ro ba ni soro wuli nle kan si 08063613118. Oji ani baba loko timi. Adua gbogbo apata ina ni o gba.
1: Agbára Ọlọ́run tún san bí ara. Ààyè kedari agbára yìí ló pín òkun paníyà lọ́jọ́ sí láti mú ilé agbára Ọlọ́run. Bí ti báni, ìpàdé Ọlọ́run nínú ìpàdé àdúrà tó gbóná gidi bí akọ̀kúta. Ìpàdé àdúrà ta pèlè balógun lójú ìjà Mighty Man in Battle. Èdè ajá àṣírí ogun ọjọ́ gbígbá tú. Ogun pogo tó pọ́bọ̀. Àgbà Ọlọ́run máa fa tuti gbòǹgbò ti gbòǹgbò. Ìpàdé àdúrà balógun lójú ìjà lu àwọn akọni wòlíì mẹ́ta. Gbogbo ọjọ́ Friday ọ̀sọ̀ọ̀sẹ̀. Bẹ̀rẹ̀ láti aago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá ọ̀sán. 9 a.m. to 12 noon lórí òkè Bógunmi Prayer Center. Ìwárọ̀ ọ̀kà àkókò Along Ebo Ikunro. Lẹ́gbẹ̀ẹ́ iléèwé Technical. Ló ti máa wáyé iná tún ràn lọ́sẹ̀ yìí. Ọlọ́run wòlíì Apostle John Emmanuel dúró dìọ̀ pẹ̀lú àwọn akọni wòlíì. Ìwọ náà máa rógùn lò láyé. Má gbà kámú. Lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí, ìwọ náà máa sọ̀rọ̀ ẹ̀rí. Bó bá wà ńbẹ̀, Jésù.
7: Tẹ́ ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
8: Wòó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣára iná mọ̀ ni. Bó o bá jí gbogbo ara máa romí tí iṣára yóò máa fà mí so láti bàárà ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣèlọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun ń sùn dédé. Wòó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
7: Agbóhin ìṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
9: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
10: Ọ̀sẹ̀ Àtọ́kùn, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíì lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́ni náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé, tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Bọ́yá àwọn wa fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi, àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi, àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 064 60 64 19 07 064 60 64 19.
9: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín. Ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
10: Ó ṣe Àtọ́kùn, bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ́n tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀, yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmí bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbó oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀ náà ní pọ̀pá lójú oorun. tó bá tún gbìyànjú tó dìde lẹ báyìí tó bá fẹsẹ lẹ báyìí yóò rí pé ṣẹlẹsẹ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ lé ẹgún tàbí egbò wà nínú àtẹlẹsẹ rẹ irú eléyìí ọdá lèmi fi máa sọ pé ẹyin májẹ adáká tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ wá yọjú sẹmi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin mo ti kọ wá láti ìlú ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdúyẹmí lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07064606419 07064606419 ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé ẹlòmíì ò lè dárìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́ ọ̀sẹ̀ máa fàá jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni ẹgbẹ́ kan ara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ òun ṣe ń kú rìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kú rìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ òun gógógógó bẹ́ẹ̀ lómìí bá sùn báyìí kí lè ó tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣan ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú ìsẹ́yòrò tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdúyẹmí lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07064606419 ẹlòmíì tiẹ̀ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósìn bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tiẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósìn àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwò yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ ní ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì ṣojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa a gbìyànjú a ṣèbẹ lọ́hùn fún ọ bá bá jẹ́ pé nǹkan kan wà ń bẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdúyẹmí lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07064606419 07064606419.
9: Ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
10: O ṣe atọ́kùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́ẹ̀ ẹlòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wò ń bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí ọgbọ̀n ṣẹ́jú ogún ṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólé bí tewúrẹ́ báyìí ni ó máa ṣe ẹ̀ṣẹ̀ á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n á fẹsẹ̀ rìn padà wálé bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtẹ̀gbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yọ́ kàn máa rí pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ni ń yọ̀ òun lẹ́nu lénìí ẹlòmíì a ní eléyìí ló tún yọ̀ òun lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtẹ̀gbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́ bóyá òwò fẹ́ béèrè ọ̀nẹ̀ àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtẹ̀gbò mọ́ bẹ́ẹ̀ kọ́ ìbáyàwó ò tí ì báyìí tọ́jọ́ òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àtẹ̀gbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà lọ wà lásìkò yìí lóòótọ́ ewé àtẹ̀gbò ọ̀nà wọn ti jìn kò sí nítòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbódé kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn bá wá sọ́dọ̀ mi ká wá jàǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kọ wá láti ìlú sẹ́yìn orò ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ní a lè rìnrìn 40 ìṣẹ́jú a lè rìn 100 ìṣẹ́jú a lè rìn látàárọ̀ títí dalẹ́ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtẹ̀gbò yìí náà làwa náà jẹ nítorí àwọn òfin kẹ́yìn ní ọwọ́ àjẹ àǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn orò pàápàá egbòogi mọ́wọ́ kúrò mo ti kó wa ìwọ́n tó náà bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbàrá tó ti rò bí báyá o lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ńbẹ̀ la wà a ní faranira wa báyọ̀ fẹ́ béèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 bẹ́ẹ̀ lẹ́lòmíì yọ́ máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmíì a máa ta ẹlòmíì a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ tó bá fẹ́ béèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn tó fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 àlàáfíà ara wa ò ní di fi àfíà orígbà.
11: A ò máa tiẹ̀ rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná ọ̀nà ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣanra yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
12: ògbọ́dẹ tó ń fi wí àtẹ̀gbò sọmọ aráyé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbò ṣèwòsàn.

ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Bẹ̀m̀bẹ́ ròyìn ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nù. Bẹ̀m̀bẹ́ ròyìn nìkan ni Àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlaramọ̀kínláwà àti gbọ́n sátẹ́gùn. Bẹ̀m̀bẹ́ ròyìn

0: ayé rẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ròyìn òun ní báwo ló ṣe ń lò ó ṣó ń lò gbèsè ayé rẹ dáadáa ni àbọ̀ ń lò fún dàkejì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ròyìn òun ní lò dáadáa kó lè bá àrí tó jìyìn fẹ́lẹ́dùmarè tó rán wá sílé ayé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ròyìn òun tún ti wá dé lọ́sàn-án tòní pẹ̀lú àwọn kọ́ńbọ́ọ̀kì ròyìn tá a tún máa jálẹ̀ bí àpò yèrè ó gbóná nú òtútù lẹ́yìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ròyìn ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọ́ tẹ̀mí jẹ́ ò a tún ti dé lọ́sàn-án tòní nù gẹ́gẹ́ bí ìṣe wà ọ̀yẹ́ ẹjẹ́ bẹ̀rẹ̀ ní pápápá àwọn ròyìn ọ̀hún bóye tí ń jáde ká máa mú wá lọ́kọ̀ọ̀kan èjèèjì lórí ọ̀rọ̀ ètò ààbò ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ń pè fún ìfọwọ́sowọ́pọ̀ tó gíríkì pẹ̀lú àwọn ọba alayé lórílẹ̀-èdè nàìjíríà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ròyìn ó ní ẹ fọwọ́sowọ́pọ̀ ẹ mọ́rọ̀ ètò ààbò dáadáa ó gbóná nú òtútù lẹ́yìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ròyìn. ìròyìn eléyìí láti ìpínlẹ̀ rivers iléeṣẹ́ ọlọ́pàá wọn ti dóòlà ẹ̀mí obìnrin kan gẹ́gẹ́ báwọn èrò bí wọ́n ṣe ti yàbò wọ́n fẹ́ ṣekú pani o lórí bó ṣe ti ké gbàjáre ọ̀rọ̀ pé wọ́n fẹ́ jí àwọn èèyàn gbé ó gbóná nú òtútù lẹ́yìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ròyìn. ọ̀yá mo tún kó ń bẹ̀ ìròyìn eléyìí lọ́wọ́ sìnkún àwọn ikọ̀ elétò ààbò ọlọ́pàá ló ti ba ọkùnrin kan èyí tó mú àbúrò rẹ̀ ó dè mọ́lẹ̀ bí ẹran léyá odidi oṣù mẹ́tàdínlógún ọdún kan àti oṣù mẹ́rin nù ló fi dè mọ́lẹ̀ sẹ́kẹ́sẹkẹ̀ ló fi dè mọ́lẹ̀ ìlú àbújá ló ti ṣẹlẹ̀ ó gbóná nú òtútù lẹ́yìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ròyìn. mo tún kó ń bẹ̀ ọmọ ọdún mọ́kàndínlógún kan lọ́jọ́ pé wọ́n ti nà pa látàrí pé owó ọ̀sọ̀nù èlò lowó ọ̀hún ẹgbẹ̀rún mẹ́tàdínlógún náírà ń súnka òǹlẹ́lẹ́yìí ti ṣẹlẹ̀ ó gbóná nú òtútù lẹ́yìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ròyìn. àwọn ikọ̀ elétò ààbò nípínlẹ̀ edo ti bẹ̀rẹ̀ sí ní wá àwọn agbébọn kan tí wọ́n jí obìnrin kan gbé nílùú benin ó gbóná nú òtútù lẹ́yìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ròyìn. ọkùnrin kan ni wọ́n ní ó ṣekú pa ọ̀rẹ́bìnrin rẹ̀ lọ́ba tó dọ́gbọ́n ọ lọ sí láì jẹ́ káwọn èèyàn mọ̀ ọ lọ dọ́gbọ́n sí ni iléeṣẹ́ ọlọ́pàá àṣírí ẹ ti tú sí wọn lọ́wọ́ wọ́n ti fi kélé òfin gbé ó gbóná nú òtútù lẹ́yìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ròyìn. àwọn afurasí méjì tí wọ́n jí ọ̀kadà gbé ọwọ́ àwọn ikọ̀ elétò ààbò ti bà wọ́n nípínlẹ̀ akwa ibom ó gbóná nú òtútù lẹ́yìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ròyìn. ọkùnrin oní pos ó ti rẹ́wọ̀n ogún ọdún he lẹ́yìn tí wọ́n fowó ẹ̀ wọ́n fi àsùnwọ̀n rẹ̀ wọ́n fi gba owó àwọn ikọ̀ onísùmọ̀mí boko haram òun náà fi gbowó náà bá fún un lẹ́gbẹ̀rún lọ́nà ogún náírà owó ti gbé débò míì báyìí kọ́lọ́hún ọba ṣàánú ni ó gbóná nú òtútù lẹ́yìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ròyìn. èyí àtàwọn kókó ròyìn míì lẹ́gbọ̀ọ́ lọ́sàn-án tòní ọyẹ mọ́kànlẹ́ tówó tọmọ àtàìkú báàlì ọ̀rọ̀ ẹja tún jọjẹ̀ gbádùn ẹ̀nà ó gbóná nú òtútù lẹ́yìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ròyìn.
1: bẹ̀m̀bẹ̀ ìròyìn ilẹ̀ gbọ́ lọ́wọ́ nílé iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀ wàláì ogbonanu fún kéde tàbí polówó ọjà yín lórí ètò yìí ẹ̀kan ṣẹ̀ka ìpolówó ọjà ilé iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀ tó wà nífẹ̀ẹ́ gbẹ́kẹ̀gbẹ́ a division lọ́ba adéṣídà road àkúrẹ́ tàbí kẹ́ ẹ pé jọ ọ̀ọ́dá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0806-904-6714
0: ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn ó gbóná nú òtútù lẹ́yìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ròyìn. ọ̀yẹ́ ẹjẹ́ bẹ̀rẹ̀ ní pápápá tó rá àròjọ musolókùn ìròyìn ọ̀hún lọ́kọ̀ọ̀kan èjèèjì ká máa mú wá ìròyìn àkọ́kọ́ tọ́kọ́ wà lọ́wọ́ mi rè ọ̀yẹ́ ẹgbọ́n ìṣe ni ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà in lo ti pe fun ifowosoropo pelu awon ba laye nile ye lori oro eto abo are bola me tinubu lo ti fi ipinu ijoba apapo lede nigeria mule lori atile ri daju pe won ten pele mo ifowosoropo pelu awon oba laye lati sana alafia eto abo isokan ati ifeserin le idagbasoke ifeserin le idagbasoke orilede yi eye ona ni entoje minister foro eto iroyin ati laliloye muhammed idris ona je pe oso lasiko ipade eleyi toje ti awon oba laye to wa ni apa ariwa orilede nigeria ti won se ni duseni ipele jigawa gege bi ohun toje olunlowo minister ohun lori oro eto rabi ibrahim bo fita oni are moriri patakutakun eyi ti awon oba laye ti won ko leka eto isejoba ati awon idagbasoke oro ilu iwe royin daily post o gbe jade losan tuni o gbona mo tutu leyin bembe royin owa ba kun kan eleyi to je pe o fi sake seke o fi so aburo re mole fun odidi odun kan ati osu merin ilu abuja on lele ti sele awon iko eleto abo olapa lolulule yi abuja na ti mu okun kan to pokore ni onete chinedu hanikoku lori esun wipe o se aburo re ni isekuse ti won poko ti na ni grace hanikoku iroyin fi eni pe en toje commissioner olapa lolulule yi ahmed sanusi ono foju oro yi no filede lasiko to nba won oniroyin foro jomi to roro loni oloni oni owo ba latari bi won se ti gbo olobo ni ile ise olapa ni oni se ri obirin ohun omo odun merin dini ogbon omodun merin dini ogoji jayi ona je pe won fi si amo tan si mu seke seke won fi di lese atowo won fi di monu ile kan iti egbon re to je pe nlo se won ni odidi odun kan atosu merin ona fi di mabe ogbona no tutu leyi bembe royin won certificate ofin gbe chine du bayi o tin jaju to lakolo awon iko eleto abo oya mo ko nbe iroyin ele to to wa lowo mi re oye egbo o gbona no tutu leyin bembe royin awon eleto abo won ti dola emi obin kan eleyi to je pe won fe na pa lori bo se kegba jare ijinigbe ipinle rivers onlele ti sele ile ise olapa ni ipinle rivers doje pe won ti dola emi obe kan tan poko re ni maria kobara lodo awon eyan eleyi to je pe won yabo leyin ti o se asise lori bi o se ti kegba jare ti won fi esun kan pe won ji omo odun meji lakan ti won jigbe nilu Port Harcourt iroyin fi eni pe afrasi ohun ina je pe o gbena woju obin kan eleyi to je pe o na obi o awon obi o omo na ti o je pe oni nse ni oni ibodo ti ri omo ohun ile to je pe oni omo keke iyi tan ni gbe won mu lo ni wa fi ye ni wi pe obinrin ohun o na lo je iya omo na gan to je pe o paro wa si awe eyan lori oro na pe omo ohun pe awon jo nbo lati ile ijosin kan bi eto kan ni ile ijosin kan ni ko to di pe obinrin ohun o pade e to si de pe o ke gba jare lori pe wa won ji omo na gbe lo iwe royin the sun o na lo gbe jade losan tuni o gbona no tutu leyin bembe royin iroyin ele to to wa lowo mi re oye egbo o gbona no tutu leyin bembe royin okun kan ni won ni o ti seku pa orebinrin re lo ba tun lo sisibi kan okun kan ta je ni odun metali ni ogbon ife chuku oke chuku on lo ko re nje o ani lo ti seku pa orebinrin re kan omo odun metali logun ni ani ise ni o tun lo si omo ohun ipinle anambra o ni isele yi on lo ti sele en to je agbenso ile ise olopa ni ipinle na Tochukwu Ikenga, ono fojuaro ilede no atijade to fita lo ni fa woni royin. ikenja ni in se ni afrasi ohun ni won fi kele ofin gbe to ti wa ni akolo won ti iwadi to tin lo lowo lori isele na agbenso ile ise olopa ohun oni logan ti awon gbo si oro ohun ni won bere iwadi awon iko to nri si iwadi iwo daran ona je pe won bere re ti won si ri daju pe won fi kele ofin gbe afrasi ohun o gbona no tutu leyin bemberoyin ko long oba ko ma so ni ni iwe royin premium times uno gbe jade lo so ni mo ko nbe ni papapa o gbona no tutu leyin bemberoyin mo sare ya si ipile kwara o gbona no tutu leyin bemberoyin omo eko se kan won ji baba ji oga kan won ji gbe eni ogota odun ni nipinle kwara won ni won tun seku pa ajo abarela bolu ni ipinle kwara ina ye pe o ti fi kele ofin gbe omo odun mokan le ni ogo kan to je afrasi won po koro ni soliu mujibu nori esun wi pe won le di apopo won ji oga re ile to je ni ogota odun won ji gbe won si tun seku pa ogokunrin ohun ti won jigbe ona poruko re ni olarin waju afolabi nilu lorin nipinle kwara en to je oludari ko ajo abarinla bolu ohun ni ipinle na abbas mohammed ona foju oro ilede nu atijade to fi ta fa won oniroyin nilu lorin oni abajade iwadi ohun ona ni je pe won se ti won si li lori bi okunrin ohun bi won o se ti ri mo ko to di pe won ni won mo ri oku e irin wa fi ni pe igba ti won lo si agbegbe ohun oni o lo se ise kan ohun na ni okunrin ohun ko pada wale mo tawon ebi e ti won si wa so ni le ise olopa oni koda leyin igba na ni won to nbere owo toto milionu meji naira lodo awon ebi e nigba ti won jigbe won si papa wa seku pa olorun oba kosa anu ni iwe iroyin punch onugbe jade losan ni o gbona no tutu leyin bembe iroyin iroyin eleyi to tun wa lowo mi re oye egbo omo odun mokandinlogbon kan omo odun mokandinlogun kan ni won ti na pa lori owo to sonu elo lowo ohun egberun metadinlogun naira nsuka ohun lo ti sele in se loro lodibo lo ya mi o ni abule kan ti won pe ni amoka ni nsuka ni joba ibile nsuka nipinle enugun latari ibi won se ni won se ku pa omo kan to je omo odun mokandinlogun poruko re ni ti adikalbi azadu isele yi o na ni won ni o waye to ti so ilu ohun sinu ipayin keke gege bi won fi esu pe omo ohun ina je pe won na pa ani awon kan o na ni won na pa latari eyi to je pe awon to tun je bi alabatan ni leyin ti won fi esu kan wi pe o ji owo kan eleyi to je ti baba won ilolowo ohun egberun metadinlogun naira ni won ni o ji ninu fonu baba e o gbona no tutu leyin bembe royin ayin lai wo pe omo ohun o ni ohun esun tan fi kan pe iro ni ohun ori o ki se be ani sugbon in se ni won na omo na titi to fi gbe mimi iwe royin vanguard onugbe jade losan ni o gbona no tutu leyin bembe royin oya mo ko nbe o ni pos rona ẹwọn ogun ọdun ni won fun lẹyin to je pe ogba egberun lana ogun naira ninu bi won se ti ju owo awon iko onisumo mi boko haram ni won ni won ni won di won fi akanti re won fi gbowo okunrin onisowo kan nilu maiduguri to poruko re ni umar bashir na ti fun ni ẹwọn ogun ọdun bayi o lai ti e fun ni owo otan rara latari bi won se ni o se agbodegba fawon onisumami iroyin fi ni pe odaran ohun ni won ni o je pe o nta awon ohun ti won ma fi sara ti mu ararun eyi ti o se pe o tun se pos won ni se ni won ni o je bi esun eyi ti won fi kan pe o lo asunwon re eleyi to je pe o fi gba owo ele lati akata won to je iko onisumami to je boko haram ani ikoda won ni asun ohun o na le je pe o n fi gba million 5 naira si lati odo omo iko onisumami boko haram kan tan poko ni Ibrahim Modu nani nani igba na ina wa tun gbe owo ohun na tun ju si asuwon onesumami ti won da ko number na ani odaran ohun ina ni ogba pe looto ohun na ni oje pe ohun ri egberun lana ogun naira oni owo tan fohun ni tohun iwe iroyin Daily Post onugbe jade losan tuni ogbona no tutu leyin bembe iroyin eje sare doke lo mo npada bo eku kale
2: for this Nigeria everybody go chop whether you be man woman pikin you no go fit escape am you go chop for this new close up red hot 130 grand promo you fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime electricity payment cash and dinner date for you and your person just buy the close up red hot 130 grand promo pack open up send the code inside to *8011*5# and follow the instructions oh yeah time to chop don't start oh tell your neighbor tell your friend even your ex everybody must chop as you dey buy the close up red hot 130 grand your mind gonna tell you say you go chop something this offer go last from April to July
0: e ka bo para lati oke lohun o gbona no tutu leyin bembe royin ile ejo ti yowo kilanko ile ejo ti pase bayi fun ajo eleto odibo ki won yowo kilanko egun egbe oselu kan ki won yowo kilanko won lawo egbe oselu ADC APP Accord Party Zenith Labour Party ogbona no tutu leyin bembe royin 0816251999
3: 0816251999
4: Hello
3: ogbona no o tutu leyin bembe royin eseun ah o gawo amota tun lo ri ede ni bayi o lori owo ti so so pe won kan gbe pa ah o kan la gba wa le ede yi o
0: dope to eseun 0816251999 ogbona no
5: ogbona
0: no otutu leyin bembe royin
5: iya afin bo lati to lati iwaro oka
0: oya ngbo yin
5: nkan ti mo ku fe da si se ri omokunrin to di boya abu e ni ade egun egun ewe ese wo lo le se
0: to so mole
5: di odun kun ati osu merin
0: beni
5: olohun ko dari ese di gbogbo wa o
0: ami o
5: e ti mo tun fe da si won ni oro abusa ejo mo dupe lowo baba wa tinubu to ti ke si gbogbo awon ba to ni ki won ba so wopo olohun a fun won se lagbara eje jesus
0: ami eseun eja to we lomi 0816251999 ogbona no
3: o tutu leyin
0: bembe royin
3: e ma ko eto
0: eseun
3: abimbola folabi no bullet le pa ma kunrin to tori 20000 yen to lu ewon yen o da wọ́n ló se máa mú kankan lọ́kọ̀ọ̀kan nù yorùbá bọ̀ wọ́n tí ilé ò bá láwù kò lè gòkè odò àwọn pípù àwọn abéòpì náà wọ́n àkáàtà alákàtà ní àlòkè àti gbowó ó dẹ̀ mọ́ bí jẹ́ta pípù yẹn ṣe bí ò sí ẹ̀ mọ́ irúṣẹ́ wo ni ẹ̀ bá ṣe tábìlì náírà ṣe gba 20000 naira
0: títà
3: wò lẹ́jọ́ sí papọ̀ ọlọ́run mú ni o
0: ẹ ṣeun ẹ já wẹ nìkan sí ká máa lọ torí àsìkò ti lọ ogbona nu
6: ẹ̀lú
0: ogbona nu
6: ó ti tù lọ́sẹ̀
0: bẹ̀m̀bẹ̀ ròyìn
6: agbá alẹ́dẹ lọ́dọ̀ yẹ fẹ́ràn
0: ọyà ń gbọ́ yín
6: nípa ti ètò ààbò orílẹ̀-èdè wa yìí ẹ̀yin ìjọba yìí agbára ní òka ẹ̀kọ́ rẹ̀ ṣùkò lẹ̀.
0: ọ̀rẹ́ ṣeun èrò tiyín nu ẹjẹ́ wo ẹjẹ́ máa lọ àsìkò ti lọ ìyókù yóò tún di ọ̀la lágbára lọ́wọ́ ọlọ́run tá a tún máa pàdé lórí bẹ̀m̀bẹ̀ ròyìn ọ̀pẹ̀yẹmí jọ ọ̀dà náà ló kọ́ tẹ̀mí jẹ́ o ohun abáṣelẹ́ni ká máa rántí pé yóò dìtàn bọ́ bá dẹ̀yìn wá ọ̀la ẹja agbélé ayé ká ṣerere ògbóná náà tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ ròyìn.

0: kókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Hello, ṣe ìgbádùn àdàbà?
2: Mo ń gbádùn àdàbà.
3: Gbà mí, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ pọ̀ mi yìí, má ti sú mi, ń ṣe ló ń pariwo.

0: Nourishing minds, sharing happiness for 50 years.
1: Polongo sọ fún gbogbo àgbáyé pé ìpínlẹ̀ Èkìtì ń fẹ́ gómìnà bí ọdún Àbáyọ̀mí Oyèbànjí bá o. Àti igbákejì gómìnà Monisade Christiana Afuye MCA láti máa ṣèjọba lọ. Lẹ́lẹ́kejì títí di 2030. Governorship Kabi Mega Rally máa wáyé ní Tuesday, ọjọ́ 16 oṣù kẹfà ọdún yìí. Ní Èkìtì Parapọ̀ Pavilion tó wà ní New Inn Road, Adó Èkìtì. Bẹ̀rẹ̀ láago 11 àárọ̀. Ìṣèjọba bá MCA tutọ́ ọmọdé àtàgbà lára. Láàrin ọdún mẹ́ta àbọ̀ yìí. Kí gbogbo oníṣẹ́ ọwọ́, oníṣòwò, ìyálájẹ́ ìyálọ́jà àgbẹ̀, ọ̀dọ́, ọmọ iléèwé, gbogbo àwọn ẹ̀yà míì tó fìpínlẹ̀ Èkìtì ṣe bùgbé. Ká wá jáde ní kẹ̀tíkẹ̀tì ní Tuesday, ọjọ́ 16 oṣù kẹfà ọdún yìí. Èkìtì Parapọ̀ Pavilion ní Ìyìn Road, Adó Èkìtì. Bá MCA lẹ́ẹ̀kan sí ti 2030 kó máa lọ bẹ́ẹ̀. Torí ẹni abálábà ni bàbá, ká fi ka ìlábẹ̀wádìí fún Bá MCA. Ká tẹ̀ síwájú ẹgbẹ́ APC. Right Honourable Taiwo Olatunbosun, Director of Media and Communication. Bá MCA Campaign Council ló ń kéde.
2: Closing the survival gap, equity in sickle cell disease. That's the theme of the World Sickle Cell Day 2026. So let's close the gap.
3: Health is well.
2: Gbogbo ọjọ́ kọkàndínlógún oṣù kẹfà June 19 la fi ṣèpolongo tako àìsàn fòníkúfò láǹdé lágbàáyé. Gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ lọ́dọọdún, àjọ World Sickle Center ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Rufus Nation Gift Foundation ṣàgbékalẹ̀ ètò ìdánilẹ́kọ̀ọ́ kan ara ọ̀tọ̀ fún ìgbé ayé alálàáfíà. Lẹ́yìn náà, a wá ṣàyẹ̀wò ìlera, a ó sì pe egbògi fún gbogbo àwọn sickle cell patients lọ́fẹ̀ẹ́. A wá rọ gbogbo ẹni tí Olúwa dá lọ́la láwùjọ, ẹ̀yin orí adé àtàwọn ẹni pàtàkì tí ń bẹ nílùú láti dìde fúnrànwọ́, kí ayé lè rọrùn fún wọn, kí wọ́n sì lè bọ́ lọ́wọ́ ìnira ojoojúmọ́. Ẹ̀ẹ̀kan lọ́dún ni a rántí àìsàn yìí, àmọ́ ojoojúmọ́ ni ìrora lágọ̀ọ́ ara wọn. Nítorí náà, ẹ dìde fúnrànwọ́ wa. World Sickle Center, ọlọ́kọ ní roadblock Lákùrẹ́, ńlẹ̀tọ̀ gbogbo yóò ti máa tò ní Friday, June 19, 2026 by 10 a.m. Bẹ́ẹ̀ la ń retí Ọlọ́lá Gómìnà ìpínlẹ̀ Ondo, Dr. Lucky Orimisan Ayédàtiwa, gẹ́gẹ́ bí àlejò pàtàkì ọjọ́ náà. Fún àlàyé, ẹ pé 0806-906-5667. Rufus Nation Gift Foundation ló ń kéde.
4: Ọpẹ́ ńlá fún Olúwa ìyìn kànkà fún Olódùmarè. Prayer Center Church of God celebrate 24th anniversary. Léyìn tí a pe àkòrí ẹ̀ ní Arise O Lord, rescue our nation. Ojo Tuesday, 16th of June, the marriage seminar by 4:30 p.m. Wednesday, night of praise. Thursday, free medical check-up by 10 a.m. pelu revival ni 4 p.m. Friday, revival keje ni 4 p.m. pelu praise night. Saturday, ogudo osu wa ni gidigaga ajodun lati 10 a.m. pelu revival ni 3 p.m. Ojo Sunday, 21st wa ni dupe ajodun lati 8 a.m. Ogunlogo awon top functionaries sori loba loba ati joye awon olori emi pataki like BC Alawiye Aluko, PCCG choir and others loba dabira Baba Samson Oluwa Ọmọdẹdẹ àtàwọn afàdúrà jago tó ti jẹun ẹ̀mí bomi ẹ̀mí wọṣọ ẹ̀mí. Máa ṣì ní sàbú àdúrà bọ́lẹ̀ wòrò wàrà. Ẹ̀mí yóò fọhùn. Àṣẹ yóò sì tẹ̀lé. Gbogbo àìṣedédé lórí individuals àti talanko tó ń dààmú orílẹ̀-èdè yìí. Ìlọlúwọba yóò ṣẹ́gun ẹ̀ lórúkọ Jésù. Torí 4th anniversary yìí.

0: ọtún ọtún lọjọ yọ ọtún ọtún lòrúnràn ẹnìkan ò kí rí fairly used dirawọ ẹ gbogbo ẹyin tí ẹ fẹ kí àwọ yín máa dán kó máa glitter kó máa shine ẹ láwọn nǹkan tó yẹ kẹ máa lò sára yín táwọn èèyàn fi mọ yín pé ọkan nìyí láwùjọ ìdí nìyẹn tí iléeṣẹ top touch natural skin care fi wà fún yín o aláṣẹ àti olùdarí iléeṣẹ top touch wọn ti wà ní yàrá agbára yìí pẹlú wa láti tún bá yín sọrọ lórí àwọn product wọn ti ní yeye oge fúnra ẹ káàbọ.
1: Máa kú lé o, a dẹ̀ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ top touch.
0: Ẹ bá wa kí gbogbo àwọn customers yìí, àwọn tó ti ra ọjà yín, àwọn tó ń lò àtàwọn tó ń tà.
1: Gbogbo ilé ẹ wo ìdọ̀bálẹ̀ rẹ mo tún fìkúnlẹ̀ sí ẹ̀yin tẹ́ ẹ recommend wa ẹ̀yin tẹ́ ẹ lo product wa ẹ̀yin alágbàtà wa àkóyan yín kéré èèyàn lẹ jẹ́ lókè lókè lẹ máa lọ.
0: Fún àǹfààní àwọn tí wọ́n ẹ̀ṣẹ̀ mọ̀ nípa natural skin care product yín ẹ bá wa ṣàlàyé ẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan fún àwọn èèyàn.
1: Oríṣiríṣi product náà ní iléeṣẹ́ wa a ní ìpa ojú a ní ìpara kí máa dárúkọ wọn kó lè yé yín. Best seller product wa 3D face cream tẹ bá ti rí ẹnìkan tó ti lo top touch product wí ẹbí wọn pé kí ni 3D face cream wọn máa sọ fún yín pé ajẹbí iná ni kó o wọ àwùjọ kí skin yẹn máa confuse àwọn èèyàn face repair face mask skin unifier flawless lotion whitening lotion brightening lotion kiddies lotion face and body scrub magic oil shower gel whitening face cream àti hand cream àti oríṣiríṣi míì tẹ́ pé mi ò ti ẹ̀rán ti dárúkọ.
0: Ẹ ṣe fi àwọn kankun bíi face mask yẹn ẹ ṣàlàyé fáwọn èèyàn.
1: Ṣé rí face mask yẹn from testing tá a ti ṣe àti èyí tá a ti tà testimony lọ ṣalalu ni ṣé rí kò sí bí pimples ṣe ń ba yín jà tẹ́ ẹ ti wò ó pé ẹ ti deliver ẹ ti cast ẹ ti lè padà tó kàn tí ò lọ tẹ́ ẹ bá gbé top touch face mask ìlú tójú yín máa máa dán tó máa máa wò pé èyí ti ṣẹ̀ṣẹ̀ wọ̀lú ni.
0: Ọ̀pọ̀lọpọ̀ ni ò kì í fẹ́ déédéé ra product especially tó bá jẹ́ nípa ti cream pé kí òun kàn máa dédé lò láì jẹ́ wípé ó wà díẹ̀ kí ni assurance tẹ ní fún àwọn èèyàn kí lámì ìdánilójú wípé ìjọba fi òǹtẹ̀lu àwọn product tẹ̀ ń gbé jáde.
1: Ṣẹ̀rí top touch natural skin care product is NAFDAC approved. Yàtọ̀ sí pé dẹ̀ tún wà NAFDAC approved a ń ṣiṣẹ́ in such a way tẹ́ ẹ pé you can buy our product you can trust it for longevity a dẹ̀ care about your skin kò ń ṣe ní pápá kò fẹ́ ta cream nìkan we care about your skin we care about safety we care about the environment we care about everything that concern your skin so be rest assured ipe top touch natural skin care product is safe is effective that is what you get.
0: Nípa ti àwọn marketers míì tuntun tí wọ́n ẹ̀ṣẹ̀ wọlé tẹ̀lẹ̀fẹ́ kí àwọn èèyàn gbọ́ nípa wọn àtàwọn ìlú tí wọ́n wà lóríṣiríṣi ẹ bá wa ṣàlàyé fáwọn èèyàn.
1: Bẹ́ẹ̀ ni ṣẹ́ri ní ìrèlè a ní Mrs. Adeyaba wọ́n wà níbi ojú ọjà ní ìrèlè ní ọ̀rẹ́ Avila Gold a ní wọn ní ìdojúkọ First Bank àti ìyá Wow ní ọ̀rẹ́ ní Òṣogba ní Orísùbára ní Marembo àti Umu a ní Akitope Stores ní Okini Road ní Òṣogbo ní Ado Ekiti Fat Fire Enterprise ní ìdojúkọ Gate Ẹrẹ̀kẹ́ Sun New Modern Market ní Èkó.

0: best beauty world ní ìyànà Ekoro of Meron Abuja ni ní Dutse Beauty Solution Cosmetics. Àmọ́ tó bá jẹ́ pé máa ṣe pé ẹ tètè capture location titi yín, you can reach out to us via the number we will call. A máa sọ fún yín níbi tí alágbàtà wa wà. Then ẹ̀yin náà tẹ bá dẹ̀ ṣẹ̀ fẹ́ darapọ̀ mọ́ wa, tẹ fẹ́ bá wa ta ọjà, tẹ fẹ́ bá Top Touch dòwò pọ̀ káyé yín lè máa lọ straight top. Bẹ́ẹ̀ni, you can reach out to us and we will supply whatever product you want. A wà ní Fani B ní ìdojúkọ Winners College Lákùrẹ́. A lè reach us on 08143992792.
1: Lẹ́ẹ̀kan sí
0: 08143992792. Ẹ má gbàgbé, ṣé ẹ rí àwọ̀ yín? It is something very important that you should not joke with. Kò ṣe pé kò wọbì kankan máa wò pé ta ló dé, àmọ́ kò wọbì kan kíski ní ẹ ti kankan máa pariwo. Top Touch nìkan ló lè ṣe irú ẹ̀.
1: Ìyẹn lọ ti gbọ́ o, láti ilé iṣẹ́ Top Touch.

0: ami ase olorun ba mi maso aso okun aye oju ni male ara oju ba male kedere tori n to fe ri to si ri bi ta nre dada ni ko n ta n fe ko to alo ka si wa laye ta fe wa ile ise alausa ventures tun ti de o lati lu kano bi won se nse setoju oju to si je pe wo fi nene la oni won tun gbe wa atonile atalejo eledu awon maso gbogbo aso okun aye asoju kan pataki n be legbe mi e ba n ki gbogbo aye to n gbo wa sa
1: mo ki gbogbo eti to n gbo mi eti te n fi n gbo mi ko ni din te ma na o le lori oruko emi ti mo ba n soro ni Dr. Maruf lati le se alausa ventures
0: but e je pe oro eti ko le gbe wa oro oju ni kini pataki oju lara gan
1: oju je nkan pataki to je pe ta ba n le owo ta n le ola oju na la firi na debe tori na a o gudo fe owo bi tin ka fi mu oro oju
0: alausa alausa gbogbo kanu gbogbo noti ni won ti ma ti je alausa npa atoju oju laipe yi e de ipinle osun lati toju opolopo awon eyan nipa oju
1: be ni sir
0: e si se toju won kaluku won won si wa lalaafia
1: pelu ogolodolo
0: kila won te fe se toju gan
1: itoju oju ofe ni ayewo oju ofe ni
0: te fe se oni abi
1: be ni sir
0: ayewo oju
1: ofe
0: itoju oju bo wa leleyi se rorun ijoba lo gbele ikale ni abi aladani ile ise alausa na ni
1: ile ise aladani na ni labi Dr. Dauda Kwande lati ilu Kano
0: o lo si je pe lori oju o le yin ni e mu nbaada lati ma fi siran lowo fa awon eyan
1: a lona meji nkan ta mo na la n sise to
0: ojo wo ni ayewo itoju ti o wa
2: eto yi ti n bere ni ojo Tuesday on the 16th ojo kerindini ogun osu kefa ta wa yi ati ojo Wednesday on the 17th ojo ketadini ogun osu kefa ta wa yi bakan na ojo meji 2 days ni anfani yi yo fi waye
0: o ni eto itoju oju ayewo oju ibo ni o ti waye
2: ni inu stadium nilu ondo gangan ni anfani yi yo ti waye fun odidi ojo meji gbako iyen ninu stadium ni agbegbe general nilu ondo ninu stadium yi gangan ni anfani yi yo ti waye fun ojo meji gbako
1: ibi kibi ti e ba ti nbo te ba ti de
2: ni inu stadium nilu ondo gangan ni anfani yi yo ti waye fun odidi ojo meji gbako iyen ninu stadium ni agbegbe general nilu ondo ninu stadium yi gangan ni anfani yi waye fojo meji gbako
0: baba so npa oju kila won nkan ti ma yo oju lenu
1: orisirisi nkan lo ma yo oju lenu elomi lati bi aike si ara latara onje latara eruku latara adoti awon to ye ka moju to ta moju to o ma ngba oju lowo elomi
0: ojo ma wa mi
1: elomi accident ori na
0: mi o ma wa pin imi o ma wo balabala imi o ma yo bi efin imi o ma dabi eni pe nkan ta di
1: lorisirisi
0: imi o ma wo bi eni pe ko ri nkan baba to de nkan gba mi ato ni o sumo baba se sumo aloje se gbogbo eleyi le se tan lati se fawe
1: pẹlú ogolodolo
0: ẹgbẹ lẹ fẹ fi ṣe ni àbíjọ abẹyà abẹsìn
1: gbogbo èèyàn pátápátá la pè tọlọmọ ti da ojúmọ
0: lẹfẹ kan náà wá
1: lọkùnrin lóbìnrin lọmọdé
0: lágbà ọfẹ lẹ sì pé gbogbo eléyìí
1: bẹẹni ẹgbẹrún mẹta ni wọn fi gba fọọmù
0: owó fọọmù ni wọn ó san
1: bẹẹni 3,000 naira péré
0: lẹyìn ẹgbẹrún mẹta èlò ni wọn ó ṣe àyẹwò
1: kò sí nǹkan kan mímọ
0: èlò ni wọn ó ṣètọjú
1: àyẹwò ọfẹ ìtọjú ọfẹ ni
0: o ní sanwó kankan
1: rárá pa
0: ẹ sì ní ìṣèjọba lọ́rọ̀ yìí
1: iléeṣẹ́ aládàáni
0: ẹ jẹ́ àṣírí ibo la ní ìtọ́jú yóò ti wáyé
2: ní inú stadium nílùú ondo gangan ni àǹfààní yìí yóò ti wáyé fún odidi ọjọ́ méjì gbáko ìyẹn nínú stadium ní agbègbè general nílùú ondo inú stadium yìí gangan ni àǹfààní yìí yóò ti wáyé fọjọ́ méjì gbáko ètò yìí ti ń bẹ̀rẹ̀ ní ọjọ́ Tuesday on the 16th ọjọ́ kẹrìndínlógún oṣù kẹfà tá a wà yìí àti ọjọ́ Wednesday on the 17th ọjọ́ kẹtàdínlógún oṣù kẹfà tá a wà yìí bákan náà ọjọ́ méjì péré 2 days ni àǹfààní yìí yóò fi wáyé
1: 070 60 47 80 37
0: adúpẹ́ lọ́lọ́run ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè fi béèrè torí bí ọ̀rọ̀ ojú kì í ṣe ń tá a lè máa fọwọ́ dẹ̀bẹ́ tẹ́ mú àfi kí elédùà kọ́ mọ̀ sọ gbogbo wa náà sọ òkun ayé ká sì mójú tó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo ló lè jẹ́ sọ̀dọ̀ yín
1: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tán lè pè wá sí ni 070 60 47 80 37
0: ẹ bá ń tún pè
1: 070 60 47 80 37
0: iléeṣẹ́ wo ló ṣe àgbékalẹ̀ àǹfààní yìí ná
1: iléeṣẹ́ alausa ventures tó kalẹ̀ sí ìlú kánò
0: lábẹ́ dókítà
1: Dauda Kwande
0: ojú ni tí ń sa orúkọ tí ga ti jẹ́
1: orúkọ tèmi ni Dr. Maruf láti iléeṣẹ́ alausa ventures
0: àgbápẹ́ iléeṣẹ́ alausa ventures pé kánò ni wọ́n wà ẹ̀yìn sọ yorùbá bóun ló ṣe jẹ́
1: bẹ́ẹ̀ni sà yorùbá lèmi tí mo jẹ́ aṣojú fún iléeṣẹ́ alausa ventures ní gbogbo ilẹ̀ yorùbá ni mo ti jẹ́ aṣojú fún wọn.
0: báwọn èèyàn bá pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀yin lẹ́gbẹ́
1: bẹ́ẹ̀ni sà mi ni
0: mo máa gbé láti lè jẹ́ àmọ́ bí wọ́n ó ṣe rìn
1: bẹ́ẹ̀ni
0: atọ́kùnrin àtọ́bìnrin àtàgbà àtọmọdé àti gbogbo ẹni tó bá jẹ́sẹ̀ pé ojú ń yọ lẹ́nu káwọn náà ó wá láti wá ṣàyẹ̀wò láti wá gbà tọ́jú ó fẹ́
1: bẹ́ẹ̀ni sà
0: ṣùgbọ́n ẹgbẹ̀rún mẹ́ta péré náà gbà fọ́ọ̀mù
1: bẹ́ẹ̀ni sà
0: ẹ jẹ́ yọ̀ǹda yín ó làwa náà ti gbọ́n o ẹ jẹ́ agbéra láti jàǹfààní ojú wa ò ní relédèá o àní wà lóòkun ayé ẹ kú kàní.
3: ọkùnkùn ọ̀dà wá sọ mi sọ. ṣaade kù sí ọkàn mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
4: Màámi.
3: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yẹn.
4: Hypo kẹ̀.
3: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
5: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
6: Sọ̀díadíẹ̀ làwọn máa tún ṣe sídìkì àlàyé lọ. Ogun mẹ́ta lọ́gbọ̀ kó mára láwìn ó padà ti dópin. Sọ̀ntagbára kásán yòókù létà sídìkì àlàyé lọ. Sọ̀ntagbára kásán yòókù létà sídìkì àlàyé lọ. Kọ́ tó bá ti fẹ́ àtọ́wá jẹ́ electrical appliances, computer àti computer accessories, wọ́n ń ta automobiles, oríṣi nǹkan náà ń tà lọ bá sídìkì ẹ̀. Wàhálà lọ́dọ̀ wọn, a máa fún ọ lówó díẹ̀díẹ̀. Oṣooṣù ní fóníṣẹ́ oṣù. Ọ̀sẹ̀ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀ ẹ lè san lóṣù méjì oṣù mẹ́rin oṣù mẹ́fà oṣù mẹ́jọ àbọ́dún kan tó jẹ́ oṣù méjìlá tẹ bá ti wá sunday dàjì 50% wọn á gbọ́jà yín fún yín ọmọ àsọ̀rọ̀ kù díẹ̀ díẹ̀ kò sí owó èlé lórí ẹ o zero interest ni wọn kò kọ́ wọn sí lórí ẹ lè lè download app yìí lórí app store.
7: Jẹ́ owó ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ. Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò dátà rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
8: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
9: Ṣé ń gbádùn àdàbà?
10: Mò ń gbádùn àdàbà.
9: Mò ń gbádùn àdàbà.
10: Mò ń gbádùn àdàbà.
9: Mò ń gbádùn àdàbà.
10: Gbogbo wa là ń gbádùn àdàbà.
11: Ètò tí ẹ fẹ́ gbọ́ báyìí, òun náà ló wá láti Diocese of Iduani Church of Nigeria Anglican Communion. Ètò yìí òun náà ni a pè ní In Such a Time Like This. Ní irú àkókò báyìí, Esther chapter 4 verse 14. Ẹ mọ̀ bá wa kalẹ̀.

0: Tina, nourishing minds, sharing happiness for 50 years.
1: Ìjẹun wo ọ̀nà láti dáàbò bo àmúlò data rẹ̀? Ìdáàbò bo àmúlò data rẹ̀ wà lórí app rẹ̀. Yọ àwọn app tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ̀ àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ̀ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí o ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ̀. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ̀ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.

kókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀ lù. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: ẹyin ìyan ọlọ́run ẹ máa gbọ́ nǹkan o. Nígbà tí yóò bá fi dọdún 2050, ìwọ tó jẹ́ májèsí, ó ti di géńdé lọ́dún 2050. Samari àsìkò yìí yóò ti darúgbó kẹ̀jẹ́kẹ̀jẹ́ lọ́dún 2050. Arúgbó ilé wa yóò ti rewàlẹ̀ àṣà kó tó dọdún 2050. Ṣé àṣà àti ìṣe wa kò ti ní bàjẹ́ tàbí kó pòórá títí dọdún 2050? Ìbẹ̀rù Ọlọ́run kọ́ lọ́dún 2050. Àwọn aṣekúpani kọ́ lọ́dún 2050. Irú àṣà wo la máa ṣe lọ́dún 2050? Aṣọ wo la máa lò lọ́dún 2050? Àwọn ọmọge òde òní báwo wọn ṣe rí lọ́dún 2050? Ìpínlẹ̀ mélòó ni yóò wà lórílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 2050? Ìwà páǹlé lọ́dún 2050? Èdè mélòó ni yóò kù nílẹ̀ yìí lọ́dún 2050? Ọrọ̀ ajé wa báwo ni yóò ṣe rí lọ́dún 2050? Ẹ pàdé olówó kéré Joseph Awere tí ń dààmú ọ̀nà bá a ṣe fìràn ọjọ́ iwájú hàn lórí ètò alárojinlẹ̀ kan tá a pè ní ọdún 2050. Ètò yìí la gbé kalẹ̀ láti wo sàkún ọjọ́ iwájú bí àwùjọ yóò ṣe rí lọ́dún 2050.
1: Ìdè tí mo rà ní ìrànrà. Ìdè tí mo sọ ní sòǹso. Ìdè tí mo sí ní sìnsìn. Ọmọkú wọlé ló bá já mi ń dè lọ. Àwọn ọmọràn ní kí ni mo fẹ́ fọmọ ikú ṣe? Mo ní wọ́n sọ mi ikú jẹ ni. Ìdè tí mo rà ń rà ń rà. Ìdè tí mo sọ ń sọ ń sọ. Ìdè tí mo sín sín sín. Ọmọ ẹyẹlé wọlé dé ló bá gbé mi ní ìdè lọ. Wọ́n bẹ̀rẹ̀ pé kí ni wọ́n fi ìdè ọmọ ẹyẹ ṣe? Mo ní wọ́n tù yẹ́ wọ́n sì sún ọmọ ẹyẹ jẹ. Ìdè tí mo rà ní ràǹrà. Èyí tí mo sọ ń sọ ń sọ. Ìdè tí mo sín sín sín. Ọmọ ẹranko wọlé lọmọ ẹranko bá gbé mi ń dè lọ. Wọ́n ní kí ló tọ́ sọmọ ẹranko? Wọ́n ní pípa jẹ ló tá sí ọmọ ẹranko. Nígbà tó bù ṣe gàdà tó bù ṣe gèdè. Ìdè tí mo rà ní ràǹrà. Èyí tí mo sọ ní sọ ń sọ. Èyí tí mo sín ní sín sín. Lọmọ ẹni wọlé ló bá já mi ń dè lọ. Lábá ní kí ni mo fẹ́ fọmọ ẹni ṣe? Mo ní bí ọmọ ẹni bá wọlé. Tó gbé ní ń dè lọ. Ọmọ ẹni ló tó gbé ní ń dè. Bàbá mi gbọ́fá. Mo gbédè rẹ̀. Ọmọ ẹni náà ní gbédè ni. Gbogbo ẹyin yàlè yàlè. Ẹ máa wà lèyàn. Nítorí pé tí ó padà wá já sí fífẹ́. Mo rí pé kì í ṣe gbogbo àlè. Ni wọ́n rí mú ni ọmọ ẹni tí ń bu yìkéèyàn. Torí gbogbo ẹni tó torí owó tó yan agánni gàn lálè. Bó bá bí ọmọ náà tán hàn hàn hàn ni ó máa wò. Ṣé bẹ́ẹ̀ mọ̀ pé Adélébọ̀ tí ń bá tó lóyún tí ń jẹran sínrín? Ọmọ ẹlẹ́nu gúngùn ni ó máa bí. Èèyàn tó fẹ́ mẹ̀tú kúrú. Bó bá bímọ kalẹ̀ tán ojú ọmọ náà yóò máa wá mi. Bí ò ṣe ni àìgbọ́n. Ẹnìkan ìwòsùnsùn kò gbọ́n bọ̀rọ̀. Ló dífá fún ajé tí ń jẹun lẹ́kùnlé ọ̀lẹ́. Èmi nìkan ò lè sùn. Àti lé ní irú ẹni bẹ́ẹ̀ tí ń mú obìnrin rẹ̀ lọ́wọ́. Àbí kọ́ lówó tí ó fi ṣe connection. Mo ò ní súnmẹ́ lórí mi. Olúwa yóò rìn jìnnà sáàtàn ni o. Gbogbo tí wọ́n ti ń fẹ́ ni kí ìyàwó mi máa bá mi fẹ́. Àbùkù lolúwa rẹ̀ fẹ́ kàn. N ò sì ní fẹ́ obìnrin tẹ́nìkan ti fẹ́ rí láyé. Wo olúwa ò ní lóbìnrin ni. Bó o bá sì wò sùnsùn tó ti fẹ́ alájàpá lóbìnrin. Ó gbà kámú ni. Òní Ìbàdàn lẹ́kọ̀ọ́. baba se tan a lo rin na ja okutonu ninu agberu ninu onimoto ninu asobodi kadu won ba pa nbodi na fi ngoko pajawiri esimiro pipa fun ruwa iwon aniyan gbona mo lai soka seri bi ara le o ba gba bodi ara ode oni ri mi nimu awara wa ni eja kilo funra wa eni gbangba mo je ese ni koro emi ese ni ikoko oluwa gbe mi jade gbe mi jagbangba ita gbangba la pata duro si ori ni papa se bi ere oda kurukuru mo ye itin bela le odu eni gbangba mo je oluwagbe mi jagbangba olayanju george oni mo gbadun yin baba eni soro so sari akwara pa mo pe nkan tin so won oda wede na o si mo pe nkan tin so won oda bi akwara pa ba mo pe nkan tin so won oda ni akwara pa oni mo re lule ni gba gbogbo ti wede ba mo pe nkan tin so won oda were oni woja ni oho oni apati ko lapati baba ta le le gba ti won doju boko ohun yo san ko san mo fi were dan wa wo ijo kijo ni jo asewin ayo kayo la yo didirin gbogbo tin pa wa lerin abe olohun oba mo jo pa wa lekun samani tin lo tirin la ni adugo yi ati ni gboro oba to yo yesu fu ni kanga dakun ko wa yo boro se buruto o dabi ki balele fi lele fo bere pe ko mo se balele lo sugbon kini kan ni it's just a matter of time on tin tan lodun egun o ma lagba yo fo wora kara ye je ko si bo se dile to o npo wa dero

0: ọpọlọpọ àwọn ọ̀dọ́ ìwòye tí wọ́n pera wọn ní jẹ́nsí. Àkọ́rá pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ wọn mọ̀ kí nǹkan táwọn ń ṣe ò dáa. Ẹ jẹ́ kí n fún lálàyé kan. Ẹ láyé òde àná tàbí lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́nìkan bá wò sùnsùnsùn. Nítorí ní ilé ọkọ tí mo wà yìí mo dẹ̀ ní ọ̀rẹ́ mi tó beautiful. Ilé táwọn ìyá wa máa ń ṣe ń gbà yẹn. Wọ́n ní ó tí àwọn ọlọ́run kí ọ̀rẹ́ àwọn wá ṣe orogún ní ọ̀dẹ̀dẹ̀ wọn. Pé ẹnìkan yìí jẹ́ kílẹ̀ ó fẹ̀. Ju pé kí ọkọ wọn lọ fẹ́ àlejò wa, àwọn fúnra wọn náà máa introduce ọ̀rẹ́ wọn. Ìyẹn á sì jẹ́ ìyàwó nínú ilé àwọn ajẹ́yàlé. Ẹ sọ bẹ́ẹ̀ fáwọn ọmọ ọdẹ òde òní. Gbogbo Rick pátápátá ni ó dárúkọ ẹni kí ni ó tún jẹ́ Rick. About all the brother Ricks, aunty Ricks, cousin Rick, mama Rick, and baba Rick. And it's baba Rick. It's aunty Rick. So about the same set of people top with our agency. Ẹmọ gbàgbé ìyàwó tí ìyàwó ilé tó mú ọ̀rẹ́ ẹ̀ wá pé kọkọ òun wá fẹ́ yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́kọ́ ó fi wọ́n sí. Bí ò bá di òru tó rún kun ní kálukú ẹ̀ lè mọ̀. Ṣùgbọ́n the same gen z tí wọ́n kick against ẹ̀. Wọ́n lè lajúlẹ̀ wọ́n pe ọ̀rẹ́ wọn bestie wọn. The same matrimonial bed. Wọ́n ní kí ọkọ wọn kó ṣe foursome threesomes. Bó o bá ní ìyàwó tó ní pé ojoojúmọ́ lòun lọ lé ọ̀rẹ́ wọn má fọkàn ẹ balẹ̀. Ó lè jẹ́ oríṣiríṣi nǹkan tí ò ní ìtumọ̀ àgbọ̀dì tí ni wọ́n lọ ń ṣe ń bẹ̀. Ẹ tún dé yẹn mọ́ bẹ̀. Gbogbo Rix tó tún kù, gbogbo bàbá Rix ìyá Rix tó tún kù. Ó náà tún sọ àwọn jẹ́nsí òde òní. Nonsense. Kí ló dé tí ọkùnrin kan máa fi níyàwó méjì? This is a civilized world. A sì rí ìyàwó tó jẹ́ pé wọn mọ̀lẹ́bí wọn ọjọ́ tí wọ́n fẹ́ lọ ṣe lọ tọrọ wọn gan. Wọn rí àpótí tán máa fi entertain ni mọ̀lẹ́bí ọkọ. Ẹ jẹ́ kí irú ọmọ ojú òrò lárí bẹ́ẹ̀ jẹ́ kọ́wọ́ ẹ tẹ́kù dà. A mọ ìyálé aláàbá ìyálé ológun. A fẹ́ sọ ọkọ di gbẹ̀wù dání ẹ̀dùn arinlẹ̀. Bẹ́ẹ̀ bá rí tẹni gbogbo. Ẹ̀yin ẹ máa gbọ́ ìtàn àwọn tán travel out. Ẹ máa gbọ́ ẹ pé mẹ́wàá jọ nínú wọn. Ìwọ tó bá jẹ́ pé o mú ìyàwó ẹ lọ. Ìdùmàrè wa bẹ́ẹ̀ sí ó ti léere wá. Ẹ sì wà kò wùwà bí ẹni pé kó pọlọ́pàá kan arrest ẹ. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Gbogbo sèkàsèkà. Ẹ má gbàgbé o. Ọ̀làǹbọ̀lá Àsàkí olóde ẹ̀fọ́ ọmọlé yanrin. Ìwọ́ tó sì dọ̀gànràn mọ̀ kú mọ́ ń pátán ẹ lọ́wọ́. Abiní obìnrin abèrè ó bèrè. Àṣà ní dalẹ́bi pé ó ń rìmúùfẹ́ kúrò nù pọ́fàtì. Wọ́n gbé mọ́tò sí ẹ́ndì wọ́n ra wọ́n sí supamákẹ́ẹ̀tì fún ọ. Wọ́n wá ìṣubú ọkọ̀ ọkọ̀ wá ìṣubú mọ̀lẹ́bí. Lílọ ní kẹ́yìn bọ̀ìbọ̀ì. Ẹ já sọ onírin torí ọ̀la Àsàkí olóde ẹ̀fọ́ ọmọlé yanrìn. Ẹ wo. Bí àṣàyá kan ya erékeré ó ní ebi ń pa Gaza. Ẹ patronize mi o. Video coverage ni photography ni drone ni and flyer. MC ni advert ni ẹjọ́ ẹ pè mí. Torí pé àlè àmọ́ gbé abọ́ Barak àmọ́ tọrọ owó kiri. Nọ́mbà mi lélẹ̀ 08033842322. 08033842322. Olówó òkèrè Joseph ló kọ́ tèmi. Lẹ́yìn ètò eléyìí ni women on assignment. Mọ gbàgbé àti gba Jésù sáyére ayé lọ jọ̀run nílé wọn ayé abáyé lọ mọ wálé ayé mọ yà. Mọ̀mọ́ mi kúkúrú lọ́sàn gbọ́rọ̀ lóru. Ìtètè yí padà. 08033842322. Kí àjíǹde ara kó mọ jẹ. Kí ara gbogbo wa kó máa lè.
1: The Woman on Assignment show with Pastor Tolani Falana is here. Women on Assignment is a non-governmental organization with a vision to provide physical, material, and spiritual support to pregnant women of all ages. An advocate for godly marriages. The ministry passionate about helping women. They provide spiritual, mental, and material support to abused women to enable them bounce back and start life afresh. Ajo Women on Assignment ni won je egbe eleyin ju anu tun shanu awon obirin lawujo. Eto yi ni won gbe kale fun gbogbo awon obirin ni elekan je ka awon wundia. Awon obirin ti ya nje atawon obirin ti oluse lowo. Awon sisi ti won ni idojuko. Awon obirin ti won je opo. Kodi awon loyun na ogbeyin. Nipa atileyin orisirisi. Eyin obirin e ma gbo eto yi pelu Pastor Tolani Falana. Fun alaye eleko si won ni Facebook, Instagram and YouTube at Women on Assignment. Email at womenonassignmentamerica@gmail.com. Women on Assignment. On our knees, we fight to win.
2: Mo ki gbogbo eyin ololufe eto Women on Assignment kaabo si ori eto yin eto Women on Assignment eto ti Olorun gbe kale fun awa obirin ti ohun Olorun fi ise ran si awon ayanfe re awon ko wa ayanfe Olorun ni won omo Olorun ni won awa na je obirin ti Olorun fi ise ran lati ran won lowo ise iranlowo Olorun fi ran wa nigba ti Olorun da awon ko wa to da okunrin ninu iwe Genesis orikeji o wa iranlowo fun idi niyan ti awon okunrin wa fi ni iranlowo so iwo sister to n gbo mi yi iranlowo ni o je fun oko e o wa ni sese yen lasan Olorun o ki n so ba aka sori gbogbo ise to ba ti fi ran wa o ti ma fi ibukun ti ikankan ninu wa ma gba o ti ma o ti n se ibukun yen gan kan to pe wa fun ise yen Olorun yi dara pupo baba dupe lowo yin nitori wipe e n gbo ti wa e se nitori wipe e kin se oba aka e se nitori wipe e feran wa e pe wa fun ise iranlowo si awon oko wa a de tun dupe nitori pe e fun ara yin le tun ma ran wa lowo lati se ise na e tun ti ni e ti pese ibukun fun wa ta ma gba bi kare omo odo rere ni oruko Jesu Oluwa gba ope wa ni asale Olorun igbalawa nipa agbare ni ewa ko wa ni oruko Jesu ewa to wa e je ki ile wa ko ma fi ogo fun yin ni gbogbo igba ati ni igba gbogbo tori ti agbadura ni oruko Jesu Oluwa wa amen ni ose to koja aka ninu iwe owe ori kerinla ese kini to so fun wa wipe ologbon obirin won ko ile won en awon to je alailoye won fi owo ara won won fi tu ile won ka sugbon ta ba wo ese bibeli ta fe ka loni o cha si wipe a o ni se ise lasan tori opopolopo lo na ti ma ro pe a ko gbadura fa won okunrin obirin sha ni ka ma gbadura fa won oko wa ni gbogbo igba ki wa le re ti wa ere wa o je kin ka ere e fun e ninu iwe Isaiah ori 65 lati ese 22 bibeli so wipe they will no longer build houses and then other people live in them je ki wa ni ede yoruba wa olorun so fun wa ninu iwe Isaiah 65 yen wipe ohun to hun ni ka kole ohun lo so fun wa le ninu iwe proverb 14 wipe ologbon obirin kole o o ma ko ile o tun wa so fun wa bayi ninu Isaiah 65 wi pe a ko ile yen sugbon ani ko fe lomi inu mi ma dun nigba ti mo ri ese bibeli yi o wi pe a ko ile ani ko fun elomi ma gbo bibeli bi version yoruba se so won ki yo ko ile fun elomiran lati gbe won ki yo gbe fun elomiran lati je nitori gege bi ojo igi ni ojo awon eniyan mi ri awon ayan

ọgbọ́n sí dáadáa kéèyàn lè pé bí bíbélì ṣe fẹ́ kéèyàn pé. So sórí wípé ọlọ́run elétò lọlọ́run ó tún ti fi èrè fún wa wípé ilé tá à ń kọ́ yìí o a ò ní kọ lásán, ilé tá à ń kọ́ lórí ekún wa yìí a ò ní kọ lásán. Báwo la ṣe ń kọ́ ilé yìí gan-an? Orí ekún wa la ti ń kọ́. Ó dáa ká ran àwọn ọkọ wa lọ́wọ́ físíkálì, a lè ràn wọ́n lọ́wọ́ tí ó bá jẹ́ pé owó pọ̀ lọ́wọ́ wọn, tá a ní tọ́lọ́run dẹ̀ bùkún fáwa náà a lè ràn wọ́n lọ́wọ́ ká support wọn financially. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, ìrànlọ́wọ́ tá a lè fún ọkọ wa tó jẹ́ gbòógì jù òun ni ìrànlọ́wọ́ láti máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́, láti máa pe Ọlọ́run lóòrèkóòrè nítorí tiwọn pé Olúwa jàre bá mi di ọkọ mi mú. Má jẹ́ kí Sátani ò nípa lórí ẹ, má jẹ́ kí Sátani ò lágbára lórí ọkọ mi. A nílò láti máa gbàdúrà fún wọn. Ó ṣe pàtàkì ká ràn wọ́n lọ́wọ́ ní gbogbo ọ̀nà tí Ọlọ́run bá fún wa ní agbára, ṣùgbọ́n eléyìí tó ṣe pàtàkì jù ní gbogbo ìrànlọ́wọ́ tí ìyàwó lè fún ọkọ òun ni ìrànlọ́wọ́ láti máa fi àdúrà ran àwọn ọkọ wa lọ́wọ́. Bóyá ọkùnrin mi a sọ pé ó máa ń disrespect òun, kò sí obìnrin tó lè máa gbàdúrà fún ọkọ tó máa rí ọkọ yẹn fín tá máa disrespect ọkọ yẹn. Kò kí ń méjèèjì ò kí ń work papọ̀, ìmọ́lẹ̀ àtòkùnkùn kì í ṣe papọ̀. Nítorí pé tá a bá ń gbàdúrà, bí ìgbà tá a bá fi ara wa sí intensive unit hospital ló ṣe rí, ibi tá a gan ti ń gbàdúrà làwa náà ti máa rí ìwòsàn. Nínú pé kí kó kúnlẹ̀ báyìí kó máa gbàdúrà kí ẹ̀mí mímọ́ máa sọ fún ẹ wípé ò lè jà lónìí o, ò lè jà o, ò lè ṣe aláìdúpẹ́ o, ẹlòmíì ọkọ ẹ máa fún ní nǹkan kò ní dúpẹ́. Eléyìí tó bí ọkọ yẹn nú jù ni pé kò mòre, you know. So tó bá kúnlẹ̀ tó ń gbàdúrà, ó lè ṣe ẹsẹ̀ bíbélì ibi tí Jésù tó ti wo àwọn alárùn ẹ̀tẹ̀ tó ti wò wọ́n sàn, tí ẹnìkan wá padà wá tó jẹ́ àjèjì ara Samaria tí Jésù wá sọ pé àwọn mẹ́sàn yòókù nǹkan, ó lè ṣèyẹn lọ́lọ́run máa fi sí ẹ lọ́kàn. Ibi tó bá ti dìde báyìí tó bá ti gbé bíbélì ẹ tó bẹ̀rẹ̀ sí níkà, ibẹ̀ lẹ̀mí mọ́ ti máa rán ẹ létí wípé ọkọ ẹ mà ta ẹ lọ́rẹ lánàá, ó máa dúpẹ́ nígbà tó bá dé torí pé ẹ̀mí mọ́ ti fi sí ẹ lọ́kàn. Wà dúpẹ́ lọ́wọ́ ẹ. Obìnrin tó bá ti ń gbàdúrà wọn kì í ṣì wàhù. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó lérò pé ọkọ ẹ gan ló ń gbàdúrà fún ìwọ gangan, ipa tí àdúrà máa kó nínú ayé tiẹ kò kéré. Obìnrin tó bá ti ń gbàdúrà kò kí ń yọnu sọ, kì í get ara ẹ into trouble. Bọ́n rojọ́ tí wọn lè rojọ́ ládùúgbò kí wọ́n sọ wípé kán lọ pè ẹ wá kó wá dá sí, because ò ní máa ṣàtojúbọ̀, ò ní jẹ́ aláyọnu sọ, nítorí wípé aládùúrà ni ẹ. Ẹ̀mí mímọ́ ó kápá wa, ó dẹ̀ máa ń ràn wá lọ́wọ́. Mo sọ lẹ́ẹ̀kan, nígbà tó obìnrin bá ń gbàdúrà, tí ìyàwó bá ń gbàdúrà fọkọ, bí ẹni wípé òun fúnra rẹ̀ gbé ara ẹ̀ tó lọ strap ara ẹ̀ mọ́ orí bẹ́ẹ̀dì ní intensive unit ẹ̀mí mímọ́ ni, tó wá sọ fún àwọn áńgẹ́lì wípé ó yá ẹ fi IV sí mi lápá o, gbogbo nǹkan tí ò bá Ọlọ́run mu nínú ayé mi ẹ máa bá mi yọ sọnù. Bitterness ẹ yọ sọnù, owú jíjà ẹ yọ sọnù, ìkanra èébú ẹ yọ sọnù. Ọlọ́run á wá máa ṣiṣẹ́ ìgbàlà nínú ayé wa ní orí ekún wa yẹn. Nígbà tá a bá máa fi dìde, àwa gan àti di ẹni ọ̀tún. So as we are praying for our husbands, God is also working in us. So it's not all about your husband alone. Torí ẹlòmíì máa sọ pé ẹ kàn sọ pé ká gbàdúrà fáwọn ọkọ wa, àwa ń kọ́. As you are praying for your husband, God is working in your life. Ọlọ́run á dẹ̀ jẹ́ kí ọkọ yẹn kó rántí ìwọ náà. Bíbélì sọ wípé gbàdúrà fún ire Jerusalem, àwọn tó ń wa yóò ṣe rere. Ibi tí ìwọ tó ti ń gbàdúrà fún ire Jerusalem yẹn, wàá tún rí ire ìwọ tó ń ṣe yẹn, you know. So Ọlọ́run yìí Ọlọ́run elétò ni. Má sọ wípé o lè waste time ẹ o, o máa waste time láti máa gbàdúrà fọkùnrin kan nígbà tí gbogbo àwọn ẹgbẹ́ mi ti jápa. Sista o bá jápa wàá tún já padà lórúkọ Jésù. Ilé wa kò ní dílé onílé o, ibi orí ekún wa ibẹ̀ láti máa bẹ̀rẹ̀. Nígbà tá a bá bẹ̀rẹ̀ sí ní fi àdúrà ran àwọn ọkọ wa lọ́wọ́, ayé àwọn ọkùnrin yẹn náà bẹ̀rẹ̀ sí ní ètò. Kò sí ọkùnrin tó lè jí láàárọ̀ kùtùkùtù kó sọ wípé òní yìí o, òun máa fi ẹ̀ṣẹ́, òun máa fi dá pátánì fún ìyàwó òun ni, òun máa dẹ̀ lù lálùmọ́mi ẹ̀kọ́.

0: ẹ̀mí ìjà ẹ̀mí èṣù ni. Nígbà tó o bá ti gbàdúrà tó o ti fi ẹ̀mí ìjà tó o ti fi sínú ìdè táwọn ló ṣe fẹ́ẹ́ dẹ̀ṣẹ́ bò ẹ́ lórí. Ṣùgbọ́n nígbà tó jẹ́ pé jíjí tó jí gan ìbínú nìwọ gan bá jí báwo ni gbogbo ò ṣe ní dojú àwọn ọmọ ọlọ́mọ wọn wá máa wò dádì ẹ má já mọ́mí ẹ má já wọn wá máa sọ olúwa ẹ lẹ́nu nínú ilé. Bíbélì ti jẹ́ kó yé wa wípé ká kọ́ ilé wa ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kọ́ ilé wa bó ti tọ́ àti bó ti yẹ. You don't have to do it in a for the longest time. Kó wá kúnlẹ̀ síbẹ̀ kó tó àsìkò tó yẹ kó ṣe breakfast fáwọn ọmọ tó ń lọ sí school àbí kó ṣe breakfast fọkọ ń gan kó tó lọ bí iṣẹ́ kó ní women on assignment títẹ̀ tí ní ká máa gbàdúrà àdúrà tí pásítọ̀ Tọ́lá ní ká máa gbà òun náà la kúkú ń gbà fún yín ẹ jẹ́ ká dúrà ò lè sọ bẹ́ẹ̀ yẹn. You can even be preparing breakfast kó máa dáná yẹn kó dẹ̀ máa gbà kó máa dáná yẹn kó máa gbà tọlọ́run bá ràn ẹ́ lọ́wọ́ tó mọ̀ bí a ṣe ń fèdè fọ̀ ibi tó ti ń dáná yẹn ló ti máa fèdè fọ̀ tí wà á ti máa kò dẹ̀ pọn dandan kí gbogbo èèyàn gbọ́. You don't have to shout about it, just pray. You can do it under your breath ní abẹ́ èémí ẹ pé olúwa lónìí jẹ́ kọ́kọ́ mi rìn lọ kórè o àbọ̀ ọlọ́run jẹ́ kó dájú o ọkọ mi ò ní jẹni tí wọ́n ń wá o lórúkọ jésù àbọ̀ ọlọ́run dájú lórí ọkọ mi ó dájú lórí àwọn ọmọ mi ó dájú lórí mi àlàáfíà máa jọba ní ìlú tá a wà yìí o àlàáfíà máa jọba ládùúgbò yìí àlàáfíà máa jọba nílé ìwé àwọn ọmọ mi àlàáfíà máa jọba nínú ayé mi lórúkọ jésù. Ó dẹ̀ ń dáná bẹ́ẹ̀ ló ń po ẹyin tó fẹ́ dín bẹ́ẹ̀ni it's so exciting. Ìgbà tí a bá bẹ̀rẹ̀ sí ní kẹ́gbẹ́kẹ́gbẹ́ àbí tá a bá rí ìtọ́sọ́nà ìgbà yẹn ló máa ń nira kókókó tí ẹ̀mí ọlọ́run bá bá wa dòwòpọ̀ àbí tá a bá ẹ̀mí ọlọ́run ṣiṣẹ́ hand in hand a rí wípé ìgbé ayé ìyàwó tó ń gba àdúrà ìgbé ayé alárinrin ni ìgbé ayé tó dùn ni because kò ní ìwọ gan ọkàn tiẹ̀ náà máa balẹ̀ ọkàn ẹ á balẹ̀ kì í ṣe pé bóyá wọ́n fẹ́ wá jù mí sẹ́ irú àdúrà wo lobìnrin tí ẹ ní ká máa gbà wọ́n tiẹ̀ fẹ́ o mọ iṣẹ́ tó gbà nínú ìwé numbers orí 22 àwọn kan ọba Bálákì ó kàn rí wípé àwọn ọmọ Israel wọ́n ń ṣe tiwọn jẹ́jẹ́ wọn ó kàn rí pé àlàáfíà ni wọ́n wà ó dẹ̀ lọ pé Balaam kó wá máa kọ́ sí wọn for nothing wọn ṣe tiwọn ni wọn ṣe ń bímọ náà fọmọ fọkọ wọn àwọn tí ọlọ́run yọnu sí ṣùgbọ́n Bálákì ní inú bíun fún ìgbé ayé wọn sẹ́ ó lọ àyà ẹni tó jẹ́ wípé bó bá ṣe ń sọ báyìí bẹ́ẹ̀ ló ṣe máa rí ó ní kó wá báun ṣẹ́ ìpè fún wọn njó tiẹ̀ ní àìdíà nígbà tó gbé báìbù tó ní ọkọ mi ẹ jẹ́ ká máa lọ sí chọ̀tẹ́ jọjọ ń lọ ó mọ ẹni tínú ń bí ó mọ ẹni tó ń rò pé ìwọ ló wá mọ̀ ìyàwó ṣe báyìí ilé wa kò ní dàrú àwọn ọkọ wa wọn ò ní dòkú mọ́ wa lọ́wọ́ àwa náà a ò ní kó mọ́ wọn lọ́wọ́ àwọn ọkọ wa wọn máa ṣe rere àwọn ọmọ wa náà wọn máa ṣe rere lórúkọ jésù lágbára ọlọ́run a máa tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀ ó dàrọ̀.
1: The Woman on Assignment Show with Pastor Tolani Falana is here. Assignment is a non-governmental organization with a vision to provide physical, material, and spiritual support to pregnant women of all ages. An advocate for godly marriages. The ministry passionate about helping women. They provide spiritual, mental, and material support to abused women to enable them bounce back and start life afresh. Ajo Women on Assignment ni won je egbe eleyin jo anu tun shanu awon obirin lawujo. Eto yi ni won gbe kale fun gbogbo awon obirin ni elekan je ka awon wundia. Awon obirin ti ya nje at awon obirin ti odise lowo. Àwọn sisi tí wọ́n ní ìdojúkọ àwọn obìnrin tí wọ́n jẹ́ opó kódà àwọn olóyún náà ò gbẹ́yìn nípa àtìlẹ́yìn oríṣiríṣi ẹ̀yin obìnrin ẹ máa gbọ́ ètò yìí pẹ̀lú Pastor Tolani Falana fún àlàyé ẹ lè kàn sí wọn ní Facebook, Instagram and YouTube at Women on Assignment email at womenonassignmentamerica@gmail.com Women on Assignment on our knees we fight to win.
2: Adaba FM, I like it forever.
3: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
4: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
3: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
3: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
5: Me and Maggi,
3: so good together.
6: Mami, te ba ri bi mo se fo ile igbonse yen. Ewo, o mo gidi gan ni.
7: O le mo loju looto. Sugbon lilo Hypo toilet cleaner to bo mo pa awon kokoro ifojuri to wa nibe.
8: Be ni o, ma gba fa awon kokoro ifojuri daabo bo ile igbonse re lojojumo pelu Hypo toilet cleaner.
9: Hypo.
10: For this Naija, everybody go chop, whether you be man, woman, pikin, you no go fit escape am. You go chop for this new close up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
11: Ìjẹun wo ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ̀? Ìdáàbòbò àmúlò dátà rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ̀, àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ̀. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ̀ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
12: Iléeṣẹ́ tó sẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí lódòdó létí, ó dùn bí dòdò ìkirè 88.9 Àdàbà FM.
13: Àgọ́ méje ti lò.

Vigo Cap Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Vigo Cap Herbal Capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dógbẹ́dó. Vigo Cap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 08038606858. 08038606858. Vigo Cap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbọ́.

0: awolu solu dero pese
1: e ba fe ma gbo awon eto ati ro ile ise ridu adaba ni bi o lagbaye ka soju pe ro ayara bi asa www.adabayete.fm ati le gba application le ise ridu adaba sile ni Google Play Store be sile le darapo mo lori Facebook wa ni www.facebook.com/adabayfm89 lori Instagram ati X pade wa ni adabayete89fm te ba si fe fun ani ro ile karuyan fi so email address wa ni newsroom @adabayete89.fm lori iroyin lati le okere ori ede South Africa ilo ti ko bi egberun meje ati ojilele edegbeta ole marun awon ajeje kuro lori ede na laarin ose kan eyi waye gege bi aare orilede na Cyril Ramaphosa se pinu lati pakun oro awon abo lori oro awon aleji eti won orilede na lai bofimu awon lase salaye pe opo awon ti won ko lo si orilede won na ina gbe ni orilede South Africa lai ni we igbele ninu ose bi melo kan ifi onu atako awon ti o je ajeje orilede na ni iroyin lo sele lawon e ka orilede on pelu iko ti n bere pe awon ajeje ti ko ni we ni ki on fi orilede na sile titi opin osu kefa odun awon ala oro abo lo ti mu kopolopo awon orilede bi ni Africa gege bi orilede Nigeria Malawi Ghana Zimbabwe ati Mozambique ki ijoba won ki o ti kuseto lati ko awon orilede won kuro nibe o to bi eyan meje din ni ogban eyi ti o ku leyin ti oko bus kan ti o ja si afonifoji kan ni ariwa orilede Ethiopia iroyin fi ye ni pe isele na ilo waye lojo aje gege bi oko na se rin ajo lati ilu Dese ni agbegbe Amara lo si orilede lo si ole ilu orilede na Ethiopia ni Addis Ababa opolopo awon ero oko na ina farapa to si je pe won ko won lo sile iwosan tin be nto si fun toju awon alase inu oso iye awon eyan tin be ninu oko na lasiko ti jamba won sele iwadi ina ti bere lori oro kan to fa jamba ohun isele na jo kan lara awon isele jamba oju jamba oko eyi to ti waye lorilede na lenu bi odun be lo kan eyi ti jamba kan to sele losu kejila odun 2024 n be lara re eyi to gbemi o le ni 80 eyan lásìkò tí ọkọ èyí tó ń gbé àwọn tí ń lọ síbi ìyàwó tí ó já sínú odò ó tó bí èèyàn mọ́kànlá èyí tó ti kú lẹ́yìn àkọkùtọ̀ kan àkọlù ti orílẹ̀-èdè russia tí ó ṣe sí orílẹ̀-èdè ukraine ààrẹ volodymyr zelensky ṣàlàyé pé àwọn èèyàn mẹ́rin ló kú ní olú ìlú orílẹ̀-èdè náà kyiv tí èèyàn márùn tó jẹ́ òṣìṣẹ́ tí ń gba ẹ̀mí là tá sì pàdánù ẹ̀mí wọn lásìkò tí wọ́n ń dáhùn sí ìpè kan lórí ọ̀rọ̀ ìjàmbá náà èyí tí àkọlù míì tí ó fà ní ìlú kharkiv àkọlù náà ìlú tó ń ba ilé ìjọsìn ìlú kyiv jẹ́ èyí tó jẹ́ ilé ìjọsìn tó ti pẹ́ tí wọ́n ti gbé kalẹ̀ níbẹ̀ tí àjọ unesco kà sí ibi àjogúnbá ààrẹ zelensky bẹnu àtẹlu àkọlù náà tó ṣàlàyé rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀kan lára àkọlù èyí tó ṣe burú jù sáwọn ibi ìgbìjogún àwọn kristẹni ní ukraine russia sì ní wọn mọ́ màkọlù ilé ìjọsìn ọ̀hún ìròyìn láti agbọ amúlùdùn òṣèré oníṣẹ́ ọmọ ti yorùbá nìyẹn fúnmi awẹ́lẹ́wà ìlú ti sọ̀rọ̀ nípa àwọn ìṣòro ọ̀rọ̀ ìtànjẹ àti ìṣòro tó nílé ọmọdé tó ṣàlàyé pé èyí ló ti fa kí ó dàbí pé òun dáwà tí ó sì ń ba inú òun jẹ́ nínú ọ̀rọ̀ rẹ̀ lórí ẹ̀rọ instagram òṣèré oníṣẹ́ náà ṣàlàyé pé ó gba òun ní ọ̀pọ̀ ọdún láti bọ́ nínú ewu àwọn ìrírí òun nígbà tóun wà ní ọmọdé àti ìtànjẹ ṣùgbọ́n òun tẹ̀síwájú láti kojú eru ìṣòro bẹ́ẹ̀ nígbà tóun dàgbà tán àwẹ́lẹ́wà wa fi ẹ̀dùn ọkàn lórí nǹkan tó ṣàlàyé gẹ́gẹ́ bí pípàdé àwọn ẹni tí kò tọ́ àti nínú ìrírí nínú ọ̀rọ̀ nínú ìrírí tí ò tọ́ nípa ọ̀rọ̀ ìbáṣepọ̀ òṣèré oníṣẹ́ náà èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ oríjà fún mi ló ṣàlàyé pé ọ̀rọ̀ ìtànjẹ náà ló ti kó ipa nínú pé kí òun ṣì wà láìní ọkọ tó ti ṣàlàyé pé irú ọ̀rọ̀ ọ̀hún ni òun ti ń dojúkọ lásìkò tóun tún dàgbà àwọlẹ́wà wa fi kún un pé òun sunkún lẹ́nu àìpẹ́ yìí lẹ́yìn tí òun ro àwọn ìṣìkan tó ṣẹlẹ̀ sí òun látẹ̀wá tó sọ pé èyí ló fa kó dàbí pé òun dáwà kóun sì máa banújẹ́ ní gbogbo òǹkọrin ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni tó sì jẹ́ oníjó ìyẹn peter okoye tí wọ́n mọ̀ sí mr p ló ti ṣàlàyé pé òun ti padà síbẹ̀ sí lo ìlànà tó fa ìkógojá nínú ẹgbẹ́ òǹkọrin pskia láti fi ṣe ààwò tí òun ṣẹ̀ ṣe ìyẹn àkántúlókàwé òǹkọrin náà èyí tí wọ́n mọ̀ sí yọ ọ̀gbẹ́ni p ló ṣàlàyé pé pípadà papọ pẹlu awọn ti o kopa ninu ikogoja egbe onkorin piskia lo je ki orin ti onko na ki o dabi pe o ni ipupo ogbeni pe salaye pe ero na nbe lojuna ati baale pese orin eti o mu ki awọn ololufẹ ohun ki won nefe re jake jado agbaye onkorin ohun lo tun salaye pe ohun fọ si adehun olodun marun kan pẹlu ile ise ile okere pẹlu ero ati gbe awo meta jade nbe nbayi orin ohun yin lo tin gba orin yen latodo onkorin ni Davido to salaye re gege bi eyi ti o yaye lati gba ti o ti gbe awo orin I can't look away na kale lo ti be si gbajuma laarin awo lolufe orin kiko fun ti are idaraya eje ki a darapo fun Folaji Oyetayo lati gbo
2: mo kiyin e kaabo sabala iroyin re idaraya wa fun tirole tuni iko egbe agbabolu obirin ti ipinle edo lo ti gba idije ti league agba ojo orilede wa Nigeria lagbanrin ta awon obirin fun sa ta wa ninu e latari bo ti se pari soke tinte ninu ifese won se leni mefa eleyi to wa ni Port Harcourt ti se olulu ipinle Rivers iko egbe agbabolu ohun ohun lo ta omi ododo pelu ko bae sa queen ninu ifese won se won eleyi to gbeyin eleyi to mu ki won pari si ami mewa Nino ifese won se marun eleyi ti won ti gba ti won si gbegba orokele meta ti won ta omi kan ti won si fidi re mi lekan soso iko egbe agbabolu bae sa queens lo na pari si ami mewa to si pari si ipo keji lori akaso na sugbon to je wi pe iko nasarawa amazon lo n pari si ipo keta pelu ami mejo ti iko rivers angel si pari si ipo kerin nibi abia angels ati fc robo queens na se pari si ipo karun ati ipo kefa lo ni sisen tele Balogun iko egbe agbabolu orilede France Kylian Mbappe lo ti jeje bayi lati le jawe si sowo gbabolu re fun orilede France ni bi won ti se ngbaradi fun ifese won se akoko won nigba ti won ba nkojo orilede Senegal lojo segun ose yi omo odun 37 eleyi to nsi se aje re ninu ko egbe agbabolu ti Real Madrid lolede Spain o n lo pa awon iyen tin benu atelu ni nkan bi os melo kan seyin latari isowo gbabolu re ninu ko egbe agbabolu ti Real Madrid ati orilede baba nla baba re ewe awon ojugba re ibi ti ati ri Ousmane Dembele o ni won ti se atileyin fun ti won se lalaye pe omokunrin na ni o se dada nibi idije feye agba nla ye ti se gbera so bayi orilede France ni yo gba ifese won se akoko re koju orilede Senegal nibi ti reti ti wa yi pe Kylian Mbappe ni o ti mura sile bayi lati le je ki orilede baba nla baba re on se asiyori loju na ti le je ki won tun gba ifeye agba nla ye miran ni odun ta wa yi to a o ni riju bayi lo labala iroyin re daraya wa fun tirole toni Folaji Oyetayo lo ni royin yin e ku kale
1: to iroyin are daraya ni la fi pari iroyin ti ale oni patience olusegun ni olotu adiyemila wa sin ni oniroyin olorun wo mo yin ka so

0: didi ṣepọ àwọn ìkókó àtàwọn ọmọ wẹwẹ bí wọn ṣe ń dàgbà ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé nafdac fòǹtẹ̀lú afrabite jẹ ọjà afrabchem limited tí wọn ṣe panda paracetamol
1: Start

0: sọ́kún lórí òkè Sioni.
1: Oh yes.
0: Orí òkè òkò tó Jésù.
1: Orí òkè òkò tó Jésù ni o.
0: Kò sẹ́ni tí ó mọ bẹ̀.
1: Bẹ́ẹ̀ni o.
0: Wọ́n á gbé ọ débẹ̀.
1: Wọ́n máa gbé ẹ débẹ̀.
0: Olúwa wípé.
1: Oh yes sir.
0: Kí ṣe iṣẹ́.
1: Kábíyèsí o.
0: Ìṣẹ́gun òru.
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Ìṣẹ́gun òru.
1: Ìṣẹ́gun òru.
0: Ìṣẹ́gun kí ni mo pè.
1: Ìṣẹ́gun òru ni o.
0: Ìṣẹ́gun òru.
1: Oh yes sir.
0: Kí ṣe. Ní orí òkè Sioni.
1: Kábíyèsí o.
0: Àrẹ̀mọ̀lẹ́kú.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ní ọjọ́ Tuesday.
1: Tuesday.
0: Ìṣẹ́gun òru.
1: Ìṣẹ́gun òru ni.
0: Ó máa le o.
1: Alágbára o.
0: Ibi tó bá wà.
1: Ibi ó bá wà.
0: Rí kò délé sà.
1: Bàbá ní lọ́sàn o.
0: Bàbá mi wíkà.
1: Oh yes Lord.
0: Láti aago méje ìrọ̀lẹ́.
1: Méje ìrọ̀lẹ́.
0: Aago méje ìrọ̀lẹ́.
1: Méje ìrọ̀lẹ́ ni o.
0: Ọjọ́ Tuesday.
1: Tuesday.
0: Wòlíì àti wàláyìíká.
1: Kábíyèsí ọṣẹ́ o.
0: Aago méje.
1: Aago méje ìrọ̀lẹ́.
0: Ìrọ̀lẹ́ Tuesday.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Wòlíì àti wàláyìíká.
1: Kábíyèsí o.
0: Tó bá wá di Wednesday.
1: Wednesday.
0: A máa ṣe àwọn iṣẹ́ wòlíì kan.
1: Hallelujah.
0: Tó bá wá di Thursday.
1: Thursday.
0: A máa ṣe àwọn counseling.
1: Kábíyèsí o.
0: Túra ọ̀tún ọ̀sẹ̀ yẹn.
1: Oh yes sir.
0: Ilé ṣàlẹ̀ mo wà.
1: Hallelujah.
0: Orí òkè Sioni.
1: Bẹ́ẹ̀ni o.
0: Àrẹ̀mọ̀lẹ́kún.
1: Àrẹ̀mọ̀lẹ́kún ni.
0: Gbogbo ibi o bá ti gbóhùn yìí lórí rédíò.
1: Ibi o ti gbọ́.
0: Lórí afẹ́fẹ́.
1: Oh yes sir.
0: Rí pẹ́.
1: Má bọ̀.
0: O wálé sà.
1: Oh yes sir.
0: Lọ́jọ́ Tuesday.
1: Tuesday.
0: Ohun olúwa ni.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ẹni tó nawọ́ sí mi.
1: Orúkọ Jésù.
0: Ẹ bọra tó ń pè látakò.
1: Orúkọ Jésù.
0: Tó jókòó sínú orí rẹ̀.
2: Ẹ máa kígbe.
3: Báyọ̀ náà.
2: Ayé mi.
3: Bọ́lá.
2: Jọ́dọ̀.
3: Fọ́mọ́.
2: Níbi bàbá mi ti jábọ̀.
3: Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fọ́lá fẹ́.
2: Ayé mi jọ́dọ̀.
3: Láì tọ́mọ̀.
2: Níbi ìyá mi ti jábọ̀.
3: Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ́dà fẹ́.
2: Ayé mi jọ́dọ̀.
3: Bọ́lá tọ́mọ̀.
2: Níbi ìyá mi ti jábọ̀.
3: Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ́dà fẹ́.
2: Ayé mi jọ́dọ̀.
3: Bọ́lá tọ́mọ̀.
2: Níbi bàbá mi ti jábọ̀.
3: Bẹ́ẹ̀ mọ́dà fẹ́.
2: Ayé mi jọ́dọ̀.
3: Bọ́lá
2: tọ́mọ̀. Níbi bàbá mi ti jábọ̀.
3: Bẹ́ẹ̀ mọ́dà fẹ́.
2: Ẹ máa kígbe.
3: Báyọ̀ náà.
2: Ayé mi jáde o.
3: Bọ́lá tọ́mọ̀.
2: Níbi bàbá mi ti jábọ̀.
3: Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ́dà fẹ́.
2: Ayé mi jáde o.
3: Bọ́lá tọ́mọ̀.
2: Ayé mi jáde o.
3: Bọ́lá tọ́mọ̀.
2: Ayé mi jáde o.
3: Bọ́lá tọ́mọ̀.
2: Ẹ kígbe tẹ̀lé mi.
3: Báyọ̀ lọ tẹ́ mi.
2: Sọ wípé ẹ̀yin òmìnira.
3: Yóò jẹyọ.
2: Ẹ̀yin ọkùnrin alágbára.
3: Báyìí ti lè.
2: Ilé bàbá mi.
3: Ọgbẹ́ ìfọdà sà.
2: Jẹ́
3: ẹ̀jẹ̀
2: ẹ̀yọ́ ọkùnrin alágbára.
3: Láti mẹ́.
2: Tí àjẹ́ gun ọ̀kẹ́.
3: Láti mẹ́ ìtòrítọ́.
2: Nílẹ̀ ìyá mi.
3: Èmi àìmọ́ náà sọ.
2: Ẹ̀kú nítorí mi o. Ẹ̀kú o.
3: Ṣé.
2: Oyadua.
3: Ọgbẹ́ Jésù.
2: Ẹ̀yọ́ ọkùnrin alágbára.
3: Ẹ̀yọ́ ọkùnrin alágbára.
2: Tí àjẹ́ gun ọ̀kẹ́.
3: Ọyẹ ẹ̀kú nítorí mi. Oya. Ẹ̀kú nítorí
2: mi. Ẹ̀kú nítorí mi o.
3: Ẹ̀kú.
2: Jade o.
3: Jehovah.
2: Hey Jody. Hey Jody. Hey Jody. Magbo Oluwa.
3: Aye re bodo.
2: So leke.
3: You cry aloud.
2: Hey ye pe magbo ke.
3: You spell of no lift.
2: Hey Jehovah lara me.
3: For for me.
2: Pe ma dide.
3: Spell of no lift.
2: Jabole. Pe ma dide.
3: Spell of no lift.
2: Jabole. Pe ma dide.
3: Spell of no lift.
2: Jabole. Pe ma dide.
3: Spell of no lift.
2: Jabole.
3: Let's play together, sir.
2: Hey, you're former.
3: You, Magnet.
2: Hey, you're former. Hey, you're
3: former.
2: See, Johnny, what if you say you're
3: former for something?
2: Hey, Lana, Lara, man.
3: That's fire.
2: Hey, you're former.
3: You're
2: former. See, Johnny, what if you say you're
3: former for something?
2: Jabale. Oh, yo.
3: Hey, Nemo. Hey, you're former. Don't jump on the play. Oh, yeah, Jabo. Jabo.
4: Tuesday.

0: Oya Shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
1: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes o. And if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
0: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish.
2: Offer valid while stocks last.
0: Me and Maggi, so good together.
3: Emi omo yin na ni o Jolly Johnny mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
4: S E L E R R I E salary
3: ah boda mi espelli espelli no di salary oya lopin igbiyanju espelli turmeric
5: T U R M E R I C turmeric
3: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
6: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyipada ayo.
7: Ìjẹun ọ̀nà láti dáàbòbò àmúlò data rẹ. Ìdáàbòbò àmúlò data rẹ wà lórí app rẹ. Yọ àwọn app tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
8: Ṣadé kù ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
9: Màámi.
8: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
9: yìí. Hypo kẹ̀.
8: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
10: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbòbò ilé rẹ pẹ̀lú hypo.
11: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you no go fit escape am. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
12: Closing the survival gap, equity in sickle cell disease. That's the theme of the World Sickle Cell Day 2026. So let's close the gap.
13: Health is well.
12: Gbogbo ọjọ́ kọkàndínlógún oṣù kẹfà June 19 la fi ṣèpolongo tako àìsàn fòníkúfò láǹdé lágbàáyé. Gẹ́gẹ́ bí ìṣẹ̀rẹ̀ lọ́dọọdún, àjọ World Sickle Center ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Rufus Nation Gift Foundation ṣàgbékalẹ̀ ètò ìdánilẹ́kọ̀ọ́ kara ọ̀tọ̀ fún ìgbé ayé alálàáfíà. Lẹ́yìn náà, a wá ṣàyẹ̀wò ìlera, a ó sì pe egbògi fún gbogbo àwọn sickle cell patients lọ́fẹ̀ẹ́. A wá rọ gbogbo ẹni tí Olúwa dá lọ́la láwùjọ, ẹ̀yin orí adé àtàwọn ẹni pàtàkì tí ń bẹ nílùú láti dìde fúrànwọ́, kí ilé ayé lè rọrùn fún wọn, kí wọ́n sì lè bọ́ lọ́wọ́ ìnira ojoojúmọ́. Ẹ̀ẹ̀kan lọ́dún ni àrùn tí àìsàn yìí, àmọ́ ojoojúmọ́ ni ìrora lágọ̀ ara wọn. Nítorí náà, ẹ dìde fúrànwọ́ wa. World Sickle Center, ọlọ́kọ ní roadblock Lákùrẹ́, nílé tó gbogbo yóò ti mọ tò ní Friday, June 19, 2026 by 10 AM. Bẹ́ẹ̀ la ń retí Ọlọ́lá gómìnà ìpínlẹ̀ Ondo, Dr. Lucky Orimisan Ayédàtiwa, gẹ́gẹ́ bí àlejò pàtàkì ọjọ́ náà. Fún àlàyé, ẹ pé 0806-906-5667. Rufus Nation Gift Foundation ló ń kéde.
14: Ẹkú ilé gbogbo ọmọ ajíroko àrokò bọ́dúndé gbogbo àgbẹ̀ tí ń bẹ lókè ẹ̀gàn. Ẹ mọ̀ sí wàá kó àmójúbà kẹ́míkà Blue Bolt tí ó. Agẹ́bí inú ògùn kòkòrò tí ń fàgbẹ̀ lọ́kàn balẹ̀ tápápákú ìrú ẹ̀kún ọkọ kòrìkòrì. Gbogbo lẹ́yìn ti lò síbẹ̀. Ẹ ti ta kò ta ìlú kò lò. Gbogbo bá ń kòrìkòrì yín kòkó yín lọ́rùn sọ yín da láìmọ́ṣe. Ẹkún ọkọ kòrìkòrì Blue Bolt ni ẹ kówó rà lónìí kẹ́yìn náà orí yàtọ̀. Bí kòkó yín bá ti ń rì tẹ́lẹ̀ gan. Bẹ́ẹ̀ fi ní Blue Bolt á pọ́n lọ wẹ̀ bí edé yíyan. Bí Blue Bolt ṣe ń gbógun ti kòrìkòrì náà ni ó mọ fún kòkó yín lókun so jìnwìnì bí àtẹ ilẹ̀kẹ̀. Kíákíá niṣẹ́ Blue Bolt yìí bẹ́ẹ̀ náà ló lágbára láti dáàbòbò kòkó. koko yin fojo pepe ile ise wakot limited lo po po fawun agbe onikoko ti korikori nda laamu isowo sise blue boot koja adanwo koja be ajo koko research institute of nigeria ati gbe yewo wo tun jan lo nte gba e le rira ni gbogbo le itaga to nta ojulowo ogun korikori jake jado orilede nigeria chemical blue boot ni e bere fun ki korikori o dagbere foko yin fun ekunrere alaye e pe 0811 891 0336 tabi 0811 891 0234 blue boot ekun oko korikori de eku orire gbogbo majiroko
9: Baba, egba mi, era mi kale, oroko mi yi, mati sumi, ise lo pariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni, o se suke suke, da towo re le ni, o da, se kon sun lo ni.
15: Aba, ajo ko ti igbo ni, nipa 24/7 Aba Make Sure. Koro jogogun bile tawon okunrin n bere fun gba gbogbo. Akonse gogi bile, ta gbe kale lona ti gba lode. 24/7 Aba Make Sure. Ko lo ti nu rara, o ka gu eyin didun, ara riro, afogede gede do ti ara danu. Logo lomo kori agbaduro to ti o si ma sise akori lodo lolufe re iwe atebo la fi pe lo re ajo nadak fun tegugba o da lagu ara 24/7 Aba Make Sure lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062653 0916062653 oruko money janu omo 24/7 Aba Make Sure gugu iga ijawa ija osi always guide me
16: Guy, why you didn't smile like this? Waiting happen.
17: Cause I don't win trip to go abroad.
18: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
19: Baba kere wa de balẹ kasagwa lori itoju ilera ati aile se dede olomo okunrin ni kan soso chai chai chai idunu subu layo fokunrin atobirin opo gbeyawo lo ti denu kole latari wipe awo oko re o kaju ludada baba boda o le tate kan le du be lo simi jekuje debi po ti wa so idakure te lodo lolufe re ah baba kere wa ni o foro re lo lori aile se dede tin bo ofira idakole arara ti ekan sun lo opa eyin dudun ara titara gbigbona inu kiku inu kekun aya tin lu pipipi ma le gba pa ma le gbese owa tese to kuriri ni waju tani baba kere wa ni o kan si pelu ero igbalode tun ma so bi tin kan lugo si lara ti e ogun te ba lo laarin iseju merin le logun ti o ba sise o futu fe teni ki se ti baba kere wa wa pe mi debe
20: bazo olorun ma jarogun aiso
21: Moki olile moki alejo ani faisan logba oruko ti emi ni baba ngana ti gbogbo aye ma pe ni baba kerewa alase ati oludari stand action koboko eike ikude kude to wa le ma ba iwo lomokunrin ja kan si mi
22: ni ile ise wa to wa ni ifelodu street off continental street nilu akure
21: phone number mi 08164122777
23: kila mo si stand action koboko awon egbogi to da fun olomo okunrin ni kan soso o ni a pe ni stand action koboko ani ni olomi ani oni powder olomo okunrin ni kan soso lo sise fun o ti nkan mo okunrin re ko le ma gbera dada ki agbo re ko le ma kan bi agbo ki e sa ara re ko le ma gbera abi oruko ti e ti ti ri pada si boda asuke suke iwaju ololife re iru nkan bayi ko da o ma fight ju fun olomo okunrin ni tori re la se mu egbogi stand action koboko wa fun olomo okunrin ni kan soso egun je egun o sa jo sa ogun temi o ba mo emi o ni so nipa e egbogi ti emi gbe kakiri nkan ti mo jogun lo ba nla wa ni baba wa a ma dagba a ma wo 90 a ma fe iyawo meji meta merin won si ma capable lati ma ba won se boya omo ogoji odun ni eni 50 odun ni eni 60 odun ni eni tori pe e sara re o gbera dada agbore o le kan bi agbo abi e sara ti re kere ju ojo ori re lo ada fo re o le gbera dada ma fi degula baba kere wa
22: kan si mi ni ile ise wa to wa ni ifelodu street off continental street Akure
23: ibenu wa ti e ba wa si odo wa e mo pe omi yato sagbo agbo yato somi ogbo e ti e ba wa si odo wa o ni eje anfani ayewo ofe nipa ona igbalode wa ati awon baba nla wa ti a mo ni ona onifade eyi reni ni gbogbo igba erikeri ka ran ro ni ara nje eje ni abi omi ji ara re ti o fi bi so fi re si ko po to ma fi dagula o le pe mi sori ero bani soro mi
21: 0816412 27
23: 7-7 bóyá wọn ṣe ẹyọ ẹ márùn ún ẹmẹfà kílẹ tó mọ bó ṣe ń ṣe ẹyọ ló ṣe ń momi àbí tó bá yẹ rẹ ṣe ẹyọ tiẹ a máa ta ẹ a máa yún ẹ bóyá ara ń ta ẹ ni àbí ara ń já ẹ jẹ ni àbí inú rẹ ń kùn ní gbogbo ìgbà orúkún ń ro ẹ ni oríkèríkè ara ń ro ẹ ni àbí àtirìn ibùsùn ọkàn síbi kejì ó di ogun àbí wọn tiẹ ti ní ìpèníjà nínú iṣan ara ni iye ọlọmọkùnrin ni pé kó o jílòwúrọ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró déédé tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró déédé a jẹ pé àìsàn kan wà tó ń fà á ìpèníjà nínú iṣan ara ni ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́ kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí ọ̀hún tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀ ló máa ń fa kí carburetor má lè ṣe bó ṣe ń ṣe ibi tó mi ń gbà wọlé omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́ carburetor yìí kò ní lè ṣe dáadáa ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin iṣan ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́ àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì wọ́n fẹ́ ṣe gáàtì ẹ nǹkan máa jáde níbi gáàtì ẹ wọ́n máa fọwọ́ tì í sínú irú nǹkan báyìí yóò dáa kọ sí mi.
0: Bàbá ń gana bàbá kéré wà.
22: Kọ sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelotu Street off Continental Street Àkúrẹ́.
23: Ibẹ̀ ni mo wà gbogbo nǹkan kí nǹkan tí ó bá ń ṣe ọlọ́mọkùnrin nínú àgọ́ ara nínú iṣan ara ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
0: Phone number mi 08164122777
23: àgbo marugbo takebe òun ni àgbo tí èmi ń gbé káàkiri tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá tó máa lè ṣe dáadáa àbí ìpèníjà ti tiẹ ó tiẹ̀ ti fà á ẹsẹ̀ rẹ ń wú ni o lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo irú nǹkan báyìí kò da ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́ a ṣiṣẹ́ tí oògùn bá tán a tún padà sí bó ṣe ń ṣe ni irú nǹkan báyìí kò da a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́ tí o bá wá sí ọ̀dọ̀ wa tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀ a mọ̀ pé nǹkan báyìí ló ṣe o ká tó mọ oògùn tá máa fún ọ àwa kì í ṣe èyí àwa kì í ṣe ọ̀hún ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀
22: kọ sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelotu Street off Continental Street Àkúrẹ́.
0: Bàbá ń gana bàbá kéré wà. Phone number mi 08164122777 08164122777.
1: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
1: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish. Offer valid while stocks last. Me and Maggi, so good together.
4: Ọlọ́run bàbá lọ́la.
24: Àsìkò àjọyọ̀ leléyìí láti gbóhùn wo pé sí Olúwa. Ìdí nìyí tí ìjọ Christ Apostolic Church City of Praise fi ń pé gbogbo ènìyàn síbi ìfinidúyè tí àjọ̀dún ọdún kẹta ìjọ náà tọ́lọ́run ọba ti ṣiṣẹ́ àrà àti iṣẹ́ ìyanu. Ọdún mẹ́ta iṣẹ́ ìránṣẹ́ ìpè tó dájú. Ọdún mẹ́ta ìwàláyè Olúrun lórí ìjọ rẹ̀. Lábẹ́ àkòrò yìí, àjọyọ̀ ìṣòdodo ọlọ́run mẹ́ta lọ́kan celebrating the faithfulness of the triune God. Deuteronomy 7:9. Ọlọ́run ọba ṣetán láti bá òpàdé níbi àjọ̀dún náà. Ìsọjí alágbára lọ́jọ́ mẹ́ta ni ó bẹ̀rẹ̀ àjọ̀dún láti Wednesday ọjọ́ kẹtàdínlógún sí Friday ọjọ́ kọkàndínlógún oṣù kẹfà ọdún yìí. Ilàgò márùn-ún ìrọ̀lẹ́ ojoojúmọ́ níbi tí àdúrà àwọn àsọtẹ́lẹ̀ yóò ti máa ṣiṣẹ́ agbára. Tó bá wá di Sunday ọjọ́ kọkànlélógún oṣù yìí ní ìsìn ìdúpẹ́ àjọ̀dún àti ìfinijóyè. Ilàgò mẹ́wọ̀ òwúrọ̀ níbi táwọn ikọ̀ àti ìrírí ọlọ́run yóò ti máa tàmì òróró lórí àwọn alàgbà diákónì àwọn adarí tá a fẹ́ fi jóyè. Ní gbọ̀ngàn ìjọwà CAC City of Praise +7 and 19 ilẹ̀kùn opposite Great Palmas Filling Station Ọ̀dà Road Àkúrẹ́. Àwọn òjíṣẹ́ ọlọ́run ọjọ́ náà ni Pastor J Olúwafẹ́mi Olúgbàlejò, Pastor Mike Abiodun Assembly Pastor, Pastor J Daramola Odisoji, Pastor Professor J A Alokan District Superintendent, Pastor Gideon O Obiwale Regional.

0: jẹ́ owó ọ̀nà láti dáàbò bo àmúlò data rẹ. Ìdáàbò bo àmúlò data rẹ wà lórí app rẹ. Yọ àwọn app tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
1: Bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan ni.
2: Ó lè wọ́n lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
3: Bẹ́ẹ̀ni o, má gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbòbò ilé ìgbọ̀nsẹ̀ rẹ lójoojúmọ́ pẹ̀lú Hypo Toilet Cleaner.
4: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavor sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì celery.
5: S-E-L-A-R-R-I-E. Salary.
4: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
6: T-U-R-M-E-R-I-C turmeric.
4: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavor kan fún yín.
7: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavor pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata-ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.
0: Ǹjẹ́ owó ọ̀nà láti dáàbò bo àmúlò data rẹ? Ìdáàbò bo àmúlò data rẹ wà lórí app rẹ. Yọ àwọn app tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
8: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
9: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
8: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
9: Not more rich chicken taste, more enjoyment and more value for your money.
8: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
10: Offer valid while stocks last.
11: Me and Maggi, so good together.
12: For this night, everybody go chop. Whether you be man, woman, pikin, you no go fit escape am. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
13: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
4: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavor sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì celery.
5: S-E-L-A-R-R-I-E. Salary.
4: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
6: T-U-R-M-E-R-I-C turmeric.
4: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavor kan fún yín.

0: Ètò yìí ti ń bẹ̀rẹ̀ ní ọjọ́ Thursday on the 18th ọjọ́ kejìdínlógún oṣù kẹfà tá wà yìí àti ọjọ́ Friday on the 19th ọjọ́ kọkàndínlógún oṣù kẹfà tá wà bákan náà. Ọjọ́ méjì péré ni àǹfààní yìí yóò fi wáyé.
1: 070 60 47 80 37.
2: Ẹ bá ń tún pè.
1: 070 60 47 80 37.
2: Ìbáà bá ń sọ ń pa ojú, kí làwọn nǹkan tí máa ń yọ ojú lẹ́nu?
1: Oríṣiríṣi nǹkan ló máa ń yọ ojú lẹ́nu. Ẹlòmíì láti bí àìkí kíyèsí ara látara oúnjẹ látara eruku látara àdọ̀tí àwọn tó yẹ ká mójútó tá à mójútó ó máa ń gba ojú lọ́wọ́ ẹlòmíì.
2: Ojú ọ̀pọ̀ máa wa mi.
1: Lẹ́lòmíì àṣedẹ̀ntì orí náà.
2: Ìmí àwọn máa wa pin. Ìmí àwọn máa wo bàlàbàlà.
1: Bẹ́ẹ̀ni.
2: Ìmí àwọn máa yọ bí èéfín.
1: Bẹ́ẹ̀ni sà.
2: Ìmí àwọn máa dàbí ẹni pé nǹkan ta dì.
1: Lóríṣiríṣi.
2: Ìmí àwọn máa wò bí ẹni pé kò rí nǹkan bọ́bá tó dì gbàngbà mí. Àtọ́ ni ó súnmọ́ bọ́bá sì súnmọ́ àlọ́jì. Ṣé gbogbo eléyìí lẹ ṣe tán láti ṣe fáwọn èèyàn?
1: Pẹ̀lú ògo lọ́dọ̀
2: ẹgbẹ́ lẹ fẹ́ fi ṣe ni àbíjọ àbẹ́yà àbẹ́sìn.
1: Gbogbo èèyàn pátápátá la pè tọ́lọ́run bá ti da ojúmọ́.
2: Lẹ fẹ́ kàn náà wá.
1: Lọkùnrin lóbìnrin lọmọdé
2: lágbà. Ọ̀fẹ́ lẹ sì pé gbogbo eléyìí.
1: Bẹ́ẹ̀ni ẹgbẹ̀rún mẹ́ta ni wọ́n fi gba fọ́ọ̀mù.
2: Owó fọ́ọ̀mù ni wọ́n san.
1: Bẹ́ẹ̀ni 3,000 naira péré.
2: Lẹ́yìn ẹgbẹ̀rún mẹ́ta un, èlò ni wọ́n ṣe àyẹ̀wò.
1: Kò sí nǹkan kan mímọ̀.
2: Èlò ni wọ́n ṣètọ́jú.
1: Àyẹ̀wò ọ̀fẹ́ ìtọ́jú ọ̀fẹ́ ni.
2: Aago mélòó lè tó yẹ́ ọmọ bẹ̀rẹ̀ lójoojúmọ́?
1: Láti aago méje àárọ̀.
2: Aago méje àárọ̀.
1: Títí di aago mẹ́fà rọ̀lẹ́ lójoojúmọ́.
2: Wọ́n má sì ti dé tán gba fọ́ọ̀mù, o ò ní sanwó kankan.
1: Rárá papọ̀.
2: Ẹ sì ní ìṣe ìjọba lọ́ran yín.
1: Iléeṣẹ́ aládàáni.
2: Ẹja síra ibo lẹ ní ìtọ́jú yóò ti wáyé.
0: Ètò yìí yóò wáyé ní Adégbénlé ní ẹgbẹ́ A division nínú ọgbà cultural center nílùú Àkúrẹ́ ni àǹfààní yìí yóò ti wáyé fún odidi ọjọ́ méjì gbáko. Ètò yìí ti ń bẹ̀rẹ̀ ní ọjọ́ Thursday on the 18th ọjọ́ kejìdínlógún oṣù kẹfà tá wà yìí àti ọjọ́ Friday on the 19th ọjọ́ kọkàndínlógún oṣù kẹfà tá wà bákan náà. Ọjọ́ méjì péré ni àǹfààní yìí yóò fi wáyé.
1: 070 60 47 80 37.
2: Ẹ bá ń tún pè.
1: 070 60 47 80 37.
2: Àdúpẹ́ lọ́lọ́run ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè fi bèèrè torí pé ọ̀rọ̀ ojú kìí ṣe ń tá a lè máa fọwọ́ jẹ̀bẹ́ tẹ́ mú àfi kí Elédùà kọ́ mọ́ ìsọ gbogbo wa náà sọ òkun ayé ká sì mójútó. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo ló lè já sọ̀dọ̀ yín?
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tán lè pè wá sí 070 60 47 80 37.
2: Ẹ bá ń tún pè.
1: 070 60 47 80 37.
2: Iléeṣẹ́ wo ló ṣe àgbékalẹ̀ àǹfààní yìí ná?
1: Iléeṣẹ́ Aláhúsá Ventures tó kalẹ̀ sí ìlú Kánò.
2: Lábẹ́ dókítà
1: Dauda Kwande.
2: Ojú ò ní tì í ṣá. Orúkọ tí ga ti jẹ́.
1: Orúkọ tèmi ni Dr. Maruf láti iléeṣẹ́ Aláhúsá Ventures.
2: A gbọ́ pé iléeṣẹ́ Aláhúsá Ventures pé Kánò ni wọ́n wà. Ẹ̀yin sọ Yorùbá bó ló ṣe jẹ́?
1: Bẹ́ẹ̀ni sà. Yorùbá lèmi tí mo jẹ́ aṣojú fún iléeṣẹ́ Aláhúsá Ventures. Ní gbogbo ilẹ̀ Yorùbá ni mo ti jẹ́ aṣojú fún wọn.
2: Báwo yẹn bá pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ̀yin lẹ́gbẹ̀.
1: Bẹ́ẹ̀ni sà, èmi
2: máa gbé. Láti lè jẹ́ àmọ́ bí wọ́n ó ṣe rìn.
1: Bẹ́ẹ̀ni.
2: Atọ́kùnrin àtobìnrin àtàgbà àtọmọdé àti gbogbo ẹni tó bá jẹ́sẹ̀ pé ojú ń yọ lẹ́nu káwọn náà wá láti wá ṣàyẹ̀wò láti wá gbà tọ́jú lọ́fẹ̀ẹ́.
1: Bẹ́ẹ̀ni sà.
2: Ṣùgbọ́n ẹgbẹ̀rún mẹ́ta péré náà gbà fọ́ọ̀mù.
1: Bẹ́ẹ̀ni sà.
2: Ẹjẹ́ yọ̀ǹda yín ó làwa náà ti gbọ́ wọn o. Ẹjẹ́ gbéra láti jàǹfààní ojú ọ̀nà eré lédèá o. Àní wà lóòkun ayé. Ẹ kú ìkànnì.
3: Òkùnkùn ọ̀dà bá sọ̀rọ̀.
4: Number one radio. Adaba FM. Adaba FM. 88.9. Àkúrò.
5: Padà má lọ síbẹ̀ yẹn o. Marketing office Adaba FM ni wọ́n wá. Number one lawa. Ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A division police station. Ọba Adéṣidà road nílùú Àkúrẹ́. Ó dẹ̀ tún lè pe marketing manager sórí 0803-041-4344. Ronke sórí 0703-529-5755. Tàbí Grace sórí 0803-247-4686. Ibẹ̀ gangan ló wà yẹn.
6: Àwọn àti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
7: Bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣanra yóò máa fà mí so láti bàárà ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì. Àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò òun ń sùn dédé. Ọ̀rẹ́ mo ti gbìyànjú
8: tun fi wí àtẹ̀gò sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 070-64-60-6419 070-64-60-6419. Bàbá Òkè Ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
9: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni Bàbá Òkè Ògùn tí gbogbo ayé mọ̀ sí Bàbá Ìsẹ́yìn tí mo wà number 4. Dudu Yemi Lane, opposite Oye Mekun Grammar School ni ilu Akura, baye o fe bere nkan kan bo fe bere, oni mo re ka to fe bere lowo mi, pe mi sori.

0: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07-06-64-60-64-19. 07-06-64-60-64-19. Kí ni ilé-iṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rán lórí? Àti pé kí ni ilé-iṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sùn rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kàn gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jẹ́ awora wa níran. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ọ̀mọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Yemekun Grammar School nílùú Àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07-06-64-60-64-19. 07-06-64-60-64-19. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde tàbí kẹlòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tìhun síwájú ni gègègè bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn lọgọ́rùn-ún ọdún wọn lọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ṣiṣẹ́ àgbẹ̀ ẹlòmíì ṣiṣẹ́ ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé ṣé bí ewé àti egbò yìí náà lè wọ́n náà ń lò. Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àti egbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìn ọ̀rọ̀ àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí ta máa ma ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi èyí náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní ọgbọ̀n ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní ogójì ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kun Grammar School ní ìlú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07-06-64-60-64-19 07-06-64-60-64-19 àlàáfíà ara wo níbi fi abẹ́ ojúbọ.
1: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes o, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
1: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish. Offer valid while stocks last. Me and Maggi, so good together.
3: Ìjẹun ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ. Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kó lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.

0: o se se un ti eda nle ko ma te lowo mo fi oruko olohun ba be yin e ma mu ile aye yin tetere o intori agbara olohun nile wo onile gan ni o so ba nte yo gbianju lati san amure kaye tun ma baje o oju yin na le tin wo pe eyin lo bi giga opo ninu awon to ye yin ka inu won odun si igbega yin o tori be ma joko tetere o nide aba opolopo awon to wa loke yi ashiri ola won won saba nso fun ni ashiri ola won won so fe da sugbe ni to ba mo na ni won ja si e ka le oju oni ti yin mo lo nbi meta ti mo fe kolekun e lale oni a tun lu won logo enu
1: olorun fe mi olorun fe mi olorun fe mi
0: e mo ba ro ke sare ko awon number yi le number kokore o Olorun fe mi mo ma jakaye na lo uko mi gboro gboro tin sawo gboro gboro bobo to gboro ton ti tuta fun afari gbogbo e da laye egbe mi la ma gbe mi anu asa ti mi ojo kurugba opolo ti mi ojo konko idobale ti mi ojo ti ju afaya fa emi lo tore am to da fo geregbe kete kete kete yo ni mo dadu lawo ju awon soro soro ta ba ti owo awon agbagba ta ti ju ba fun ati fori gba adua eleda mi mo be un ola nla re ma je fori gba ipati gbogbo e da ti won darapo omo mi ire to ju ojo ri ire na loju gbogbo aye ori o a mu ni papa tori akoko mi 080 3379 3018 ni number mi 080 3379 3018 ona ni number ti mi e wa gbo o number kokon ti mo ma fun yin gbogbo e da ti e ba mo pe et courses iyan science course ni e se ni lewe te si nwa se ise ti duro fun yin ka wa so pe e je nurse okunrin abi obirin ise na ti duro fun yin 080 3817 7268 080 3817 7268 ni number won eyin ma fun yin ni number kan njoka nla ni sugbon fun gbogbo eda ti e ba ni gbagbo ninu wole ti e si ni gbagbo ninu ise wole baba olowo iyanu ti olohun oba mi nlo fun gbogbo awon eniyan awon na ti won pe won latori eto yi won give testimony ti won ba ti pe mi number ti won re is 080 3817 9441 is 080 3817 9441 ona ni number baba olowo iyanu oluwa ti olohun oba mi nlo fun gbogbo awon eniyan 080 3817 9441 una ni number won bakoko ba to ma ja si yin kini na koja be eti ara yin ni mo fe ki e fi gbo mo ki woli alaye baba wa imole Emmanuel baba ti olohun oba mi nlo fun gbogbo awon eniyan mo n bo na e ku kale oju oni ti wa
2: se bẹ́ẹ̀ mọ̀ ipe ojoojúmọ́ lẹ̀dá ń fi jíjẹ mímu ṣe fàájì ṣùgbọ́n àwọn ọmọ ènìyàn wá rántí pé àwọn oúnjẹ àti mímu tó wà injurious and destructive tó ń ṣàkóbá fún àgọ́ ara ló pọ̀ jù inú tegbètegbò tewébé àti sun làwọn tó lè ṣàtúnṣe wà iléeṣẹ́ lọ́sàm ló sì mọ àwọn ojúlówó natural product wọ̀nyí kákù káfọ̀ káyọ̀ káwá fọpọlọ ìjìnlẹ̀ gbé e kalẹ̀ wá lọ sí àgọ́ ara ènìyàn kó wá máa rejuvenate reactivate revitalize vivify resuscitate reinvigorate kí gbogbo mèdèmèdè ràkọ̀rakọ̀ yamayama tó wà lágọ̀ọ́ ara ó bẹ̀rẹ̀ sí ń pòórá dànù dànù kò wá ní sí gbogbo fífi ẹgbẹgbẹrin bí alákà kéèyàn má lè bẹ̀rẹ̀ mú nǹkan kò wá ní sí pé ibì kan lára ń hún ni ó ń jó ni ó ń ta ni ó ń ro ni ó ń wí ni. Ẹ wo mi ò màrò yìí ṣe pípọ̀ jù ẹ máa bọ̀ ní Lovesam Natural Health Clinic 24-hour service ní tiwọn orí ọ̀fẹ́ sì wà láti rí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà fún àbáyọ lórí ohunkóhun tó bá ń dojú kọ yín àbí tẹ̀yìn ń dojú kọ bí ẹ bá dẹ̀ rí pé nǹkan kan ò ṣe yín body check-up pẹ̀lú detoxification ṣe dandan fọ́mọ ẹ̀dá ó yá sí 26 àdúgbò ayégúnlẹ̀ ní dojúkọ High Court Gate Àkúrẹ́ telephone 080 381 7728 Lovesam Natural Health Clinic olùpèsè dédé nǹkan tó wà fún health benefit ibà.
3: Ẹ kálẹ̀ òdòdó ọmọ Ọlọ́run. Orúkọ mi ni Wòlíì Timothy Adégoríọlá tí gbogbo ènìyàn mọ̀ sí bàbá olówó ìyanu. Akéde ọ̀rọ̀ ìgbàlà ń kí yín wípé ẹ kálẹ̀ níbi gbogbo tí ẹ ti ń gbọ́ mi.
4: ìwọ táyé ń pọ́ lójú tí nǹkan dorí kodò fún tí gbogbo ẹ̀ wá polúkúrú musùmọ́ lọ́wọ́ ló wá dàbíi pé ò lè rọ́nà àbáyọ. Tètè dìde fúyà sáré tètè máa bọ̀ lọ́dọ̀ bàbá ọlọ́wọ́ ìyanu ìyẹn ní ọlọ́wọ́ ìyanu prayer center and physical healing níbi tí ìgbàlà ìwòsàn ìdáǹdè àti ìtúsílẹ̀ kúrò lọ́wọ́ ilà ìlú ayé ti dúró dè ọ́. Má wo ra rẹ níran o, ọlọ́wọ́ ìyanu prayer center and physical healing wà ní Olúwa Gbọ́tẹ̀mí quarters, Ìlàlà, Ọbalógun, off Ifewara road, Kòṣẹ́rẹ̀ ilé ifẹ̀. Fún àlàyé tàbí ẹ̀bẹ̀ àdúrà pé bàbá ọlọ́wọ́ ìyanu sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08 3870 9441 àti 08 0 7 7 9 0 9 4 1 2 ní ọlọ́wọ́ ìyanu prayer center and physical healing ìdáǹdè rẹ dájú.
5: It's Mr. Dave's production.
0: Bajẹ ki ma wòlé àlàyé tí ọlọ́run ọba mi fẹ́ fi ọwọ́ wọn gbé ìsọjí alágbára kan náà kalẹ̀. Mo ń ṣe ètò yìí má fi ọwọ́ tẹtẹrẹ mú ìrìn àjò ayé rẹ. Ọ̀pọ̀ tí wọ́n yí ọká wọn ò fẹ́ kọ́ dáa fún èmi àti ìwọ. Ìwọ náà ló gbúdọ̀ gbìyànjú láti ta mọ́ra. Òun náà ni ẹ̀dá fi ń wá àwọn onímọ̀ káàkiri. Àwọn wòlíì tí ọlọ́run ọba àmẹ́ bá fi sí lọ́kàn àbí tó fún ni agbára bẹ́ẹ̀ náà ní tú ní sílẹ̀. Ìsọjí kan yóò wálé ní ọjọ́ Wednesday ìyẹn 17/18/19 Wednesday, Thursday, Friday. Bàbá náà ti wà níkàlẹ̀ pẹ̀lú ògùn Ọlọ́run láti fi ọ̀rọ̀ ọlọ́run ọba àmẹ́ bọ̀ wá. Wọ́n ṣàlàyé bí ìsọjí náà yóò ṣe wáyé tọ́ba jẹ́ èmi lẹ́yìn ni. Máa kọ nọ́mbà yìí lẹ̀ láti alẹ́ òní náà lọ. 07039090408 070 39090408 ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá náà ni wọ́n mú ilé ayé wọn tẹtẹrẹ kò kúkú jọ wọ́n lójú. Òun náà ni wọ́n fi wà nípò àná náà síbẹ̀. Bọ́ọ̀bá sáré ó lè bọ́ síwájú bọ́ọ̀bá sì ṣípá wọn lè gbé ọ. Ó nídìí abá bí mo fi sọ yìí fún gbogbo ẹ̀dá tí wọ́n gbọ́ mi lálẹ́ òní o. Ìsọjí tó máa wáyé tó bá jẹ́ èmi lẹ́yìn ni a ti dì mọ́ra láti àkókò yìí náà lọ. Ìjù ni ó ti wáyé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì lọ́lọ́run ọba mi yóò lò fún gbogbo àwọn ènìyàn tó bá jẹ́ èmi nìwọ ni. Màá bẹ̀rẹ̀ sí ní pe nọ́mbà wọn láti alẹ́ òní náà lọ. 07039090408 Òun náà ni nọ́mbà tí ẹ lè máa pe bàbá sí Prophet Ìmọ́lẹ̀ Emmanuel bàbá tí ọlọ́run ọba mi ràn lọ́wọ́. Ìsọjí ìbò gan ni ó ti wáyé Akin Ọmọ́ṣe B Street Ìdojúkojú Anglican Grammar School. Òun náà ni ó ti wáyé ìyẹn ní Ìjù Ìta Àgbólú. Àti ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì lọ́lọ́run ọba mi yóò lo bàbá ti wà níkàlẹ̀ pẹ̀lú wa. Ṣùgbọ́n tó bá lóhun tí mo lò fún yín tẹ̀yìn ọ̀ka nọ́mbà ẹ̀ dáadáa ẹ lè gbìyànjú láti pè mí àgàgà fún ẹ̀yìn tí ẹ bá ń waṣẹ́. Wọ́n náà tí o bá ń wò ó pé ọ̀nà àbáyọ. Má gbàgbé ọlọ́run ọba sì ń lo àwọn kan bàbá ọlọ́wọ́ ìyanu Olúwa 08038 17 94 41. Ẹ jẹ́ kí n máa wọlé láti kí bàbá kábọ̀ sórí ètò yìí ìyẹn lálẹ́ òní. Ẹ jẹ́ kí n sáré bàbá iná ẹ kú kalẹ̀ ojú òní ti wá.
6: Ara àdékúnlé kò ṣe ọ̀pẹ́ lọ ti kọ̀ ọ́bọ́ ní kẹgbẹ́ dùn.
7: Iyo ṣe lè kẹsàn-án dùn mí kẹ́ẹ̀rẹ̀ mi tọ́ tọ̀sẹ̀.
6: Kó o rí ti lo báyẹn.
7: Awo gba àrùn.

0: gbà ni ló yẹ ká sátọ̀ òsì òsì gbà tán bí ọ̀la ayò kì í ṣẹgbẹ́ ibi fún gbogbo ẹ̀ ní wọ̀nà àbáyọ fún gbogbo ìdojúkọ ọ̀fẹ́ de tó fẹ́ rọwọ́ yọ ẹni tí ń wà àlàáfíà ẹni ibi gíga wù láti pàṣẹ ẹni ń wọ́nà sílùú òyìnbó ẹni tí sì ń wà nú àtọ́jú rere níbi gbogbo ẹni táìsàn ọjọ́ tó ti pẹ́ ń bá fira tí sì ń wá ìbúláradá àwọn tó fẹ́ kí ìtàn tuntun sọ̀rọ̀ lórí orúkọ wọn ilé ló fẹ́ kọ́ àbí ọkọ̀ ló fẹ́ rà olúwa wà lórí ìtẹ́ kàn sí ọlọ́wọ́ ìyanu prayer center and physical healing at olúwa gbọ́ tèmi community ilala ọbalógun kò séré ilé ìfẹ́ fún àdúrà ìtọ́ni àti àmọ̀ràn ohun ìrànlọ́wọ́ síbi gíga ẹ kàn sí bàbá ọlọ́wọ́ ìyanu lórí nọ́mbà yìí 08038709441 mo kọ orí burúkú sílẹ̀
1: lọ́dọ̀ mi lọ. Jáde
2: lórúkọ Jésù
1: ọlọ́run tó ní ọ̀rọ̀ ló ní ẹ̀jáde
3: lọ. Ni forúkọ Ọlọ́run lókè ọ̀run.
4: Hallelujah.
3: Mo wí lẹ́ẹ̀kejì pé ògo ni forúkọ Olúwa Ọlọ́run lókè ọ̀run.
4: Hallelujah.
3: Èyí ni àṣẹ àti májẹ̀mú náà. Mọ́mì, ẹ tẹ́wọ́ àdúrà yìí. Dádì, ẹ tẹ́wọ́ àdúrà. Ẹ̀yin ọmọkùnrin àti ọmọbìnrin, Olúwa ní kẹ́ ẹ tẹ́wọ́ àdúrà. Torí wípé Olúwa fẹ́ ṣe ohun tuntun nínú ayé rẹ̀. Bàbá mi ní òun fẹ́ ṣe ohun tuntun nínú ìgbéyàwó rẹ̀. Bàbá mi ní pé òun fẹ́ ṣe ohun tuntun lórí ọ̀rọ̀ ọmọ yìí. Ó pẹ́ tó ti ń ké, ó pẹ́ tó ti ń gbàdúrà, ó pẹ́ tí ayé ti ń gbomijé lójú rẹ̀, ó pẹ́ tí ìdádúró yìí ti wà, ó ti tilé wòlíì délé wòlíì. Ṣùgbọ́n ẹ gbọ́, ọjọ́ tí òjò bá gbéra lọ́rùn, ọjọ́ náà gangan ní délé ayé, àṣẹ ti ara mi jáde lálẹ́ yìí. Gbogbo ẹ̀yin tí ayé tí wọ́n mọ̀ gba tó yẹ kó jẹ́ kó lọ́wọ́ ẹ̀ tí ayé rẹ̀ wá ń ṣerú lónìí, àṣẹ ti ara mi jáde lórúkọ Olúwa Ọlọ́run ogun Israẹli. Ó yá gba ire rẹ padà.
4: Amen.
3: Gba ire rẹ padà.
4: Amen.
3: Gba ire rẹ padà.
4: Amen.
3: Gba ògo rẹ padà.
4: Amen.
3: Gba ọmọ rẹ padà.
4: Amen.
3: Gba ilé rẹ padà.
4: Amen.
3: Gba ìgbéyàwó rẹ padà.
4: Amen.
3: Gba ọkọ yẹn padà.
4: Amen.
3: Gba ọkọ yẹn padà.
4: Amen.
3: Gba ìyàwó yẹn padà.
4: Amen.
3: Gba ògo rẹ padà.
4: Amen.
3: Gba owó rẹ padà.
4: Amen.
3: Gba ìrànlọ́wọ́ padà.
4: Amen.
3: Gba ìrànlọ́wọ́.
4: Amen.
3: Ògo ni fọlọ́ lókè ọ̀run.
4: Hallelujah.
3: Olúwa ní kí ẹ gbàdúrà bẹ́tà ẹ̀yẹ ìyẹn Ọlọ́run. Nítorí wípé àṣẹ ni Olúwa fi rán mi níṣẹ́ lálẹ́ yìí. Olúwa ní kí n sọ̀rọ̀ àṣẹ tí yóò ṣẹ kí ilẹ̀ ó tó mọ́. Ẹgbọ́ o, má ṣe àfira, má fi ọ̀rọ̀ mi ṣeré. Ó lè pẹ́ tó ti gbóhùn onírúurú wòlíì, ó lè pẹ́ tó ti rí onírúurú wòlíì. Ṣùgbọ́n ẹgbọ́, wòlíì Ọlọ́run lèmi, aláṣẹ sì ni mí. Bàbá mi fún mi ní àṣẹ, ó ní kí n pàṣẹ. Yéè, ìrìn àjò táyé rìn lórí ẹ, ìrìn àjò kù tẹ́ rìn lórí ọ̀rọ̀ rẹ, ìrìn àjò kù tẹ́ rìn lórí ayé ẹ, tí ayé rẹ fi dúó, tí ayé rẹ fi pasẹ́, tí ayé rẹ fi ń pòfo yìí. Àṣẹ mo pa, ó yà iṣẹ́ yẹn kó bàjẹ́, iṣẹ́ òkùnkùn lára rẹ kó bàjẹ́, iṣẹ́ ọ̀tá lórí rẹ kó bàjẹ́. Ẹgbọ́, àdúrà àkọ́kọ́ rèé. Mọ́mì, tí ẹ bá wo ìwé Sáàmù 126, ẹ kà síwájú. O ní nígbà tí Olúwa mú ìkó lọ sí òní padà, àwa dàbí ẹni tí ń lálàá. Bẹ́ẹ̀ ni ahọ́n wa sì kọ orin. Àwọn ènìyàn wá wí nípa tiwọn wípé Olúwa ṣe ń la fún wọn. Àwa yọ̀ ha ilé arúgbádé mẹ́ta ilé kàtà àbàrò àtàyà. Èèyàn mélòó ló fẹ́ ní ọjọ́ ayọ̀? Èèyàn mélòó ni a fẹ́ dá ayọ̀ padà fún? Àwọn tí ayé gba ayọ̀ ìgbéyàwó lọ́wọ́ ẹ̀, àwọn tí ayé gba ayọ̀ ọmọ lọ́wọ́ ẹ̀, ó yẹ gbàdúrà mẹ́ta yìí pẹ̀lú mi. Àwọn tí ayé gba ayọ̀ òkè òkun lọ́wọ́ ẹ̀, ẹ gbàdúrà mẹ́ta yìí pẹ̀lú mi. Ẹ ké ohun tá a máa mọ̀ gbà lọ́wọ́ mi, kí n ba lè sunkún alẹ́. Ohun tá a máa mọ̀ gbà lọ́wọ́ mi, kí n ba lè sunkún àárọ̀. Ohun tá a máa mọ̀ gbà lọ́wọ́ mi, kí n ba lè sunkún ọ̀sán. Ohun tá a máa mọ̀ gbà lọ́wọ́ mi, pé kí n má rò lóore. Ọwọ́ Olúwa gbà fún mi, gbà orúkọ Jésù. Gbogbo ohun tá a yẹ máa mọ̀ gbà lọ́wọ́ mi, ó yà gbà. Pada bẹ́ẹ̀ni sà ó ń tá gbà lọ́wọ́ wọn sà ayé máa ń gbà lọ́wọ́ èèyàn lójú àlá ayé máa ń gba iṣẹ́ lọ́wọ́ ènìyàn ayé máa ń gba ògo lọ́wọ́ ènìyàn bẹ́ẹ̀ni ayé máa ń gba ìrànlọ́wọ́ lọ́wọ́ ènìyàn ayé máa ń gba ojú rere lọ́wọ́ ènìyàn ayé máa ń gba olóore lọ́wọ́ ènìyàn ayé máa ń gba ọkọ lọ́wọ́ ènìyàn ayé sì máa ń gba aya kúrò lọ́wọ́ ènìyàn ṣùgbọ́n ìwọ ọmọbìnrin tó ń gbọ́ mi wo bí ayé rẹ ṣe rí báyìí ṣé bó ṣe rò pé yóò rí tẹ́lẹ̀ náà rí bẹ́ẹ̀ kọ́ torí pé gbogbo làálà rẹ̀ àwọn kan gbà lọ́wọ́ ẹ̀ lójú àlá àwọn kan gbà lójú ọrùn olúwa ní ká gbàdúrà mẹ́ta yìí ká ẹ wá gbọ́ ohun tí olúwa rán mi ṣe yín ohun tá a máa mọ̀ gbà lọ́wọ́ mẹ́ láti bọ́jú ayé mi jẹ́ ohun tá a máa mọ̀ gbà lọ́wọ́ mi láti dá mi dúró tògótògó ó yá mo gbà mo gbà mo gbà mo gbà mo gbà jésù olúwa wa bí ayé bá gba ìgbéyàwó lọ́wọ́ obìnrin adìyẹni tó sun adẹni tí ò rí ògo lé ọkọ lù adẹni tó máa rí àwọn ẹgbẹ́ ta máa ké ta sọ pé bẹ́ẹ̀ gbà kala ṣe ìgbéyàwó bẹ́ẹ̀ ni ayé gba ìgbéyàwó ìlọ́wọ́ ẹ̀ ó wá adẹni tí ò ládé orí mọ́ wò ó ó kàn sunkún ni olúwa rán mi sí ọ pé a fẹ́ dá padà ohun tí ayé gbà yìí fẹ́ ẹ wò bí ayé máa ń gbọmọ lọ́wọ́ ènìyàn bí wọ́n bá gbọmọ lọ́wọ́ ènìyàn ènìyàn á máa sunkún àìrọ́mọ bí bọ́n lọ ọ̀tún bọ́n lọ òsì wọ́n sọ fún wípé ológun ọmọ ló dẹ̀ máa bí o ṣùgbọ́n kò sì ní sí ọmọ yẹn bẹ́ẹ̀ oh my god ẹnìkan gbọ́ mi báyìí olúwa ní ọmọ dẹ̀ wà nínú ẹ̀ ṣùgbọ́n gbogbo ibi tó bá lọ wọn ni kò sọmọ ń bẹ̀ olúwa ní kó búra ìpàdé yìí ibikíbi tó bá ti ń gbọ́ mi ẹ gbọ́ àdúrà ìkejì yìí kí n tó pe àdúrà ìkejì sà ibikíbi tẹ́ wà ẹ gbọ́ èyí ní ìlú ìjù after ìta ògbólú ní ìjù àdúgbò yẹn ni wọ́n ń pè ní ọmọ sebi street ní college road ọmọ sebi street yẹn ẹ tiri bánà wa lójú ọ̀nà ń bẹ̀ the vessel of grace evangelical church the vessel of grace evangelical church ibẹ̀ láwọn ti pàdé ní ọjọ́ wednesday thursday friday aago mẹ́rin mẹ́rin ìrọ̀lẹ́ aago mẹ́rin ìrọ̀lẹ́ lọ́jọ́ wednesday aago mẹ́rin ìrọ̀lẹ́ lọ́jọ́ thursday aago mẹ́rin ìrọ̀lẹ́ lọ́jọ́ friday ibẹ̀ láwọn ti pàdé ó máa lé gbogbo ẹ̀yẹ ènìyàn gbà á olúwa ní kẹ́ bínú tán ohun tó dàrú yẹn olúwa sì lè tutù wo bí ó dẹ̀ ti rò ó pin ó ti ronú ronú ó dẹ̀ ti rò ó pin ó ti gbà sí kámú wo bí ọ lè gbà sí kámú o ọkàn rò bẹ́ẹ̀ yẹn ni èyí ṣètò ọlọ́run fún ọ èyí ṣètò tí bàbá mi ní fún ọ olúwa sọ wípé kò jí nínú ẹ̀mí jí nínú ọkàn rẹ jí nínú ara wípé o sì lè make ẹ̀ jí wípé o sì lè gba ìkólọ̀ yẹn padà jí wípé o sì lè gba ohun tó ń lọ ohun tí ń gbà lọ́wọ́ ẹ tó ń pa ọ lẹ́kún yé rádà hílíbà olúwa ní ká gbàdúrà yìí ohun táyé màmá gbà lọ́wọ́ mi láti pa mí lẹ́kún ọwọ́ olúwa ó yà dá padà dá orúkọ jésù ẹ̀kẹ́ ohun tí ayé màá mọ̀ gbà láti sọ mí dá aláìrò olùrànlọ́wọ́ olúwa yọ̀dá padà fún mi yọ̀dá orúkọ jésù gbogbo ohun táyé màá mọ̀ gbà lọ́wọ́ rẹ̀ ìwọ máa bẹ̀rẹ̀ ìgbà tiẹ̀ padà gbà gbà jésù olúwa wa wo bí má dúró rárá má fi ọ̀rọ̀ mi ṣeré káládùrádì mi nìzíà olúwa ní àgádágolo táyé tì láti dá ilẹ̀ ẹ̀jọ́ ẹ̀dọ́ sójú kan ó yá iná fọ ẹ wo bí ẹ má fi ọ̀rọ̀ ṣeré ẹ jẹ́ kí omi ó wà níwájú yín ẹ gbàdúrà sínú omi yẹn omi ẹ̀ lẹ máa gbé pàdé mi ní college road ní ìlú ìjù college road ní ìlú ìjù olúwa ló ń fẹ́ dá olóore padà fáwọn èèyàn olúwa Olúwa ló rántí rẹ lo se rán mi sí ọ. Olúwa ló fẹ dá láàánú padà fún ọ. Ẹni mọ fa ọ dìde, ẹni mọ rántí ẹ tí yóò sí ọ láàánú. Sà ẹ jẹ́ kí wọ́n pe nọ́mbà yìí ní alẹ́ òní. Mo fẹ́ gbàdúrà fún àwọn èèyàn 71.71. Máa gbọ́ nọ́mbà yìí 08066056600. Ẹgbọ́lẹ̀ kan sí 08066056600. Ẹgbọ́lẹ̀ kẹta 08066056600. Olúwa ní okùn gbólóhùn kan èyí tí a ó sọ, ṣùgbọ́n ẹgbọ́ ìdìdí yẹn gangan rí ní ọjọ́ Wednesday ní aago mẹ́rin títí lọ́wọ́ aago méje ní ọjọ́ Thursday aago mẹ́rin lọ́wọ́ aago méje ní ìrọ̀lẹ́ ní ọjọ́ Friday aago mẹ́rin lọ́wọ́ aago méje ní ìrọ̀lẹ́. Ibẹ̀ ni gbogbo ẹ̀yẹ ènìyàn yóò ti pàdé mi lójúkorojú ní ìlú Ijù after Ìta Ògbólú Ọmọ́sebí Street ní College Road sá nọ́mbà méjì péré olẹ́ ó mọ̀ pè sí èmi gangan ni màá sì máa gbàdúrà fún yín ní àti alẹ́ yìí lọ títí a ó fi pàdé mẹ́. Nọ́mbà tẹ́ ó mọ̀ pè mí sí òun ni 08066056600. Ẹgbọ́n lẹ́ẹ̀kejì sí 08066056600. Ẹgbọ́n lẹ́ẹ̀kẹta 08066056600. God bless you all.
5: Má fi ọ̀rọ̀ ara rẹ ṣeré. Tó bá jẹ́ èmi ni wọ́n ni. Kí ló ṣẹlẹ̀ tèmi náà ò ní gbé ìgbésẹ̀?
6: Lọ́wọ́ mi wọ́n máa tún béèrè.
5: Àwọn nọ́mbà méjì kan wà tí mo máa pè fún yín. Nọ́mbà àkọ́kọ́.
6: Wọ́n béèrè, lọ́wọ́ mi wọ́n máa tún.
5: Nọ́mbà bàbá wa. Prophet.
6: Kálẹ́ni tó ń ṣètò yìí.
5: Emmanuel Ìmọ̀lẹ̀.
6: Kálẹ́ni tó ń ṣètò.
5: Bàbá tí Ọlọ́run ọba mi ń dara pọ̀ mọ́.
6: Kálẹ́ni tó ń ṣètò yìí tí kò sábà tẹ̀sán. Kálẹ́ni tó ń ṣètò.
5: Ìsọjí yìí yóò wáyé ní on 17/18/19.
6: Tó ń ṣètò.
5: Wednesday, Thursday, Friday nínú oṣù tí a wà yìí lọ́sẹ̀ yìí gangan ni. Ṣé ẹ ti kọ nọ́mbà àwọn ẹlẹ́?
6: Àwa dá wọn lòun, ìyá sọ pé mo dá wọn lòun.
5: Ó mọ̀ pé ẹnìkan náà lọ́lọ́run ọba máa ń rán sí ni tí ń fani sókè. Àwọn kan náà ní yọni kúrò nínú ìṣòro àti nínú wàhálà. Nọ́mbà bàbá Ìmọ̀lẹ̀ rí o.
6: Ọlọ́run fẹ́ mi, àjàkáyé.
5: 07039-09-04-08. Ṣùgbọ́n tó o bá gbàgbọ́.
6: Àrònú rẹ̀ lè dò yí.
5: Pé Ọlọ́run ọba sì ń lu àwọn kan fún àwọn èèyàn. Nígbà tó o bá fojú kọ̀ wọ́n, tí wọ́n bá sọ pé kò ṣe ohun tí wọ́n ní kò ṣe. Àyípadà yóò sì wá lọ́gán. Máa pe bàbá ọlọ́wọ́ ìyanu Olúwa. Kẹ́mi náà ti sáré pe nọ́mbà tí wọ́n.
6: Àrònú rẹ̀ lè dò yí.
5: 080. Mo fi orúkọ Ọlọ́run ọba bẹ̀ ọ́, má fi ọ̀rọ̀ yìí ṣeré. Ó yẹ kí àyípadà ti bá ọ níbi tó wà yìí. Bó o bá ń fi òní dá òní, bó o bá sì ń fi ọ̀la dá ọ̀la, ojú kan lẹ̀dáyọ́ wà bí adákun odò. Kò sì sohun kì í ṣohun tó dáa. Máa pe bàbá ọlọ́wọ́ ìyanu Olúwa sórí nọ́mbà yìí. 08038-709441. 08038-709441. Ẹ jẹ́ kí n máa dúpẹ́ lọ gbogbo ẹ̀dá tẹ darapọ̀ mọ́ mi lálẹ́ òní o. Ibi òní dé báyìí o.
6: Lọ́wọ́ mi wọ́n máa tún béèrè.
5: Ó dùn ṣé mo jẹ̀bi, ìyẹn la máa mú lọ́sẹ̀ tí ń bọ̀. Ojú òní tìmí, ojú òní tìyín. Á dùn tó yóò jẹ́ tèmi, yóò jẹ́ tìyín. Àtún lọ lónìí, á pàdé lọ́sẹ̀ tí ń bọ̀ pẹ̀lú ogun Ọlọ́run. Lórí Facebook, Ọlọ́run fẹ́ mi àjàkáyé. 08038-3079-3018 ni nọ́mbà mi. Tó bá lóhun tí mo lò fún yín dẹ̀yìn ọ̀ká dáadáa, ẹ lè pé nọ́mbà mi 08038-3079-3018 ni nọ́mbà mi. Irẹ́ o tí mo fi yín lẹ̀ sí láàpadà bára wa lọ́sẹ̀ tí ń bọ̀ ọ́ dàbọ̀.
6: Ọlọ́run fẹ́ mi ni, Ọlọ́run fẹ́ mi ni, Ọlọ́run fẹ́ mi ni.

borí dá mi lóbìnrin tí mo sì tún lọ́kọ rí. Ìjà gbólakẹ̀ nínú ilé mi èṣù ní rojú. Èmi kan mo sọ̀rọ̀ yẹn o, ìránṣẹ́ Ọlọ́run kan ló sọ bẹ́ẹ̀ níjọ́ sí. Ó ní ìgbéyàwó àtàrí àjànàkú ni kì í ṣerù fọ́mọdé. Kì í ṣerù fọ́mọdé bí irú àwọn precious báyìí. Kì í ṣerù ọmọdé àwọn praise ọmọ bàbá Ọlágòkè. Ọkọ precious tó ń forí pamọ́. Àtàrí àjànàkú ni kì í ṣerù fọ́mọ kékeré bí irú àwọn wúrà ọ̀la. Àtàrí àjànàkú ni kì í ṣerù fọ́mọ kékeré. Tọkọtaya tó ń gbọ́ mi lọ̀rọ̀ mi léyé. Ṣé dáadáa mo bá yín? Ẹ káàlẹ́ o. Ẹ káàlẹ́ sà, ẹ káàlẹ́ mà, ẹ káàlẹ́ èèyàn rẹ̀. Ṣàlàáfíà mo bá yín lálẹ́ yìí. Mọ́mí ìṣẹ́yìn àti dáàdì ìjọ jẹun ni lálẹ́. Ẹ ìjọ jẹun papọ̀, a máa pàdé lágbàá mi ìfẹ́. Kò dàbí ọ̀rẹ́ mi kan dáadáa. Praise Ọlágòkè. Búrẹ́dì àtàkàrà ni mo ń jẹ lálaalẹ́. Èèyàn tí ò tí ì máa rí ò tí ì ráyé wá. Máríjì dùn. Gbogbo ẹ̀yin judiciary tó máa ń judisọkọ̀ lọ́kọ̀ ṣe mo bá yín. Gbogbo ẹ̀yin kò dílé àpátápátá ṣàlàáfíà lẹ́wà. Dádì bó ni mọ́mi lónìí. Dádì ni mọ́mi ń sepo só òun ò lè sún mọ́ wọn. A máa débẹ̀ náà lálẹ́. Máyọ̀wá Ògún bínú. Ọjọ́ mọ́ mo tún rayọ̀. Agboola Taiwo. Oyindamola Adeola. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti wà ní Facebook yẹn. Ẹ bá mi ṣíẹ̀ fídíò yẹn, ẹ jẹ́ kó rìn dáadáa. Ẹ jẹ́ kó rìn dáadáa. Ẹ bá ń gbé fídíò yẹn. Adégbòye Galani, òun la fi jọ ń ṣe ní Facebook lálẹ́ yìí. Just as usual. Adégbòye Galani. Gbogbo ẹ̀yin tẹ̀ ṣe ń fọ́lọ́ Alani mi, ẹ má bínú bọ̀dá máa kì ti gba àkáǹtì yẹn lọ́wọ́ wa. Wọ́n ti restrict àkáǹtì yẹn. So, lórí ọ̀fẹ́ láti tẹ̀síwájú lórí Alani mi. So, Adégbòye ga Alani, òun la fi ń stream. Even tẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ tẹ fẹ́ pàdé mi, Adégbòye ga Alani náà ni. Content kan wà tá a dẹ̀ tún ń kúùkù náà lọ́wọ́. Irinkirindo la pé. Jeez. By the time ta bá bẹ̀rẹ̀ sí ni máa drop irinkirindo, a máa jẹ àwọn owó kan lórí ètò yìí torí irinkirindo. Bọ̀ ńgbà tí táìmù yẹn bá tó, mo máa jẹ́ kẹ́ ẹ mọ̀, mo máa jẹ́ kó yẹ yín. Ìdílé kọ̀ọ̀kan ló gbọ́dọ̀ máa gbọ́ irinkirindo. So, both YouTube channel, Facebook, TikTok, gbogbo ẹ̀ la máa post ẹ̀ sí tẹ̀ dẹ̀ bá máa rí. Irinkirindo ń bọ̀ lọ́nà, ó dẹ̀ máa gbóná gan ya kìlálà. All right. Àwọn àgbà kan, àwọn àgbà kan. Mi ò mọ bí tán lọ ṣùgbọ́n nígbà tí wọ́n bọ̀ wọ́n sọ pé ìgbéyàwó àjọṣepọ̀ kí n fẹ́ ọ kí n fẹ́ mi. Àárín èèyàn méjì ni ń gbé tó bá ti di mẹ́ta ọ̀nà míì ti wọ̀. Àwọn ọkùnrin máa ń complain. Àwa ọkùnrin la ní complain yẹn o. A máa ní ìyàwó mi kò tiẹ̀ fine mọ́. Ó ṣe jẹgbẹjẹgbẹ, kò improve, kò develop, kò ṣe gbákan, kò ṣàwò kan. Mo wá ro ọ̀rọ̀ yẹn títí láàrin ọ̀sẹ̀. Ibi tí mo conclude sí rèé. Tí fídíò yìí ò bá rìn dáadáa lálẹ́ yìí, ẹ̀yin tẹ̀ wá Facebook yẹn, ẹ̀bi yín ni o. Ẹ máa drop comment, ẹ máa bá mi like ẹ, kẹ́ ẹ̀ dẹ̀ bá bá mi share ẹ. Tẹ́ ẹ bá ti ṣe mẹ́ta yìí, Facebook máa recommend ẹ, ó máa lọ dáadáa. So, ibi tí mò ń bọ̀ rèé. Àwa ọkùnrin, ẹ má sọ pé mo máa ń support àwọn obìnrin too much. They are very fragile. Ó rọrùn gan. Kọ́mọ lọ fìyàwó wa practice ọlọ́bọ̀. Tàbí talájá.
se mo bo da ojo kini ada bo se lowo tan won pada fi yawo won fi practice alaja ni now oni iyawo mi o improve ni mi o se ni fe mo oni nisin o kan ko toju le dada mo oni ko n te bed oni ko n gbalẹ oni ko n se le ko n se to mo wa bira me lere awon ibere kan pe ta ba fe sise ta ba ririn se sa le sise idada praise so n gbo mi ta ba fe sise ta ni ririn se sa le sise idada ise ta ba fe se ta ba ti ni ririn se ise yen o ni sise olodi fa fun yawo ile ta pese nkan to nilo lati se daada fun ninu ile eni ko te be di sa be sheet eyo kan le ni o na le de fin sun all through the week to ba fo orun o mu bayi ojo lo ran ki lo fe sele eni na ra best spread to po sa eni yawo yin o mura daada ko wo awon aso to wu yin lori ko wo awon aso to wu yin e melo le ti jade lo sita nigba te n pada bo sa te wo pe mo de like a trouser yi o de ma fit yawo mi e de lo fun le e melo le ti dress yawo yin be se fe ko ri sa ke to complain opolopo awon nkan lo nsele to ye pe awa gangan ni soro bo a ma put blame yen sori opposite wa same thing applicable to awon obirin e le dress oko yin sama e le ri bata to wu yin e le ri wristwatch to wu yin lowo okunrin mi eni sa e jo ma binu ilo le ra ago yi ibo le ti ra mo like e mo fe ra foko mi ko si nkan to ba je nbe o so if there's something they feel like ah kini yi onlele o ku die ka to lara iyawo mi sa e invest sibe obirin to nwu yin ta yen to fine to mo lo loyin oko e ti nawo le lori o ti invest sibe eyin na invest sori ti yin na iyawo mi dele nje ta o ni oko mi walai won ti toast iyawo e won ti fe gba iyawo lowo e mo ni nkan ti mo fẹran gan niyan inu mi dun o ni kini reason mo ni nkan ti won o ni I have what they do not have and you are so beautiful bo se ye ko ma ri leleyi mi o loro to po ti mo fe so nbe mo kan fe ko ye yin ni pe investment sinu ile yin sori eni te fe loko laya o se pataki ke to complain wa present awon kini yen e provide ke wa ba complain later all right mo fi yin sile sapa bi e ka le sa o e ka le ma e ka le yin ore

0: ẹja lọ tó sùn. Praise fi nǹkan kan hàn mí sìn praise mo wá. Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ lọ World Cup, World Cup ní kẹ́ ẹ lọ. Ṣé ẹ rí bàbá ẹ̀ World Cup ló lọ wò. Ó wá rí World Cup míì tó orí jọlọjọlọ. Ẹ̀yin tẹ́ ẹ wá Facebook ṣe ẹ ti rí fídíò yìí. Ṣé ẹ ti rí fídíò yẹn. Ẹ máa wo nǹkan tí bàbá ẹ̀ ń wò. Ẹ jẹ́ kí n fi hàn yín dáadáa. Kọ́lọ̀ ń ṣàánú àwa ọmọ.
1: Jọ̀wọ́ forí jì mí fà mí mọ́ra.
0: Ṣé ẹ ti rí nǹkan tí ń wò báwọn? Kámẹ́rà àgbẹ̀tọ́ yé jókòó bẹ̀. Bírèsì ò lọ́rùn. Ẹ jẹ́ ká lọ toast. Gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ yẹn gẹ́ẹ̀tì kọ́ọ̀pù yín. Ayọ̀mídé Adẹnìkanjú. Déwọlé Fálò. Daniel Dantos. Ọ̀gá Samuel Bricklayer. Awo Alameda. Ṣé mo bá yín dáadáa lálẹ́? Àwọn eléyìí mọ̀lé kọ́lọ̀ ń ṣàánú wa ni. Wọ́n lè mọ kádàrá èèyàn. Wọ́n ò tíì sanwó advertisement, so mi ò tíì lọ síbẹ̀. Yes, Januzaj Betking. Ọ̀rẹ́ mi Dejo wọn ń padà bọ̀ lórí ètò rẹ̀. Nígbà tó ṣù yóò bá fi parí. Januzaj Betking a tún padà dé. Ọ̀rẹ́ mi, aláyé mi sàbẹ̀. Ó yẹ jẹ́ ká lọ toast.
1: Fẹ́ntò tí retí yẹn ló pọ̀ lọ́nà
0: yìí. Bá a ṣe máa ń toast rèé torí àwọn tó bá ṣe ń darapọ̀ mọ́ wa. Gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀yẹn lẹ máa gẹ́ẹ̀tì kọ́ọ̀pù yín. Ẹ gẹ́ẹ̀tì kọ́ọ̀pù yín rẹ́dì. Ẹ fi drink sínú ẹ̀. Ó lè jómi, ó lè jẹ́ soft drink. Whatever it is, ẹ fi sínú ẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ̀ wà ní Facebook yẹn, ẹ jẹ́ kí comment yẹn máa pop up. Ẹ jẹ́ kí comment yẹn máa wọlé. Ẹ like kẹ́dẹ̀ máa share video yẹn. Facebook a lè recommend ẹ. Ó yẹ jẹ́ ká lọ toast. Ṣé ẹ ti ṣetán? Praise, where's your cup? A ṣì fẹ́ bẹ Ọlọ́run fún gbogbo ìdílé tí kò tó lọ́wọ́ tá a wà yìí.

ọkùnrin ni o ni itura ninu igbeyawo ini abobinrin ni o ni a be Ọlọ́run fun itura ninu igbeyawo won Now we are cheering to a beautiful marriage, a progressive beginning, ayọ̀ tí ò ní parí, ìdùnnú tí ò ní lópin nínú ẹbí. Omi yẹn ti sọkún darí lálẹ́ yìí. O ni mo ṣíléyà. Ṣíléyà ma. Ṣíléyà. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn ìrìn ta mọ́ rìn torí ọmọ ni. Àwọn ìpèníjà kan wà tá a nílò láti là kọjá kọmọ wa mọ́ bá là kọjá. Ẹnìkan ní dégbéga ṣe bíyàwó mẹ́rin bàbá ẹ fẹ́. Mo ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n it is me and my wife. So we are cheering to a new beginning, a progressive marriage. Ayọ̀ tí ò ní bàjẹ́. Ó yẹ kọjú sẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín yẹn. Ẹ wá sọ fún wọn pé aláyọ̀ mi. Tèmi nìkan ṣoṣo. I love you so much.

0: ẹja pe ẹnìkan láti kú. Ìyá. Mo ń gbìyànjú àti jẹ́ṣẹ̀ kan. Iṣẹ́ yẹn lọ fà díẹ̀ Èkó dí. Bọ́sẹ̀ mo ti ń pe boyfriend díẹ̀ o. Kọ́lọ̀ ń jí ògbẹ́ kó mọ̀yìn ti sùn. Hello, brother Ekalesa. Hello.
1: Hello.
0: Ekalesa, ṣàlàfíà lẹ́wà sá. Yà, Adégbòyìgá ló ń sọ̀rọ̀ láti Àkúrẹ́. Hello, can you hear me, sir? Hello?
1: Hello?
0: Ekalesa, ṣàlàfíà lẹ́wà sá.
1: Ṣàlàfíà.
0: Yà, Adégbòyìgá ló ń sọ̀rọ̀ láti Àkúrẹ́. Yà, mò ń pè yín látòrí program Ọ̀rọ̀ Ìfẹ́ lórí Àdàbà 88.9 FM.
1: Sorry, I'm not interested.
0: No, I'm not pranking you. Hello? Oh my God. Àwọn prankster ti báyé jẹ́ o. He actually thought I'm pranking him. Ó dẹ̀ possible kó máa ṣojú mẹ́jọ. So, bọ́sẹ̀, Bọ̀bọ́lá lòun wà interested o. So, she actually called me pé kí n bò ń pe ọkọ òun. Kí n dẹ̀ bò ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé ó nífẹ̀ẹ́ òun dáadáa. Kí n bò ń sọ fún un pé she loves him very well. Bọ̀bọ́lá is in Lagos, Bọ́sẹ̀ is in Àkúrẹ́. Ẹ̀yin prankster yìí ẹ̀ ṣàánú wa. 08162519991. Hello, somebody Ekale o.
2: Ekale sir.
0: Ṣàlàfíà lẹ́wà sá.
2: Àlàáfíà ni.
0: Ìyàwó yín kọ.
2: Ọwọ́ a.
0: Ṣé wà ń bẹ̀ yẹn?
2: Wọ́n lẹ̀ wà bí o.
0: Ẹgbẹ́ funfun.
2: Ọgbà fóònù yà.
3: Ẹ̀lẹ́ sá.
0: Ṣàlàfíà lẹ́wà máa.
3: Àlàáfíà ni sá, Ekale sá.
0: Ẹ ṣeun, ọjọ́ wo ni dádì yẹn náà ti bá yín dáná kitchen last?
3: Ó ṣe díẹ̀ sá.
0: Kí ni nǹkan tẹ́ yín observe kó fà?
3: Mo observe pé wọ́n máa ń pẹ́ dé wọ́n ní tí wọ́n rí ní time.
0: Ok, anytime tí ẹ bá ń bọ̀ láti ìta tán bá ṣe ilẹ̀kùn fún yín, ṣé máa ń spank yín?
3: No.
0: Ẹ láìkẹ̀.
3: Mo láìkẹ̀ bọ̀ wọn kì í ṣe.
0: Wọ́n ì ṣe. Ẹ ló sá.
2: Hello.
0: Kí ló dé tẹ̀ spank mọ́ mi?
2: Mo lè jí kankan o.
0: Why tẹ̀ fi spank wọn? O ya, mọ́ mi ẹ̀ dìde, dádì ẹ̀yìn náà dìde, ẹ lọ sẹ́nu ọ̀nà.
2: Ẹgbẹ̀rún lọ́la wa.
0: Ẹ lọ sẹ́nu ọ̀nà. Ẹ bọ́ọ̀lù ẹ̀sìn máa sọ pé wọ́n lè ṣẹ́nu ọ̀nà lẹ́nà rò sí. Ṣẹ́nu yàrá lẹ̀ wà bínú living room? Yàrá. O ya ẹ̀ dìde. Ẹ ló mọ́ mi. Ẹ̀yin méjèèjì ẹ dìde ẹjọ́. Ó yẹ lọ síbi ẹnu ilẹ̀kùn gangan. Mọ́ mi ẹ̀yin ni kẹ́ wà níwájú, dádì ẹ̀yin ni kẹ́ wà lẹ́yìn. Now, mọ́ mi, ṣé ẹ mọ̀ kó tó máa ṣẹlẹ̀? Dádì máa spank yín, ẹ máa sọ pé fi mí lẹ́jọ́. Ẹ calm down now, tán bá ti pa padà spank yín ẹ̀gẹ́, ẹ wọ́n máa sá lọ. Dádì ẹ̀yin náà wọ́n máa tẹ̀lé wọn, ẹ wọ́n máa spank wọn lọ, ó yá. Oya oya.
2: Ala ni wọn
0: pa mi na. Ẹ continue nkan ti mo ni kẹ ṣe nkẹ ṣe oya. Ẹ máa ṣe lọ continuously. Àfi tí mọ́mí ò bá láìkẹ́ ẹ̀ ló kù oya.
2: Ọláìjẹ.
0: Ẹ máa ṣe. Mọ́mí ẹ̀yẹ ẹ máa sá fún wọn káwọn náà máa lé yín. Yes. Now we are talking. O dàrọ́ o. I like it. 08162519991. Hello, Ekale o.
2: Ekale.
0: Ṣàlàfíà lẹ́wà sá. Mọ́mí nkọ. Why now? Why? Simple instruction. Why? Ṣé voice mi lè fẹ́ gbọ́ ni àbẹ́ fẹ́ gbọ́ voice ara yín? You cannot cheat it. Màá mọ̀, ó dẹ̀ máa dààmú wa. I don't like hearing the feedback. Hello, Ekale o.
4: Hello, Ekale o.
0: Ṣàlàfíà lẹ́wà sá.
4: Àlàáfíà ni.
0: Ṣé mọ́mí wà ń bẹ̀ yẹn?
4: won ti bi won travel
0: iya eyin nkan le wa wa nbe yen ojo wo mummy ti fowo ra yin laya last
4: ko to lo laaro yi o fe bi fowo pa mi
0: o ya esun tori pe mummy o si nbe yen na eyin le ma represent mummy eyin to ma represent ara yin
4: sa
0: eyin le ma represent mummy e de to ma represent ara yin
4: then
0: sir oya esun esun ke fe yin yin lele
4: okay sir
0: e wa e fi phone yin e fi owa lafia yin mu phone yin
4: okay sir
0: e wa fi owo otun yin e ma fi ra aya ara yin pepe e wa ma so pepe le baby yin e tun ma ma re re si
4: pele baby yin
0: oya ege
4: pele baby yin
0: oya continue
4: pele baby mi
0: daro
4: daro
0: oh my god 08162519991 hello somebody
5: hello sir
0: e kale shalafia lewa
5: lafia ni
0: mommy nko
5: mommy wa legbe mi
0: ojo wo mommy ti fowara yin laya last
5: ah every day
0: shan ti fowara yin laya laya le ni
5: aya ni kan lo ti wa
0: e gbe fun fun mommy
6: hello
0: e pele mommy
6: e ka le se
0: se ti korin ogo lale ni
6: a se mura ti ko
0: e se mura ti ko afa hello hello ma
6: yes
0: se no le fi ma n jogede ni abi iya mo po
5: Okay.
0: Hello.
6: Yes.
0: She man fe no yin jogede abi ya mo po nikan le fi mo jogede.
6: Ya mo po
0: ni. Ya lo mo po nikan le fi mo jogede. Hello daddy.
5: Hello sir.
0: Afa ogede te gbedele ti mommy ba fe no je. Ba o le se ma fi.
5: Ah. Ma lo si le mummy ni.
0: E ma ki le pe re mummy. Wow.
5: Ma lo
0: Hello mommy.
6: Yes sir.
0: Why tell you le fenu jogede? Mo de enu yin de tobi.
6: Enu mi o tobi.
0: Why tell le fenu jogede?
6: Enu mi o le gba.
0: Enu yin o le gba. Hello daddy, make sure pon fenu jogede lale. O ma like e.

0: kò sẹ́yìn tó máa bá wọn fọ̀ tó ráwọn ló yẹ kán fọ̀ wọn ò wá ní fọ̀ lásán wọn máa la tó bá ti wá la tán á ṣẹ̀ wá fọ̀ á lè mọ́ dáadáa ẹ wo tó bá fẹ́ máa ṣe yín bákanbákan ẹ fá lọ́mù fọ́ dàrọ́ 08162519991 Hello, somebody ekale o.
1: Hello, ekale.
0: Shalafia lewa. 08162519991. Praise Olagoke. To ba jeun tan. Show fẹran lati ma fọ ba bi ko ma labo. Hello, somebody ekale o.
2: Hello.
0: Shalafia lewa.
2: Ade
0: sa ekale. E se o bi ogbo yin dada.
2: Okay.
0: Yeah, thank you. Share ti mari.
2: Benny.
0: O da pe wa labi abo le kan abi.
2: Rara o.
0: Now. Se wa pelu mi.
2: Benny.
0: Se dadi wa nbe yen.
2: Okay.
0: Se dadi wa nbe yen.
2: Benny, won wa legbe mi.
0: Okay. She don like lati ma sere blom blo.
2: I like it.
0: I like it gan. Ẹ gbé fún fún wọn.
1: Hello sir.
0: Ẹ pẹ̀lẹ́ sá ọ dádì.
1: Ẹ kàlẹ́ sá.
0: Wọ́n lẹ̀ láìkì láti máa ṣeré blomblo.
1: Mo láìkì gidi gan.
0: Blomblo tó lọ́n fún yín. Ṣé blomblo ọlọ́sàn ni àbí blomblo oníbẹ̀pẹ̀?
1: Ọlọ́sàn ni.
0: Ọlọ́sàn.
1: Bẹ́ẹ̀
0: ni. Okunwọ́ ẹlẹ́kunwọ́ ni. Kì í ṣe alábọ́dé.
1: Tọlọ́sàn rere.
0: Ok, tọlọ́sàn ni. Alright. Ọjọ́ wo ni mọ́mì ti fọwọ́ra yín nípa kọ̀ last níbi ẹ̀yìn ọrùn yín?
1: Ojoojúmọ́ ló máa fọ́ pa mí, ojoojúmọ́ náà máa fọ́ pa.
0: Ní máa fọ́ pa yín lẹ́yìn ọrùn mi ò sọ pé àyà. Most obìnrin ò rántí pé ó yẹ káwọn fọwọ́ pa ọkọ wọn lẹ́yìn ọrùn.
1: Àti ẹ̀yìn ọrùn àti àyà ojoojúmọ́ ló máa ṣe.
0: Ẹ ló mọ́mì. Mo fẹ́ kẹ́ ṣe nǹkan kan. Mo fẹ́ kẹ́ ṣe nǹkan kan. Ẹ súnmọ́ dọ̀ dádì.
2: Ṣé súnmọ́ wọn?
0: Ṣé rí ìka ọwọ́ yín títí àárín yẹn títa àárín yẹn? Ẹ kàn fi síbi orí wọn láti wájú orí kẹ́ wá mo la àárín orí wọn lọ báyìí wá sí ìpàkọ́ wọn yẹn wá síbi ẹ̀yìn ọrùn.
2: Okay.
0: Oh, yeah, ẹ ṣe. Tẹ́ ẹ bá ti débi ẹ̀yìn ọrùn yẹn, kẹ wá ẹ dúró ẹ calm down mọ́ mi. Mo sì ń fún yín ní nǹkan tẹ́ ẹ máa ṣe iṣẹ́ ń gbọ́ mi.
2: Okay.
0: Tẹ́ ẹ bá ti débi ẹ̀yìn ọrùn yẹn, ẹ wá máa fọwọ́ ra, ẹ wá sọ nǹkan ẹyọ kan tẹ́ ẹ fẹ́ fún dádì tẹ́ ẹ bá ti débẹ̀. Oya. Oya. Oya.
2: Mo ti ṣe bẹ́ẹ̀ sàn.
0: Ẹ tí ì ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ máa mọ̀.
2: Mo ti bèrè nǹkan tí mò ń fẹ́.
0: Ẹ fẹ́ràn lọ́wọ́ wọn. Ṣé láti lọ bá yín gbégi lóko àbí láti bá yín pọnmi lódò?
2: Rárá o.
0: Ẹ sọ fún wọn nǹkan tẹ́ ẹ fẹ́.
2: Dádì.
1: Máa.
2: Àlà ni wọ́n pa mí náà.
1: Máa. Béèrè, I will do it for you, don't worry.
0: See, open check. Béèrè, I will do it for you. Oyè béèrè, mọ́mí.
2: Dádì.
1: Yes.
2: Mo èmi náà fẹ́ràn lọ́wọ́ yín láì. Ẹ wo, àlà ni.
0: Dádì, èmi nílò ìrànlọ́wọ́ yín sà. Ẹ ló sà. Àwọn sọ pé àwọn ò nílò ìrànlọ́wọ́ yín. Èmi nílò ìrànlọ́wọ́ yín sà.
1: Ok sà, ọ̀gá.
0: Corolla Sport, ó ti tó mi.
1: Wow, akánigbẹ́ jẹ́ ìyàwó mi bá ń bára fún yín.
0: Ó dàrọ sà. Bye bye. Waiting man, do man. Kó dìgbà tí bá tó gbéyàwó yékẹ́ tó ra Corolla Sport fún mi. Ó dàárọ̀ sà. Áńgẹ́lì mi á dẹ̀ mí sí yẹn kálẹ́ tó kójú tó mọ́. Áńgẹ́lì mi á mí sí yẹn. Ó máa pàdé yín lójú oorun. A ní lọ gbé mọ́tò yẹn.

0: Olúwa gbọ́ pé wá Michael Tyler Mosaida ẹgbẹ́ yìí wá ìyìn wá ń dúró ní Sioni àjíǹde àti gba gbogbo ogo a ó yìn ọ́ a ó gbé ọjà onílọ́jọ́ Monday gbogbo yẹn mi ọwọ́ yìí mo pàṣẹ àgbàna tó ń bá ọwọ́ ìṣiṣẹ́ àti àṣetì bó ṣe mi ọwọ́ yẹn kò máa jábọ́ rẹ̀ àìlówó mọ́ rárá ẹlòmí ò ti ẹ̀rù mọ́ rárá onídẹ̀ ni Monday lónìí gbogbo má jẹ̀mú tí òjò rówó mọ́ kó máa jábọ́ rẹ̀ gbogbo àmì tí òjò rówó kó máa jábọ́ rẹ̀ àránsí tí òjò rówó kó máa jábọ́ rẹ̀ àsàsí tí òjò rówó kó jábọ́ rẹ̀ jábọ́ rẹ̀ jábọ́ rẹ̀ jábọ́ rẹ̀ jábọ́ rẹ̀ jábọ́ rẹ̀ èyí dáná ẹ̀mọ́ tuntun mi orí ẹ gbogbo èyí tí ẹ ní ẹrù gbèsè lọ́rùn àbí tí bùkátà yìí wúwo
1: jésù
0: wípé àjàgà mi rọrùn ẹrù mi sì fúyẹ gbogbo àjàgà wúwo kó máa fúyẹ ẹgbẹ́ ìtúsílẹ̀ nínú ìgbèkùn tó wà àtú ẹ sílẹ̀ ẹni tó lòun fi ogun dẹ́n wò ní wíìkì yìí ẹ̀mí ẹ̀ máa lọ ṣé owó rẹ̀ wà nítòsí àti ẹ fi síwájú
1: báyìí
0: ẹ fi sí àgbélébù síwájú orí yìí gbogbo èyí tí o ti rí gbà ní
1: Lagos State
0: ní alẹ́
1: yìí
0: a máa wà ní Korodu
1: na
0: sórí sòrí Korodu yẹn Monday night ó ti di ọjà àgbáyé ó tó dẹ̀ máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lálẹ́
1: yìí
0: arúgbọ́jọ́ ti sọ fún mi wípé sọ fún àwọn ènìyàn
1: yẹn
0: 8,000 people
1: tó
0: bá kọ́kọ́ wọlé lálẹ́
1: tonight
0: wọ́n ní kí n máa fún wọn ní mọ́ntù ìrànlọ́wọ́
1: kan àmásọ give them mantle of help
0: ó méjì ní mọ́ntù máa
1: sọ two things that mantle with you
0: ó máa fi sínú ilé ẹ
1: you put it in your home
0: olúwa ní gbogbo àwọn àjànú
1: you don't see all those demons
0: àwọn ẹbọra tó ń gbẹbẹ wọn máa sákúrò
1: ní they run out of your house
0: àwọn tó ń bọ̀ lọ lọ bọ̀ sọ ní fàgbà láàárọ̀ ọ̀la wọn àgbà tí wọn gbogbo èyí tí wọn jẹ láyọ̀ ẹgbà ìtúsílẹ̀ ẹ ṣeré òní ni
1: Monday
0: ọjọ́ tí ó ní ajẹ́ nínú ẹ fò síwájú pẹpẹ alleluia méje ogo méje osana méje àti iye alleluia méje
1: hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah
0: ẹ kojú sọ́nà kejì
1: ogo
0: lẹ́ẹ̀mejì
1: ogo ogo ogo ogo ogo ogo ogo.
0: Ọ̀nà kẹta osana méje.
1: Osana osana osana osana osana osana osana.
0: Yìí sí ọ̀nà kẹrin iye.
1: Iye iye iye iye iye iye iye.
0: Na a fẹ́ fọjú ẹ̀ ní gbàdúrà
1: ni. Today we are really going to pray.
0: Mo ń bọ̀ wá ṣiṣẹ́ lórí iyọ̀ yẹn.
1: I am going to work on your
0: salt. Àti owó ẹ̀.
1: And your money.
0: Mo gbàgbé o.
1: But don't forget. Mo
0: òróró ẹ sọ́dọ̀.
1: Get your energy.
0: O ní.
1: Today.
0: O ń jáde lọ.
1: You are going out.
0: O máa mú ọrọ̀ bọ̀.
1: You will come with wealth.
0: O máa mú owó bọ̀.
1: You will come with money.
0: Ẹgbẹ́ ẹni wọlé.
1: Bring up this person.
0: A padà bọ̀ wá.
1: We will be right back.
2: Kale sa, èmi ni David, I am so much grateful daddy, Olúwa túbọ̀ máa ràn yín lọ́wọ́, Olúwa túbọ̀ máa fi agbára kún agbára yín. Ẹ ò ní wálẹ̀ láéláé lórúkọ Jésù ilé ológo, ẹ ò ní pàdánù rẹ̀. Testimony tèmi tí mo fẹ́ sọ ni pé nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní ṣe prógráàmù tí mo bẹ̀rẹ̀ sí ní bá fọ́lò prógráàmù yìí, Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní ṣeun ìyanu. Agbára Ọlọ́run ó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ nínú ayé mi tèmi náà mọ̀. Agbára ọ̀tún, àánú ọ̀tún ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní tají nínú ayé mi tí mo dẹ̀ mọ̀ tí mo dẹ̀ ń rí. Ibi tí mo ti ń ṣe mo miss ẹ látijọ́ tí ẹnìkan ti sọ fún mi pé kí n bẹ̀rẹ̀ program nígbà tí mo rí àwọn prayer point ńláńlá tẹ máa ń sọ. So láti bẹ̀ lọ iṣẹ́ ó ti bọ́ lọ́wọ́ mi láti bí oṣù bíi márùn-ún tí mi ò ríṣẹ́ kankan ṣe gbogbo bí mo ṣe ń ṣe wọ́n á ní wọ́n máa pè mí náà ni mi ní bọ́ọ̀n kankan. Ṣùgbọ́n ó yà mí lẹ́nu pé ní ẹnu tí mo bẹ̀rẹ̀ prógráàmù yìí nǹkan bíi ọ̀sẹ̀ kan sísìn ibi kan tí mo ti ṣe interview rí nọ́mbà tún pè mí bẹ́ẹ̀ wọ́n ní kí n wá ibẹ̀ náà ni mo tún wá padà sí. iṣẹ́ náà dẹ̀ jẹ́ iṣẹ́ tó dára tó dẹ̀ tó ń san owó ńlá owó tó dára fún yàn níbẹ̀ ó yà mí lẹ́nu gan so òun ni testimony tèmi bàbá ẹ ṣe gan o.

0: ẹrú ọlọlà mọ o.
1: Òkè láyé mi wá o.
2: Orúkọ mi ni ọdún ayọ̀ Ìdòwú láti Mòwe. Kò sí gbogbo ìgbà lọ́lọ́run máa ń dé mi náà lóhun. Mo dúpẹ́ pé látìgbà mo ti ń wá sí orí òkè Ìjẹ́bú-òde, mo máa ń béèrè Ọlọ́run sì máa ń ṣe fún mi. Mo lọ sí orí òkè Ògo, wọ́n ní ká sanwó cement ẹyọ̀kan. Mo sanwó cement, ìgbà mi máa délé, mo ra ilẹ̀. Nígbà tí mo tún máa di oṣù kejì tó jẹ́ oṣù August, àtúnsanwó cement ẹyọ̀kan, mo máa délé. Dádì ṣe program kan lórí sáfíìsì ní ìdajì. Wọ́n ní ẹni tó máa gba kọ́kọ́rọ́ mọ́tò. Wọ́n ní kan tẹ́wọ́, mo dẹ̀ tẹ́wọ́. Pẹ̀lú ẹ̀rí mi lójú ọ̀nà ni mo ti ń gba prayer yẹn. Mo ní mo ti gbà á. Nígbà máa tó bíi 12:00 ọjọ́ Thursday yẹn, mo rí pé mo rí mọ́tò kan lórí àtẹ, mo dẹ̀ lọ́nà. Níwọ̀n bá tó kù nínú àkáǹtì mi, mo dẹ̀ ná mọ́tò yẹn, ó dẹ̀ bá lọ. Ẹni yẹn dẹ̀ gbó lọ́wọ́ mi. Ìṣẹ̀ra mọ́tò yẹn nìyẹn. Ìṣẹ́ta oṣù tí ó lọ lọ́hùn-ún torí mi lọ ilé tó lọ yìí, mo fi owó sílẹ̀, owó sìmẹ́ǹtì. Mo dẹ̀ kọ 2-bedroom flat kan, a room self-contained kan. Ẹ bá mi ní Olúwa lógo.
3: Ògo.
4: Lónìí Monday.
5: Today Monday.
4: Ẹ jáde ẹ ra àánú.
5: You will go at 30%.
4: Báyìí lolúwa wí o.
5: God save the Lord.
4: Wọ́n ní kí gbogbo ènìyàn.
5: Everybody.
4: Fi your dear self
5: wẹ̀. Put anything on your head.
4: Pẹ̀lú owó yẹn.
5: With that money.
4: Wọ́n máa ra mọ́ owó.
5: You rabbit is rabbit.
4: Mọ́ pàṣẹ.
5: And your torrents.
4: Ní wíìkì.
5: This week.
4: Mo máa kó nǹkan lajọ.
5: I will gather great things.
4: Mo máa kó ọrọ̀ jọ.
5: I will gather wealth.
4: Mo máa kó owó jọ.
5: I will gather money.
4: Mi ò ní jẹ gbèsè.
5: I will not be in debt.
4: Ìṣẹ̀dá mi.
5: My destiny.
4: Ní ọ̀sẹ̀ yìí.
5: This week.
4: Wọnú ire ńlá.
5: Enter to great blessing.
4: Wọnú ìbùkún.
5: Enter to blessing.
4: Ṣé àmì. Ṣé àmì. Wá fi owó yẹn kan orí ẹ.
5: Now use that money to touch your head.
4: Ní ìgbà méje.
5: 7 times.
4: Orí mi gba ọlà.
5: My head receive wealth.
4: Orí mi gba ọlà.
5: My head receive wealth.
4: Orí mi gba ọlà.
5: My head receive wealth.
4: Orí mi gba ọlà.
5: My head receive wealth.
4: Orí mi gba ọlà.
5: My head receive wealth.
4: Orí mi gba ọlà.
5: My head receive wealth.
4: Orí mi gba ọlà.
5: My head receive wealth.
4: Ṣé lọ́jọ́ Monday báyìí.
5: On Monday like this.
4: Gbé ìfẹ́ Ọlọ́run jáde ní.
5: Go out with the love of God.
4: Gbé ìfẹ́ ọmọnìkejì jáde
5: ní. Go out with the love of God. Rò
4: lọ́kàn, kí ni mo lè ṣe fún
5: ọmọnìkejì? What can I do for my fellow man?
4: Kí ni mo lè fi ran àwọn èèyàn lọ́wọ́?
5: What can I do to help others?
4: Èní ọjọ́ ajé báyìí.
5: Today be Monday.
4: Kí ni mo lè ṣe?
5: What can I do?
4: Láti pa ẹnìkan
5: lẹ́nu. To make somebody laugh.
4: Wá gbà mí gbọ́. Tó o bá ní irú èròǹgbà
5: yìí,
4: kò sí bó ṣe ní
5: mo lè padà. Surely you will go be blessed.
4: Na irú ẹni ọjọ́ Monday.
5: Today be Monday.
4: La máa ń dá ọrẹ.
5: We do give up.
4: Gbogbo ẹni tá a bá ti jọ fi yọ gbàdúrà.
5: Everyone that will pray with that salt.
4: Kílẹ̀ tó sùn.
5: Before night.
4: Wọ́n gbúdọ̀ sílẹ̀ kù ọ̀sẹ̀.
5: You need to open the
4: week. Everybody.
5: Gbogbo ani o.
4: Ló gbúdọ̀ ṣe.
5: Demonstrate.
4: Psalm 23
5: yẹn. Psalm 23.
4: A máa farabalẹ̀ kalẹ̀ ni.
5: Patiently you read.
4: Pẹ̀lú Isaiah 60.
5: With Isaiah 60.
4: Ìrètí ń bọ̀ tóbi gan.
5: The goodness coming so big.
4: O kọjá èròǹgbà rẹ.
5: Beyond your plan.
4: O ní lè le dàgbẹ́.
5: Oh, you cannot carry the load.
4: Arúgbó ọjọ́ wípé. Màá yà wọ́n lẹ́nu
5: dẹ́bi pẹ́. I will just surprise them.
4: Àyà wọn á dẹ̀ máa
5: yá. Then they will be frightened.
4: So gbogbo èèyàn.
5: So everybody.
4: Ìrìn àjò wá di Korodu lálẹ́.
5: I'm going to Korodu tonight.
4: Àti aago mẹ́fà.
5: From 6:00.
4: Ni màá ti máa gba àwọn èèyàn lálẹ́.
5: I already be hosting people.
4: Ìpàdé kan ṣoṣo.
5: Just one program.
4: Ta nílẹ̀ ni.
5: That I have today.
4: Ìkorodu ló wà.
5: Ìkorodu.
4: Ní low cost bus stop.
5: At low cost bus stop.
4: Níbi àwọn mẹkáníìkì
5: yẹn. Just beside that mechanic.
4: Gbogbo ẹ̀ tẹ́ bá mọ̀.
5: Anyone you know.
4: Tó ń gbé Lagos state.
5: Living in Lagos state.
4: Ogun state.
5: Ogun state.
4: Osibi.

0: táwọn yóò kì ti wá. So lẹ́nìí a máa pàdé ní Korodu yóò dà fún yín. Olúwa ní ká gbàdúrà bò.
1: Mo
0: gbàdúrà tó bá ní fọ́tò ọmọ ẹ̀kọ́ jáde. Ọdún yìí Ayọ̀lá fi bẹ̀rẹ̀. Ayọ̀lá fi parí. Ayọ̀lá fi bẹ̀rẹ̀. Ayọ̀lá fi parí. Ayọ̀lá fi bẹ̀rẹ̀. Ayọ̀lá fi parí. Mo gbàdúrà bó ṣe fayọ̀ bẹ̀rẹ̀ yẹn. Ó fayọ̀ parí. Ikú ò ní pẹ́ nìkẹ́ni. Ìdáná mọ̀ sí. Ẹ jẹ́ àlọ́ pẹ́pẹ́ ìrúbọ. Gbogbo wa pátápátá lágbára Ọlọ́run. Oko tó bá ti ṣẹlẹ̀ ni yóò bí ìbùkún ńlá. Yóò bí ọ̀rọ̀. Ó kéré tán. Sọ seed 2000 tàbí 1000. Olúwa mo sílẹ̀kùn tuntun fún ọ̀sẹ̀ yìí. Ẹ fọ́ ní àkáǹtì nọmbà. Fone nọmbà.
1: Their candidate is Unity Bank. Unity Bank 0032393701 again. Unity Bank 0032393701 Freedom Apostolic Revival International Ministry is the name of the account. I can use the First Bank account. First Bank is 20146519 06 again. First Bank account 20146519 06 Ojo Sam Omoloju Jesu is the name of the account. For inquiries and details, call us on 081-123-2 in five places. I can use 070-81-16-4090. God bless you.
0: Mo gbàdúrà yóò dà fún yín.
1: Ẹ
0: ní ṣe lásán. Ogun ayé ò ní
1: borí.
0: Ọ̀nà rẹ̀ là. Ọ̀nà rẹ̀ sí. Ẹ ń bá tó gbógun tiẹ̀. Ó fẹ̀mí ara ẹ̀ bí. Ìdá ní ẹ̀mọ́
1: yìí.
0: Ìkòròdú lálẹ́ yìí.
1: Ìgbójú tún náà jọ.
0: Àárọ̀ la.
1: Tomorrow morning.
0: Ní Fagba.
1: Fagba.
0: Lagos State.
1: Lagos State.
0: Ẹ múra o.
1: Be prepared.
0: A pàdé ń bẹ.
1: Omi díẹ̀.
0: Gbogbo ẹ̀ tẹ́ bá
1: rí.
0: Sọ fún wa pé.
1: Tẹ́tẹ́. I will use my.